Jésù Olúwawa, Jésù wípé ẹ lọ sí ilé tòótọ́ súnmọ́ yín, ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ so àti ìyá rẹ̀, ẹ sọ fún wọn pé Olúwa ní fi ṣe, ẹ lọ tú wá, ẹ tú kúrò, ó lọ síbi gíga, gbogbo èyí tí wọ́n so sí yàrá inú, èyí tí wọ́n so iṣẹ́ yín, èyí tí wọ́n so ẹ̀bùn yín, èyí tó so àwọn ọmọ ẹ̀, wọ́n so àkọ́bí rẹ̀, ìdè tí ò jẹ́ kó dìde ó jábà yìí wà á máa kúrú wà á máa ga wà á mí ara ẹ ìwọ ìdè tí ò jẹ́ ń dìde já ariwo rẹ lè ṣe ó yóò yóò.

0: gbogbo ìdè tí ò jo lọ.
1: Bandit and let you go.
0: Tó di ọ sí yàrá náà.
1: Bandit and let you go.
0: Àwọn ìdè tó di ọ.
1: Bandit and let you
0: go. Sínú ilẹ̀.
1: Into the garden.
0: Sínú omi.
1: Into the water.
0: Gbogbo ìdè.
1: Every such bandit.
0: Ó máa já. Sọ pé wo Olúwa ní fi mí ṣe.
1: The Lord has need of me.
0: Wọ́n ń pè mí lókè.
1: He's calling me as he comes.
0: Ìdè já lára mi. Wọ́n ń pè ọmọ mi lókè.
1: My children are called at the
0: top. Wọ́n ń pè àyànmọ́ mi lókè.
1: My destiny is called at the top.
0: Ìdè ìsàlẹ̀.
1: Bandit of Jacob.
0: Máa já. Gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀. Ìdè ilé bàbá mi. Ìdè ilé ìyá. Máa já. Ìdè ilé àná. Máa já. Máa já. Máa já. Oyo oyo. Rabale gada bi asata gbogbo ile ya baba maja maja maja maja maja maja

0: wherever you are,
1: whatever you want,
2: you can only get it here
0: at Daba 89 FM, the station for all.
3: Ṣela ìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church, ìjọ ìmọ́lẹ̀ alàyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀? Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu?

0: ìyánàjẹ́ ọlọ́mọ ní sílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyìn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí general ofasia prophet rotimi ilésanmi baba zion ẹpẹ baba wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 jésù ń dúró de ọ́ o.
1: ara mi olùfẹ́ ní orúkọ jésù lónìí ìdè rẹ já ẹkún rẹ kó di ẹ̀rín mo gbàdúà ọba tí ń ṣẹkún dẹ̀rín kó so ẹkún rẹ di ẹ̀rín ìnira rẹ kó di testimony ìní ni ọjọ́ tí ọlọ́run ti dá láti gbé ọ dìde láti pa ọ lẹ́rìn ìní ni o ọjọ́ tí olódùmarè dá yóò sì rí bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbé gbogbo ẹ̀yẹn ènìyàn ọlọ́run lónìí ìpàdé wà níbo nìyẹn nílùú ìṣàgà níbo ní ṣàgà tẹ ẹ bá ti dé ṣàgà ẹlẹ́ẹ̀ ń lọ sábó under bridge oníjòkó town hall níbẹ̀ ni ìpàdé agbára ti fẹ́ wáyé lónìí tá a ti jọ fẹ́ gbàdúrà ẹ mọ́ gbàgbé bákan náà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo nǹkan tí à ń kéde rẹ̀ látijọ́ yìí tí mo dẹ̀ mọ̀ wípé ẹ ti múra rẹ̀ sílẹ̀ lónìí yìí ni kì í ṣe ọ̀la ẹjẹ́ àpàdé gbogbo ẹni tí ẹ ń bọ̀ láti ṣàpàdé òde rẹmọ ìkẹ́nẹ́ gbogbo yín pátápátá láìpẹ́ yọkan ẹjẹ́ àpàdé ń bẹ̀ aago mélòó ni ìpàdé yóò bẹ̀rẹ̀ lónìí a ó bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ a sì parí tó bá di aago méjìlá. ara mi olùfẹ́ mo gbàdúrà ìjì tí ń já ọmọlógo tó fi ń di ẹni tó ń gbé ilé àna rẹ̀ ẹ̀yin ọkùnrin àtobìnrin ìjì yẹn ò ní jà yín ọ̀run á gbé ọ dìde o gbọ́ ọ̀run gbé ẹ dìde o ò ní di ẹni tí ń fìdí wọ nínú ayé lónìí tí ṣe ọjọ́ tí a pè ní ọjọ́ ológo ẹ mọ́ gbàgbé láàárọ̀ yìí ẹ jẹ́ àpàdé ní oníjòkó town hall so ẹ lórí ọ̀fẹ́ iṣẹ́ àdúrà àánú yẹn ń bẹ̀ ṣe rí léyìí ìdí tí mo ṣe fẹ́ release ẹ̀ ni pé birthday mi on the 15th so kódà tó dìgbà yẹn mo fẹ́ kó ti wà nínú ọlá àti ọ̀rọ̀ káyé ẹ̀ ti yí padà torí ajọ́ máa ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn ni àwọn tó máa ra màálù àwọn tó máa sọ pé bàbá ẹgbà kọ́kọ́rọ́ ọkọ̀ ẹgbà nkankan táyé ìwọ náà ti yí padà ó ní mo ṣe ṣe léyìí aporúkọ léyìí ní ìrànlọ́wọ́ ojú rere àti àánú látòkè so now kì í wá ṣe ẹgbẹ̀rún mẹ́wàá o ẹgbẹ̀rún mẹ́jọ àtàpọ̀ kan àbọ̀ that is 8,300 naira so ẹ gbìyànjú ẹgẹ ẹtẹ lórúkọ jésù yóò dá fún yín ṣe rí àyè tí ẹ wà ní abáranjẹ ìyànà pàjẹ ẹgbẹ dá nkankan ẹ lọ sí abáranjẹ road ẹyin ti jégún ìjẹgẹmọ jẹdodo ẹ lọ abáranjẹ road tẹ ẹ bá dé abáranjẹ road ẹ lẹ lọ sí alabama bus stop number 1 oyewole street tàbí kẹ́pẹ́ number church lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan ẹgbọ́ ẹ̀yẹ ènìyàn yìí ẹni máa lágbára gan o ẹ mọ́ gbàgbé ṣe rí nínú ayé yìí tẹpá mọ́ iṣẹ́ ó ṣe pàtàkì dẹ́ntù kó tún tẹra mọ́ àdúrà má dàlúrò o torí pé yóò dára fún ẹ ọkàn rẹ yóò sì balẹ̀ mo ké yín ẹ kú ìrọ̀jú pẹ̀lú tìlú dà èmi mọ̀ pé olódùmarè àkùkù dá sí lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin lọ́balọ́ba líjòyè nílẹ̀ yorùbá ẹ dìde sí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá àti orílẹ̀-èdè yìí ó ṣe pàtàkì o torí ó máa ń yà mí lẹ́nu ni mi wá ní parọ́ fún yín ẹ ṣe pàdé ìdákọ́kọ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ṣe àfi tá a bá ń tọra wa ẹ mọ o àwọn ọmọ tó ń jí gbé nkankan ẹ wá ní kí àwọn ọdẹ kan lọ máa wọlé bá àwọn tó gbé sophisticated gun àwọn yẹn lẹni kọ́ lọ máa gbé pòpò ìbọn oko kọ́ lọ máa fèsì àwọn tí ìbọn tó wà lọ́wọ́ wọn sophisticated tó ní agbára ìyẹn lẹni kọ́ lọ máa fèsì wọn ẹgbẹ́ gbogbo ohun tẹ́ lè ṣe ṣó dìgbà tí ó bá dojúrú tán ni ẹ mọ ohun tẹ́ lè ṣe náà tẹ bá dẹ̀ ń wo tẹ bá fẹ́ lọ bá wọn àbí nǹkan kàbẹ́ fẹ́ gba àwọn èèyàn yín sílẹ̀ ṣé ó dìgbà tẹ bá fídíò ni must you do video àbódìgbà tán bá lé gbogbo wa kúrò nílùú tán ṣùgbọ́n ó dá mi lójú pé ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tó dá ilẹ̀ lẹ̀ ó máa dá sí ọ̀rọ̀ yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an ilẹ̀ yorùbá ló wá dà báyìí nàìjíríà ló wá dan tó dà yìí tẹ́rù wa ń bà wá àti rìn àwa tá à ń rìn lórí òru lójoojúmọ́ orí ọ̀fẹ́ ọlọ́run mà ni so mo ń fi opportunity yìí mo fi ń bẹ̀yìn mo fi ń ké pè yín pé e pe ipade idakonko e pe ipade idakonko e je ka lafia ojoba tori pe oro sunukun e je afoju sunukun wo ko ma di wipe o ma pada din ti pa oni kamo. So please, I am begging loruko Jesu omo wo ni domo lomo ile wa ko ni dile onile ode wa ko ni di ode olode bakana gbogbo eyin ijoba papa eyin ti eje ruling party e ma so be ni papa bere latori baba tinubu nkan kan wa si sale e ma so se ri teyan ba mu nkan dani to ti wa lowo en toto ati ododo mo gbagbe tomode ba mu lowo to ba sun o le ajabo ni o ta gba ba mu lowo to ba sun o ma jabo ni o ku die bayi tintin ni bayi loku party te mo ri ajade leko amile ami aye ami orun ni ilu eko e mo wo pe ki lo fe sele sugbon n to ko emi ju ni pe e jo a n gbadua awa ranse olorun a n gbadua sugbon eyin loba lijoye e dide lori oro security ni oruko oluwa olorun ga ogun olorun yo fun yin se iyane yo sele ara mi olufe mo gbagbe ni ojo tuesday mi o mo nbo ni suru lere ni tuesday to koja mi o wa si suru lere tori mi o si around mo wa lori oke a lo gbadua fun orilede Nigeria be ni mo organize awon pastors mi a lo gbadua fun orilede yi so sugbon to ba di tuesday to nbo mo nbo nbe awon nkan ti mo de ma ba yin ti mo ba yin pese lori oke ma mu wa ororo ita sori ni papa ise adura anu yen na e tun lori ofe re njo tuesday nibo ni suru lere Fuja Street Community Hall to wa nbe loruko Jesu iwo ni eri kan o ra anu gba orun yo si bi odide eyin ara mi olufe ni akure e ma teti leko lati ola ma so ojo te ma lori ofe lati ra ura anu yen iran lowo ojurire ati anu ibi te ti ma gba ni akure eyin Ekiti owo nkankan akure le ma wa si sugbe ma gbo radio ma so be ti get here ojo kan soso na ni ki se program o so ma ran yan wa so eyin te ba fe e lo pade won be just within 5 hours ni so loruko Jesu o dara fun yin then nipa ororo won yen e mo gbagbe mo so fun yin ororo kan ki se owo to po egberu kan ti ororo egberu kan iyo to mo ko wa latori oke gbegede agbina mi yo si mi yo dara fun yin o e ja pade laaro yi ni onijoku town hall e ja pade nbe gbogbo bi te ba ti nbe yen ara mo we sagamu abekuta gbogbo yin papata yi ti korodu sotubo te ba ti de saga e bere sabo under bridge onijoku town hall loruko Jesu o dara fun yin pe ero ibani soro yi fun ekurere alaye 0706717 0079 gbele kan si 0706717 0079 yo dara fun yin iwo to fe da si eto yi bo ti nda si aye re yo si fun loke oni jiya mo account number church re 0069936107 gbele kan 0069936107 access bank oruko to wa nbe light of the living church ge bi omo ologo ojo gbudo de duro kojo ma ro ina wa ninu ipade yi

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbòòrò kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: wọlé jáde sí dáadáa
1: ṣé dé ilẹ̀ ń fẹ́ ni
0: àpibọ́dì
1: àwọn mọ́tò
0: tó bá kọ́ ọmọ yín wà nílẹ̀sẹ̀ pẹ́
1: ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́
0: bẹ́ẹ̀ náà ni registration
1: neco àti waec
0: ògbẹ́yìn
1: tẹ̀ bá fẹ́ pè wá
0: 0816 439 8283
1: Oxford Great College
0: ọgbọ́n bẹ́ẹ̀
1: èèyàn wà.
2: Olúwa yóò gbọ́ àdúrà yín.
3: Before this time next year, you will come carry your babies.
4: Harvest of Babies and Miracle 2026. This is not just another program. It is your prophetic appointment to victory. Are you trusting God for the fruit of the womb and all manners of miracles with the team? Grace to win. Date, Wednesday 27th to Sunday 31st May 2026. Venue, RCCG, Glory Arena, Teens Auditorium. Opposite Echo Bank, Redemption City, Mwengo State. Ministering, Pastor Mrs. Foluke Adeboye, Pastor J.F. Odeshola, Pastor Dekulesho Emmanuel Obam Coordinator, guest artist, Evangelist Bolare, Yinka Alasiyori. Note, free transport and accommodation available and free medical services available for those trusting God for the fruit of the womb. For inquiries, call 0803643-6747. 0803643-6747. Harvest of Babies and Miracle 2026. Come and receive grace to win in Jesus' name.
5: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: Àjèjì lájẹ́ láyé.
8: Ẹyà pé ṣeṣeṣe bí kò dáró dọjọ́ alẹ́. Ikúyọwọ́ ẹgbẹ́ kúrò nínú àárọ̀ dídá. Ẹyà lùkó gbìyànjú àti kóṣùn dorú ọ̀gànjọ́. Ikúyọwọ́ ẹyà lùkó kúrò nínú oṣù kíkùn. Iná sugi teru teru. Omi dànù tágbètágbè. Ikòkò ńlá fọ́dà páàdì. Aṣọ olówó ńlá fàyà gbẹlẹgẹdẹ lọ́jọ́ ayẹyẹ. Late chief Mrs. Janet. Ọ̀tún ààrẹ mọ́. Edibo. Ewé já lórí ìrókò dìgbére. Ẹbí ti palẹ̀ pa kòkòrò díẹ̀. Igbákejì ìyá lọ́jà gbogbo àkókò lọ tàṣà tàṣà. Ọmọ ọba lérúsọ àkókò lọ tèdè tèdè.
9: Òpó gbogbo olẹ́yẹ̀gẹ̀.
8: Ojú dapò.
9: Ó dìgbére.
8: Ó dá ìrìnàkò.
9: Ó dojú àlá.
8: Tẹ̀dù tẹ̀dù.
9: Ṣùgbọ́n pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run.
8: Ni àwọn ẹbí Edibo.
9: Kíkéde ayẹyẹ.
8: Àṣekágbá òkú màmá wa.
9: Late chief Mrs. Janet.
8: Ọ̀tún ààrẹ mọ́ Edibo.
9: Ẹni tó sùn nínú Olúwa.
8: Nígbà tí wọ́n pẹ ẹni ọdún 97.
9: 97 years lókè yèèpẹ̀.
8: Ayẹyẹ tí yóò wáyé.
9: Ní ọjọ́ 29.
8: Oṣù tá a wà nínú rẹ̀
9: yìí. Ọjọ́ 28.
8: Oṣù yìí.
9: Ni Christian Wake.
8: Níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan.
9: Yóò ti máa wáyé.
8: Látàgọ́ mẹ́wàá àárọ̀.
9: Dalẹ́.
8: Ọjọ́ 2.
9: Ọjọ́ 29.
8: Ni ayẹyẹ ìsìn àṣekágbá.
9: Fún ìyá wa.
8: Tí yóò wáyé ní St. Thomas Anglican Church.
9: Èrúsù àkókò.
8: Làgọ́ mọ́kànlá àárọ̀ kéréke.
9: Lẹ́yìn èyí.
8: Níwájọ́ wẹ̀ mú.
9: Ẹni ọmọ sí lóbi mu.
8: Yóò máa wáyé ní orí pápá.
9: St. Thomas Anglican Church.
8: Ibi tẹ́ mi kí ló fi ń ṣe yìí.
9: Yóò ti máa
8: dá yín ní àràyá.
9: Ẹ̀dà Jacob.
8: Ọ̀ládàpọ̀.
9: Edibo.
8: Pẹ̀lú àwọn ọmọ
9: àti ọmọ ọmọ.
8: Ló ń pariwo pé.
9: Igbákejì ìyálọ́jà gbogbo àkókò mà ti lọ o.
10: Bàbá ti rántí àwọn tí ń bẹ láyé ó yẹ ká tún máa ṣèrántí àwọn tó ti kọjá lọ sí àlìkíámà onídẹ̀ra. Bàbá wa Inédùnní Abubakar tó dolóògbé ní ọdún 1940. Ó yá níbi ayẹyẹ ìpìlẹ̀ àti ìfilọ́lẹ̀ Inédùnní Abubakar Foundation ní Kàrẹ́ Àkókò. Torí náà lẹbí Abubakar ní òkè là fi ń pe ẹ̀yin afẹ́nifẹ́re síbi ìrántí àkọ́kọ́ irú rẹ̀. Àti ìfilọ́lẹ̀ Inédùnní Abubakar Foundation oríṣiríṣi ètò láti là kalẹ̀ nínú oṣù karùn-ún ọdún 2026. Ni pínpín ìwé fún àwọn akẹ́kọ̀ọ́. Ohun ìlera fún àwọn health center. Pẹ̀lú ṣíṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 yìí. Ni àṣekágbá ètò náà máa wáyé. Lábẹ́ alága Alhaji Dr. Hafiz Oluwatoyin Ogun. DG ITL. Ní Ìkàrẹ́ Civic Center. Bẹ̀rẹ̀ lágọ́ 11 àárọ̀. Ọba Kadiri Muhammad Fort Olúkàrẹ́ Ọ̀fẹ́ Karela. Ni ọba alayé ọjọ́ náà. Sẹ̀nitọ̀ Jide Ìpínṣàgbà. Special guest of honor. Alhaji Mutiu Muhammad. Alága Àkókò náà ti special guest. Empress Omi Wonder ló máa kọlù sí wa ní Ìbàdí. Ọmọ The Voice. Ni corporate MC ọjọ́ náà. O ma loud gan. Àwọn ìgbìmọ̀ Inédùnní first anniversary ni olùkéde.
11: Destiny Grand Resort Hotel and Suite. Agbára gbàngbà ilé ìtura níjọ.
12: Ilé ìgbafẹ́ àti gbọ̀ngàn ayẹyẹ tọ́jú àdúgbò kan lọ.
11: Destiny Grand Resort Hotel and Suite. Ilé ìtura tó fọkànbalẹ̀. Bí ẹni wà nílé ẹni. Mo débẹ̀ mo ṣàjẹ́ pẹ̀lẹ́. Ibẹ̀ làwọn tó mọ bó ṣe ń lọ ti ń jayé orí wọn. Iná wọn kì í ṣẹ́jú. Àyíká tó dùn wò ni wọ́n wà. Àwọn yàrá tó yẹ ẹnu ẹ̀ ń kú rìrì. Executive and Presidential Suite. Standard rooms with free internet facilities wà ń bẹ̀ sẹpẹ. City Executive Bar. Swimming pool. Onírúurú oúnjẹ ilẹ̀ yẹ àti tòkè òkun. La fẹ́ sọ ni. Ààbò tó péye wà fún gbogbo dúkìá yín. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wọn jáfáfá. Bákan náà ni gbọ̀ngàn ayẹyẹ tó gbà yìí dáadáa. Conference hall wà ní Destiny Grand Resort Hotel and Suite. Ṣèbí Boko Òjìnà, Ìlákì Ìkó. Number 1 Ebẹ̀ Bọ́dúndé Ọmọ́sá. Crescent Attorney Estate. Ìbúlẹ̀ sọ̀rọ̀ nípínlẹ̀ Ondo ni wọ́n fi kalẹ̀ sí. Fún àlàyé ẹ lè pe aláṣẹ àtolùdarí Destiny Grand Resort Hotel and Suite. Prince Ogunléyè Bọ́dúndé Ọmọ́sá. Torí nọ́mbà yìí

0: ìtanilólobó pàtàkì rè láti ọ̀dọ̀ àjọ tí oríṣi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo State Emergency Management Agency SEMA lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀ wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa ká la ojú àgbàrá dáadáa kómi ó ba lè máa lọ gerege ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin rìnnà mọ́ ká yẹ sàṣà pajúdeere ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa gómìnà Dr. Lucky Orímísàn Ayédàtiwa wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fìn ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbà kan lákùrẹ́ ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: Ṣòro ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
2: A gbọ́dọ̀ wa ohun tó jọjú ṣe fún màmá o.
3: Ó yá ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyá rere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Má fi fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Etuku dede wo yi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa. E ka bo sori akanse eto ni ikanni ta wa yi. E tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin. Ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba ma wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke jo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹẹ lẹlomi wa ko le ririn iseju marun yo ti ma fowo lebadi gbogbo awon nkan ta n je didun didun yi to n sakoba fun ago ara wa laye atijo àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọn ni kọ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣé wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.
3: Lọ́lọ́ wà ní omi àlọ́.
4: Ó wà ní omi àlọ́.
5: I'm in love.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
1: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
0: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-alẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ò lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
5: gas
6: ni
5: o.
6: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
5: àwọn
6: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
5: Ogójì ọ̀sẹ̀.
6: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta, ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
5: Ìkíní ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san wúlẹ̀ díẹ̀ kí ó tó di pé ẹ gbé ọjà fún wọn.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Fectochi Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
6: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
8: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
6: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
9: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
10: Wo ọ̀rẹ́.
11: Ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ́.

0: visa UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 090-3696-4322 tàbí 080-7958-1.

0: PG. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Àbálẹ̀ iShift Ọmọ́tayọ̀dé lọ. Èèyàn àkọ́kọ́ mi ló rọ̀ kùtù o. Àbálẹ̀ Ọmọ́tayọ̀dé lọ. Àmì
4: Àbálẹ̀ àtàbà Àbálẹ̀
5: Olóyè
4: Joshua
5: Ọmọ́tayọ̀
4: Fátóyìnbó
5: Kéde Rómọ̀ sí
4: tatitati
5: nígbà tilẹ̀ sọ̀nà
4: Bakure
5: ẹjọ́ kẹtàdínlógún
4: oṣù kọkànlá
5: ọdún kọkànjá
4: Àbálẹ̀
5: ayé ire
4: lẹ́yìn ìgbà kó ti lo
5: márùndínlọ́gọ́rùn
4: ọdún láyé
5: ẹjọ́ kọkàndínlógún
4: oṣù kẹrù ọdún yìí
5: nígbà tí a gbòkú
4: olóògbé
5: níbi ìgbòkú pamọ́ sí
4: asúlẹ̀
5: lójúlẹ̀ tatitati
4: close
5: sọ̀nà
4: Lakure
5: Saint Davis Cathedral Church ijomo Lakure
4: ati ya pagbo wejewe mo
5: sagbe
4: dedom
5: nana ogba toro
4: Lakure
5: di ki commander Ebenezer Obe
4: atomo re toru Obe

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sìpẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ̀sìpẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary oya lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sìpẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
3: James, waiting my eyes they see for your house. Brand new generator, solar power system, deep freezer. Hey, are you the talk say money no day to finish this project? Why you they play me now?
4: Sure, my brother, I no play you. All brand new electronics which they see for my house. Now Retida Property Enterprise Limited they do am.
5: Yes, so, now so, Retida Property Enterprise, don't bring out, come on. Buy now and pay later. On top any electronics where you want, only 40% of the money you go pay. And you go to pay the rest, small, small. Any electronics like deep freezer, TV, fridge, solar system, air conditioner, kitchen equipment, generator, etc. Then, this buy now and pay later, don't they go for Retida, oh. The office stand there for, no, but 39, Odukoyi Street, for Mommy Shun Trading Stores, Akure, you fit talk or message them on the WhatsApp 08061931283. Now, Retida Tokam say, pay bit by bit, no pressure.
6: TV Mama wa se manti tiji, lati si unji aro
7: fun. I got a one to judge she fun mama o.
8: Oh yeah, so judge fun mama re pelu ri ajo lo si Zanzibar lodun yi. Nini DJ ya re refund 2026 ti 3 crowns milk. Koko aru koko pelu lilo leta koko ninu oruko mama re. Ko si fi ranse pelu aworan oja 3 crowns milk. Ti yowo re to egberun 5 naira si www.3crowns.com.ng. Tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kò sì láǹfààní láti jẹ ẹ̀bùn ó ní ìlànà àti òfin o 3 crowns milk ìlera àwọn màmá àjọ ẹbí.
9: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
10: Oníbàárà mi ọ̀wọ́n ó ń kọ lórí YouTube ni.
9: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
10: Data láti MTN ó yàtọ̀ mà ni pẹ̀lú 400 naira péré wọ́n jẹ́ àǹfààní ìpè ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta data.
11: Má dúró má rosẹ̀ jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀ o tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún ₦1,000 testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀ lóòótọ́.
12: Gba ìyá wa èyí ní gbogbo àwa ẹbí Ogunbádé ní Ìyọlọ́gán àti ẹbí Ọbáyọrẹ Adé fi kéde ìsìnkú ìyá wa ìyá wa ìyá ńlá wa Madam Olúwaṣọlá Ogunbádé ní Ìyọlọ́gán ọmọ Ọbáyọrẹ Adé bí ètò ìsìnkú náà ṣe lọ nìyí o ní 21st October ọdún yìí òun ní gbogbo ọmọ àti ẹbí máa jíjó àjàbúrẹ̀ káàkiri gbogbo ìlú Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ ní 10:00 AM òwúrọ̀ ní 22nd ni a ó gbé màmá kúrò ní ilé ìwòsàn ti St. Louis òkè Ògún Ọ̀wọ̀ wá sílé wọn ní No. 24 Ìwájọwà Street ìṣèlú Ọ̀wọ̀ ní 23rd oṣù yìí òun ni a ó ṣe ìsìn ìdágbére onígbàgbọ́ fún màmá wa nínú ilé wọn ní Ìwájọwà lẹ́yìn èyí ni ìdúpẹ́ ní ìjọ ti Christy Redeemed Grace Ministry kọjú sí Lemas Ìwájọwà Street ìṣèlú Ọ̀wọ̀ ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mú àti jí ọlọ́mọ ó mà di pápá ìṣeré Amadiya Grammar School Ọ̀wọ̀ ìyá Túndé Ọlọ́gán ìyá Dáìsí Ọlọ́gán ìyá Honorable Deacon E. Adémọlá Ọlọ́gán JP ọmọ Ṣùkúrú Arerù ọmọ Gòkò Ṣubú Amúlòrò bí òwò ọmọ chingin chingin ọmọ ẹ̀mà nẹ́fọ́ ẹni ọ̀wọ̀ Ọbáyọrẹ Adé Dáìdì Mátà ni olùkọ́.

0: and recover with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Ile iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
2: Sísun láyé bá sísun ṣáàlàyé.
1: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wá mú mi wá mú mi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913 795 2276 tàbí 0706 952 6360. Mass Fashion Studio. Ẹ dán wa wò lónìí, ẹ rí pérere ntoluwa.
3: Gbogbo tí mo dúpẹ́ lé lórí ló kú yé mi.
4: Ara gba agbara ńlá Ọlọ́run alaye. Tó máa rìn pẹ̀lú agbára ńlá. Tó tayọ agbára ènìyàn. Nínú àjọ̀dún ọdún 25.
5: Silver Jubilee.
4: 25th year. Anniversary.
5: Ìjọ Ọlọ́run alaye.
4: Riches in Christ Evangelical Mission.
5: Riches.
4: True grace.
5: Overflowing.
4: Ẹ̀kúnrẹ́rẹ́ orí ọ̀fẹ́.
5: Lápàkórí àjọ̀dún.
4: Ọjọ́ 25.
5: Sọjọ́ 21.
4: Ọdún 2026 tá a wà yìí.
5: Gan.
4: Lọ sí àjọ̀dún.
5: Monday to Friday.
4: Lọ wàrà òjò ìsọjú òfin máa rọ̀.
5: Láago 5 ìrọ̀lẹ́
4: ojoojúmọ́.
5: Sunday 31st.
4: Ìdópin àjọ̀dún.
5: Thanksgiving service.
4: Àwọn olùmọ̀kẹ́ olórin ẹ̀mí.
5: Máa pẹ̀lú.
4: Àwọn akọrin Riches in Christ Evangelical Mission.
5: Láti fa Ọlọ́run sọ̀kalẹ̀.
4: Bákan náà ni ìkan.
5: Tó tún jẹ́ gbajúgbajà olórin ẹ̀mí ni.
4: Bọ̀.
5: Evangelist
4: Ojuade.
5: Guest minister.
4: Pastor Dr. Taiwo.
5: Amọ̀gbẹ́jayé.
4: Ẹ wá gba ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún lódindi.
5: Látọwọ́ Ọlọ́run alaye.
4: Ọjọ́ ayọ̀.
5: Ọjọ́ ọmọ ni gbàgbé.
4: Ló máa jẹ́ fún gbogbo wa.
5: Olóyè àjọ Richem ló ti máa wáyé.
4: Richem Cathedral. Kilometer 7.
5: Roadmaker.
4: Ado Ekiti Road.
5: Àkúrẹ́.
4: Ondo State, Nigeria.
5: Bàbá wa nínú olúwa.
4: Pastor MK
5: Adeniyi.
4: Ló máa bá gbogbo wa lálejò.
5: Ẹjẹ́ àjọ pàdé ní May 25 to 31st 2026.
4: Inú àjọ̀dún
5: ọdún 25
4: ti ìjọ Richem.
5: Silver Jubilee.
4: Fún ìsìn olúwa
5: kò yí padà.
6: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún ẹ̀rí dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 08162453103 08162453103. Lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103 08162453103. Once again, 08162453103. Thank you.

0: ẹ̀nà sẹ́nà.
1: Ó ti dọ̀fí o, ó sì ti dàṣà.
0: Fún gbogbo ọmọ ẹgbẹ́ National Association Block Mollers of Nigeria, ẹgbẹ́ tó ń yọ búlọ́ọ̀kù ìkọ́lé nílẹ̀ yìí, pé kí gbogbo ọmọ ẹgbẹ́ lọ ní stampu, òǹtẹ̀ orúkọ iléeṣẹ́ wọn lára búlọ́ọ̀kù tó bá ń jáde níléeṣẹ́ wọn ni, láti dẹ́kun búlọ́ọ̀kù ìyẹ̀bùyẹ̀bù àti bí lè ṣe ń wọ́ nílẹ̀ yìí ni o. Bákan náà, ọmọ ẹgbẹ́ kankan kò gbúdọ̀ ṣiṣẹ́ lọ́jọ́ ìsinmi mọ́ ẹyin lọ́jọ́ Sunday. Látàsìkò yìí lọ, fún àǹfààní ara wa ni. Gbogbo Block Industry Operators ni wọ́n gbúdọ̀ máa lo apron, aṣọ jákẹ́ẹ̀tì lórí aṣọ iṣẹ́ wọn lẹ́nu iṣẹ́, àti ìbọ̀wọ́ hand glove, àti rainbootu bàtà òjò lẹ́sẹ̀ wọn, kí sìmẹ́ǹtì má bàa jẹ́wọ́ jẹsẹ̀ wọn ni o. Block Industry gbúdọ̀ ní first aid box, tá a lè kóògùn òyìnbó sí fún àwọn òṣìṣẹ́ wa, a sì gbúdọ̀ ṣe ìforúkọsílẹ̀ gbogbo operator nílé iṣẹ́ wa, a lè mojúlówó operator lẹ́nu iṣẹ́ yìí ni o. Gbogbo òfin wọ̀nyí ni gbogbo ọmọ ẹgbẹ́ náà ń parapọ̀ ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ SA to the governor on emergency. Ìlú tí ò bá ti sófin, ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ o. Ààrẹ ẹgbẹ́ Nọ́pọ̀n, ẹ̀dọ̀ Dẹ́kunlé Rotimi Dàmọ́lá àti gbogbo ìgbìmọ̀ ní state lóní kí n kéde rẹ̀ wípé gbogbo òfin wọ̀nyí ti fẹsẹ̀ múlẹ̀ láti wákàtí lọ.
2: Dádì Junior Jọ̀ọ́ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
3: Àmọ́ mi Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Fi mí lẹ̀ jàre.
4: Bíkọ́tà abákàtù ló tún ṣe kọ́.
2: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
3: Bó ló ń sá lọ?
2: Rúnà Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
3: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajá bíi dán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ́ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bíkọ́ kábàbá capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
5: Yorùbá ní yinyin ni ká tún lè gbà mí sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní ìgbèjì. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa orí mi sàn. Wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn. Kí ká máa ṣe níyọ̀tọ̀ mi kán sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fín. Ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀. Ẹ jẹ́ ká jọ wùwọ́ ọmọlúàbí. Ẹ má gbàgbé Polygon map ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ti ṣe. A sì tún ràwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọn ò yà sí. Tó fi dorí ago forestry tí ìjọba ní pé kí wọ́n máa ṣe. Ẹ sì mọ̀ wípé ètò yìí àwọn àgbẹ̀ ló máa bẹ́nẹ́fìtì. Gbogbo ẹ̀yin àbá àti ìgbèríko kọ̀ọ̀kan tí ò tí ì ṣe ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọ̀nyí. Láìpẹ́ àwọn taskforce yóò máa ya àbá kọ̀ọ̀kan kiri. Àbá tí ò bá tí ì ṣe ìjìyà pàtàkì wà fún o. Bákan náà, gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ́ tán lókè gan. Ìjọba sì faramọ́. Ṣùgbọ́n gbogbo ibi títí kì í wà àti màláìnà àgbẹ̀ ti ń bá.

0: nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Abayomi Oyèbadji lè tó wà lára àwọn olùdíje tí ó fẹ́ díje nínú ètò ìdìbò náà tí ó tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú bó ṣe ṣe ìlérí wípé ìpínlẹ̀ Èkìtì tó ti ń jẹ mùdùmùdù àlàáfíà látẹ̀yìnwá ni wọ́n sì tún máa jẹ mùdùmùdù rẹ̀ lọ sí o. Ó tún sì fọwọ́ gbáyà wípé ètò ìdìbò ọ̀hún ṣáájú lásìkò ètò ìdìbò àbí lẹ́yìn rẹ̀ ni àlàáfíà kò ní di mi ìmẹ́rí nípínlẹ̀ Èkìtì o. Nígbà tí ẹgbẹ́ òṣèlú mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kópa nínú ètò ìdìbò náà lẹ́yìn tó fẹ́ wáyé ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà ní gbogbo ìjọba ìbílẹ̀ 24 lẹ́yìn tó wà ní ìpínlẹ̀ Èkìtì. Alága àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Joas Àmúpìtàn lè tó ṣáájú àwọn àjọ elétò ìdìbò lọ sí ibi ọ̀rọ̀ ọ̀hún. Nígbàtí ọ̀gá àgbà yíyan ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí tún jí dìzù tí òun náà wà pẹ̀lú àwọn níràwọ̀ lápá àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù tí wọ́n wà bí ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ lórí kò níbi tí wọ́n ti ń kọ ọbọ̀ ìwé àdéhùn ọ̀hún. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ àlàáfíà ní orílẹ̀-èdè yìí General Abdulsalam Abubakar tó ti jagun gbébọntì léyìí tí ó sọ wípé ìwé àlàáfíà àti àdéhùn tí wọ́n kọ ọbọ̀ yìí láti rí dájú wípé gbogbo ojúṣe tí ó yẹ kan ṣe ṣáájú ètò ìdìbò láàrin ètò ìdìbò wọn àti lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣe léyìí tí àlàáfíà tí ó fi gbé tìmùtìmù tí ó sì jókòó àti wípé kí ètò ìdìbò ọ̀hún kó ba lè jẹ́ lálàáfíà kó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà ọbọ̀ kó sì jẹ́ pé kò sí ogún mi tàbí otẹ̀mí àti wípé kó jẹ́ gbangba làṣáńtà. Abubakar lẹni tí ẹni tí ó jẹ́ olórí amogun orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ni ẹni General Martins Aguai tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣojú fún. Ó ní ó sọ wípé kíkọ ọbọ̀ ìwé àlàáfíà náà ń ló jẹ́ ojúṣe àwọn ẹni ọ̀rọ̀ kan ò láti rí dájú wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lásìkò ìpolongo àti gbogbo àsìkò tí wọ́n bá polongo náà pátá ẹni yóò jẹ́ ọ̀rọ̀ ìfaramọ́ ìbu ọlá fún òfin orílẹ̀-èdè yìí àti kí wọn ó ṣe bẹ́ẹ̀ kọ ẹ̀yìn sí rògbòdìyàn. Àwọn ọ̀rọ̀ kò bákùngbé ọ̀rọ̀ tó lè fa ìrunú tàbí dáná sulé àti àwọn ìwà ìpàṣípàyọ pẹ̀lú ìwà ìbàjẹ́ míì lásìkò ètò ìdìbò. Tẹ̀ bá fẹ́ kàyókù ẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: Bíọ́dún
1: igun èyí tí Kábírù Tùràkì tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n mọ̀ ti sẹ́ ìròyìn èkéka èyí tó ń jàrìnrìn káàkiri ìgboro wípé ńṣe ni wọ́n fi òfin de àwọn tí wọ́n fẹ́ gba fọ́ọ̀mù sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì jẹ́ kí wọ́n ráyè gba fọ́ọ̀mù ọ̀hún o. Ṣùgbọ́n ṣá nínú àtẹ̀jáde kan èyí tó jáde lánàá láti ẹnu agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Ìní Ẹ̀múmọ́ Bong ló ṣàpèjúwe ọ̀rọ̀ tí wọ́n sọ káàkiri náà gẹ́gẹ́ bí òfo lásìlàsọ. Ó ní kò sí òótọ́ olóòkan nínú rẹ̀. Ó ní kò sí ẹni tó bá fẹ́ díje sí ipò kípò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí wọ́n ní gbà láàyè o. Ó ní torí pé ẹ̀tọ́ wọn ni láti pé kí wọ́n gba fọ́ọ̀mù pé wọ́n fẹ́ dìbò tàbí kí wọ́n dìbò fún wọn sí ipò kípò. Ó ní nǹkan kan tó kàn wà ń bẹ̀ ni pé kí wọ́n ṣe ní àsìkò tó tọ́ àti èyí tó yẹ léyìí tó jẹ́ pé òfin àjọ elétò ìdìbò ilẹ̀ yìí gan fúnra rẹ̀ ó ti là á kalẹ̀. Ó ní nítorí náà ó ní kò sí nǹkan kan tí ó jọ o. Ó ní lóòótọ́ àti lódodo ni ẹgbẹ́ òṣèlú náà ló sún àsìkò tó yẹ kí wọ́n gba fọ́ọ̀mù ọ̀hún àti àsìkò tó yẹ kí wọ́n fi kalẹ̀ ni wọ́n ti sún síwájú. Ó ní gbogbo wọn ni wọ́n sì gbọ́ lásìkò ìgbà tí wọ́n kéde rẹ̀. Ó ní ní báyìí o, òní òde yìí gan ti ṣe ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tí a wà yìí ni gbogbo àwọn fọ́ọ̀mù èyí tí wọ́n ti parí iṣẹ́ lórí rẹ̀ ni wọ́n gbúdọ̀ wá fi kalẹ̀ o. Tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ni wọn yóò fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ọ̀la tí ṣe ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ó ní nítorí náà ó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú ẹgbẹ́ náà ló ní ètò. Ó ní lóòótọ́ àti lódodo ni wọ́n ti sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún apá gúúsù ilẹ̀ yìí ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti gbúdọ̀ wá. Ó ní ṣùgbọ́n ṣá o, tó bá wá lẹ́nikẹ́ni tó sọ pé òun pàpà fẹ́ díje ó ní ẹ̀tọ́ rẹ̀ ni o gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ò ní sọ pé wọ́n máa dáàbò rẹ̀ láti pé kó má díje sí ipò tó bá wù ú. Ẹ wò ó, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kúnrẹ́rẹ́.
0: Bíọ́dún
1: Káyọ̀dé
0: alága àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Joas Àmúpìtàn òun ló mọ̀ ti sọ̀rọ̀ síta lórí bí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n léyìí tó sì ń súnmára lé súnmára oko nípínlẹ̀ Èkìtì léyìí tó sì sọ wípé àwọn ọ̀rọ̀ kan ni kò bójúmọ́ láàrin ẹgbẹ́ awakọ̀ NURTW àti akẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ Road léyìí tí ó sì ṣe àlàyé wípé àwọn nǹkan wọ̀nyí

0: yi eni o je pe ebo eyin lo ma mu ba eto idibo ni gbogbo igba ni ipinle Ekiti o wa ro awon egbe wa ko mejeji pe ise ni ki won fowo suwopo ki won fi igba na kan soso soja o ki won ro ti eto idibo ya ti ipinle Ekiti be lo salaye pe oro lori ati ko awon eru eto idibo na eni o se pataki to se koko to le mu ki asiyori leyi ti o je san ko de ba ro eto idibo papa julo leyi ti o waye ni ipinle Ekiti to si so wipe eto idibo ohun eni ko le sese lai se wipe won ri awon ona lati ko awon eru eto idibo de ibi ti won ti se ti won ti di awon ibo ohun be lo wa lu agogo ikilo fun won wipe ki won mo gba owo awon oko ti won ba ti mo wipe won o ni le ri ko le o nigba ti o n salaye oni tori oro lori awon oko ati gbogbo ti won lo won yi o lohun lo se pada to ye koko ohun idire ti oloju jiji won si ti mekun sun bo lati okere lati ri daju pe ko mo je pe nigba to ba ku bi iseju kan bi iseju meji ina se mo so pe oni iru ohun ti won doju ko lasiko eto idibo ti ipinle Anambra won o fe koju re ni ipinle Ekiti o be lo salaye oni o se miri ni kaluku fi fa omo re sabe o nigba ti iji to ba nja o wa se alaye oni awon egbe awako mejeji ni awon ti mo daju wipe won o ni oko ni anito ati adiseku le to si je wipe nse lopolopo won ti won lo nya oko oni idire to fi je wipe oni ru oko ti ajo na ti won ba sanwo fun won ile ko fun won lekan na ti won sare ma ya igbo ya jumo sajangala jongolo kiri debi ti won fi ni ri oko na gbele o wa ran won leti pe gbogbo agbalaye ati ese kuku ni won tin wo eto idibo na papa julo tan ti se abojuto re o kere tan ni oriko idibo ti ko din ni 80 ni awon ajo ti won salesa ni won ti duro gegerege lati wo gbogbo eto idibo bo se nlo bo se nbo ti won o si wo akude ati ibi ti o ti gboriyin wa tesiwaju o lo lati so fun wipe akude be ohun bo ba tin de bayi gbogbo re pata ni gbogbo agbaye ori o nitori ide yi ki won wa gbogbo ona lati ri daju wipe oko ti won ba gba owo re gbogbo oko hun ni ki won ko le ki won ma se tan ajo eleto idibo je oni awon egbe awako na ni won fi okan te onitori wipe ajo eleto idibo ni ko ni oko lekun rere ti won le lo lati ko awon gbogbo ahun ti won fe lo fun eto idibo lo si awon ori ko won yi papa julo fun eto idibo si ipo gomina to fe waye ni ogunjo osu kefa odun ti a wa ninu re e wo te ba fe ka yoku e mo sakiri iwe iroyin daily post atan we iroyin kan tun jade loni ni ke na wo si
1: kaya
2: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo àgbẹ̀ tó bá fẹ́ fi ẹ̀rọ katakata dáko lọ́pọ̀ yanturu. Ilé-iṣẹ́ Adema Nigeria Limited ti ra katakata tuntun hanrun tí ó máa bá yín ṣan oko, gba oko, tí ó sì máa bá yín kọ oko yín. Bí ẹ sì fẹ́ kó àwọn èrè oko yín wálé, katakata wa yóò bá yín kó. Owó pọ́kú ni Adema Nigeria Limited máa gbé katakata náà fún yín. Kò síbi tí ẹ wà jákèjádò ìpínlẹ̀ Ondo àti gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Nàìjíríà pátápọ̀ tí katakata wa kò lè dé. Ọ̀tun ọ̀tun ni o. Ẹ máa bọ̀ nílé epo Conoil lóríta Danjuma lọ́nà Ondo Lákùrẹ́ kẹ wá bùkù katakata wa. Fẹ́kunrẹ́rẹ́ àlàyé ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-397-0484 àti 0703-346-2894. Ilé epo Conoil lóríta Danjuma lọ́nà Ondo Lákùrẹ́ ni booking office wa wà o. Ìgbìmọ̀ ìṣàkóso Adema Nigeria Limited ni olùkéde.
3: Ààrẹ òbí náà ti yàn fi o, ọba aládé tó ìbò wo ṣe re.
4: Ìfọwọ́ ṣe re.
3: Okéèrè olúlu kan pẹ̀lú agbèjà. Níjọba ìbílẹ̀ Àkúrẹ́ náà. Kékunlẹ́gbá. Ìfọ̀sẹ̀ ike lóko. Ẹ òdílé àrọ́ wá. Àjálàṣe àtolùdarí. Olú agbèjà. Agbèmọ̀pọ̀ yan. Àbárẹ́ olóyè Sunday. Anthony Fayẹhùn. Gẹ́gẹ́ bí olú agbèjà tẹ́tàn. Láti aṣàkóso. Àtàbójútó. Olú agbèjà. Látàsìkò ìbẹ̀rẹ̀. Adákíkè dèrò mọ̀ fọ́. Bẹ́ẹ̀ ṣe Sunday jálànà. Lo olú agbèjà mọ́. Agogo gbagbẹ ulẹ̀ rẹ̀ yá. Wọ́n ti dúró làdọ̀dọ̀ déjì. Ilẹ̀ Àkọ́rá. Ilé tó kó. Ọba Dọ̀gbọ̀ Aládé tó yìí bó. Ògúnládé Aládé Lùsì. CFA. Méjì àpámọ́túnlá ọ̀fà Prayer Kingdom. Àdédé dáwọ́lé. Ìṣírípò padà. Ilé ìkó gbé. Olóyè Sunday. Anthony Fayẹhùn. Gẹ́gẹ́ bí olú agbèjà tuntun. Ẹ̀fọ́ kìdé jidá. Láti mọ ni. Oyè agbèjà. Ọtọ́ sí. Èyí ni àbárẹ́ olóyè Sunday. Anthony Fayẹhùn. Lé Fáyẹmọ̀ fọ́re. Gẹ́gẹ́ bí olú agbèjà. Oyè Erikin Dako. Èyí àlẹ́ sunú agbèjà. Gẹ́gẹ́ ìyá Erikin Dekete bí àrọ́ wá. Ilé ọjọ́ nígbẹ́lóhùn àjọ fọ̀. Ètò ìlọsíwájú ìlú agbèjà. Ọpẹ́ pàtàkì náà kábíyèsí. Èjì tilẹ̀ Àkúrẹ́. Ilé tó kó. Omo ṣeré òwò ṣe lò ká. Òdi o. Ẹ̀jẹ̀ Dekete bí àrọ́ wá lélẹ̀. Àdékè lè ní ó di.
1: Nazareth Church of Apostles of Nigeria and Overseas. Legbe Community National Headquarters Ilaja Local Government Nipele Ondo. Eleketa iru re leleyi tabi mo yo fi tweet de jaide. Monday 25th, si Sunday 31st May yin o. 4:50 a.m. ni ti idaji. 11:30 a.m. ni ti osan yo ma bere. Ago mefa ni ti irole ojojumo. Nigba ti Sunday 31st May yo bere lago mesan wuro. Nazareth Church of Apostles of Nigeria and Overseas. Legbe Community National Headquarters Ilaja Local Government Nipele Ondo. The most right Reverend Eso Shola Legbe to je olùdásílẹ̀ àtàwọn wòlíì mi lọ́lọ́run yóò máa gbọ́ wọn ṣe ìyanu lọ́dún yìí. Apostle Lepe Damilọla ni akọ̀wé ìjọ. Captain Mother Joy Olúwalọ̀rẹ́ mi Ayénúrò tí gbogbo wa mọ̀ sí ìyálájẹ ni ìyá ìjọ. Wọ́n sinú Apostle Lọ́gọ̀ Nicodemus ni bàbá ìjọ. Pastor Gbenga Ọjà Ìkọ̀mọ́. Apostle Ọláwọlé Lepe. Apostle Sọjí Ajísebútú. Àti Sinọ́ Kerubu òtítọ́ tẹ̀mẹ́ta wọn ní ìgbìmọ̀ ìjọ. The most right Reverend Dr.

0: Ààrẹ o, ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀dá lórí ìjọ wa Possibility House Ministry nínú ìbùkún orí ọ̀fẹ́ ayọ̀ Jésù la fi ń fi àsìkò yìí pe gbogbo ènìyàn síbi ayẹyẹ àjọ̀dún ọdún kẹrìnlélọ́gbọ̀n ìjọ wa àti 8 years celebration and founder anniversary Thanksgiving yóò bẹ̀rẹ̀ ní Tuesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí Sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026
2: on Friday at Possibility Prayer Mountain Omoniyi by 8 a.m. in the morning.
1: Bamba yiri wa lo do isemi ojo Sunday 31st of May osu karun odun ti a wa yi nibi ti a ti mo dupe lowo Olorun lori ayeye ajodun todun yi opo iranse Olorun ni o ma wa nikale lati mo sure fun awon eniyan e je jo pade Omoniyi Estate ni waju ile epo Tascom ni popo na marose Ibadan Akure Expressway wa jajodun pe ajodun odun kini le lomo ti ijo Possibility House Ministry labe oludasile iya wa
2: Prophetess RO
1: ani fowo se ti oku fun imisi ton ti ibukun re
2: ẹwà kajọyọ
3: òṣùpá sídìkì ẹ láyé ńlọ sídìkì ẹ láyé ńlọ sàndíyàdíẹ làwọn máa tún ṣe sídìkì ẹ láyé ńlọ ogun mátà lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ láyé ńlọ sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ láyé ńlọ. kọtubátìfẹ́rẹ́ àti wájẹ́ electrical appliances kọ̀mpútà àti kọ̀mpútà accessories wọ́n ta automobiles oríṣiríṣi kan náà ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ́ bá ti wá Sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ̀ o zero interest ni wọn ò fowó sí lórí ẹ lè download app yìí lórí app store.
4: Káyọ̀dé.
5: Bí ọdún.
4: Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n mọ̀ sí ti ṣe ètò ìdìbò abẹ́lé wọn sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Lẹ́yìn ìgbà tí wọ́n parí ètò ìdìbò abẹ́lé náà ni wọ́n kéde Sẹ́nitọ̀ Solomon Adeola gẹ́gẹ́ bí ẹni gan tó jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún o. Nígbà tí wọ́n kéde rẹ̀ láti ẹnu ẹni gan tí ṣe alága ìgbìmọ̀ yìí tí ó ṣe ètò ìdìbò ọ̀hún ìyẹn Ọ̀gbẹ́ni Wálé Òhù. Ló sọ pé Sẹ́rí Solomon Adeola yìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ sí yáyì ìbò tó jẹ́ pé ó jẹ́ 384,000 ìbò àti 65,000 ló ní o. Nígbà tó jẹ́ pé akẹgbẹ́ rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbáyọ̀mí Nye tóun tiẹ̀ tí ò tiẹ̀ ní ìbò ẹyẹ kan ṣoṣo péré báyìí. Nígbà tí wọ́n sọ wọ́n níṣẹ́ rí nígbà tí wọ́n wo gbogbo orúkọ àwọn tó jẹ́ pé wọ́n kópa nínú ètò ìdìbò náà wọ́n rí wípé Adeola yìí òun gan ni gbogbo àwọn èèyàn ni wọ́n fẹ́ràn. Nítorí ìdí èyí o ni wọ́n ṣe wá sọ pé Adeola tí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ sí yáyì òun gan ló jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún pẹ̀lú bó ṣe jẹ́ pé ó fi ẹ̀yìn Àbáyọ̀mí tó fi janlẹ̀ lẹ́ni tí ò ti ẹ̀ ní ìbò ẹyọ kan ṣoṣo péré. Wọ́n ní pẹ̀lú bó ṣe wá ṣe yìí o ni wọ́n ti wá kéde wípé Adeola òun gan ni ọmọ oyè sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà. Ìgbà tó náà máa ń sọ̀rọ̀ Adeola mọ̀ sọ̀rọ̀ ó ní òun dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Dàpọ̀ Abiodun pẹ̀lú bó ṣe jẹ́ pé ó jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kó wà nínú ẹgbẹ́ òṣèlú APC àti pé gbogbo ìpìlẹ̀ yìí tó ti mọlé ní ìpínlẹ̀ Ògùn ń lòun yóò tẹ̀lé o tí wọ́n bá ti lè ṣe tóun pàpà wá jáwé olúborí nígbẹ̀yìn gbẹ̀yìn nígbà tó bá di ọdún 2027. Wọ́n mọ̀ béèrè lọ́wọ́ Àbáyọ̀mí náà pé bóò ló ṣe rí ètò ìdìbò náà sí. Àbáyọ̀mí ti ẹ̀rẹ́rìn múṣẹ́ ó ní ẹ̀wà máa gbọ́ bóò ni wọ́n ṣe máa ṣètò ìdìbò tí wọ́n máa sọ pé èèyàn ò tiẹ̀ ní ẹyọ ìbò kan ṣoṣo dondo. Ó ní tó bá tiẹ̀ jẹ́ ìbò tòun nìkan àti aya àti ọmọ òun nìkan ni ó ní ṣèbò tiẹ̀ yẹ kó wà ńbẹ̀. Ó ní ṣùgbọ́n ó ní wọ́n sọ pé òun ò ní ìbò ẹyọ kan ó ní ẹ wò ó ẹ mẹ́ pé awúrúju pátápátá gbà ni gbogbo ìbò yìí tó jẹ́ pé wọ́n gbé jáde yìí ó ní torí náà òun ò mọ faramọ́ títí wọn o nítorí pé ìbò yìí tí wọ́n sọ pé wọ́n dì ní awúrúju gbà ni gbogbo ẹ̀. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: Yọdún.
4: Káyọ̀dé.
5: Ilé ẹjọ́ májísrèétì kan tí ó fìkàlẹ̀ sílùú ìlọrin ilé ìtújọ lúlú ìpínlẹ̀ Kwara ló ti pa á láṣẹ ipe ki won lo fi kele ofin gbe e to je adari ajo esho abara ni labulu NSDC Abbas Muhammad le to wa ni ipinle Kwara hun lori bo se kunu lati farahan waju ile ejo lori ejo ifiajene kan ti o kan osise ajo NSDC ohun meji gege bi adajo ti o wa ni ile ejo magistrate na eni magistrate agba Adebayo Dupe ni ojoru ose yin lo pa lase wipe commissioner olopa ipinle Kwara Adekimi Ojo ki won lo ko mamu gari si owo adari ajo NSDC na ki won si gbe wa si ile ejo ni papa popo lasiko igba ti ejo ti o pada waye gege bo se pa lase ohun lo tele bi won se ko iwe akosile lati owo en to je agbejoro eni aladodo Abdul Latif Nuruddin leyi ti o fi esun kan wipe ifiajeni leyi to wa lati owo awon osise ajo NSDC meji Ajayi Williams Bolahan ati Busari Babatunde eni en to je agbejoro fun eni to mu esun wa awon ojogbon di ariyo osu to so niwaju ile ejo wipe adari ajo NSDC ohun un lo kuna lati fi owo suwo po pelu ase eleyi ti won pa wipe awon mejeji ti o fi aje ojogbon na eni ki won ko sita ogun si farahan niwaju ile ejo na ariyo osu oni o mo tesiwaju le to so wipe en to je adari ajo NSDC ohun eni iwa to wu lo je afojudi ati titẹ ile ejo na mere leyi ti o fi je wipe gbogbo ase ti ile ejo ohun to papata ipe ko ko awon mejeji to fi aje ojogbon ohun kokun wa si ile ejo ni lo mo se be to ko ti ogbon si to si je wipe gbogbo oro tan so ohun bi igba tan yin agbado seyin igba ni o bi ile ejo se pa lase fun to ko ti e ja kun ra ra nti e nitori wipe ko bu iye ati ola fun ile ejo ohun ni o wa ro ile ejo ohun wipe ki won pa lase loju ese wipe ki won fi kele ofin gbe oga agba yan ti ajo NSDC na lori bi o se bu lo bo je tabuku ile ejo ohun ki leyi ti o ko ti o tele ase ti ile ejo na to pa nigba ti o fesi agbejoro awon osise ajo NSDC na e imam in lo so fun ile ejo wipe ajo NSDC ohun inu won ti ko wesun lo si ofisi adajo agba ti ipinle Kwara o lati tu ejo ohun gbe lo si ile ejo miran gege bi imam bo je se alaye oni ti won bere fun lati pe ki won gbe ile en gbe ejo na lo si ile ejo miran leyi ti o juwe wipe ohun ni igbagbo ile bele ninu ile ejo leyi to n gbo esun ejo ohun wa ni won ti ko iwe esun lo si ofisi adajo agba yan ti ipinle Kwara o lati dakun dabo ki won ba won mu ejo ohun lo si ile ejo miran nitori ohun ti padanu igbagbo ti awon ni ile ejo ti won ti n gbo ejo ohun lowo lowo e wo ti e ba fe kayoku e lo sinu we iroyin punch atan we iroyin mi to jade loni

0: ìdájọ́.
1: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
4: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
3: gas
4: ni
3: o.
4: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
3: àwọn
4: kíní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
3: Ogójì ọ̀sẹ̀.
4: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
3: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sanwó kù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
4: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
3: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
4: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
3: eléyìí
4: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
3: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
4: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
3: Níbo ni ọ́fíìsì yín?
4: Ọ́fíìsì
3: nọ́mbà tí a lè pè yín sí.
5: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
4: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
6: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
4: Ẹ ṣeun olóòtú.
3: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
7: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
8: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
7: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
8: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
7: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti rí ra gbogbo tó fẹ́, t tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
4: irọ́ ni o
7: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kia ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí mi sanwó rẹ̀ tán.
4: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
7: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
0: CD Care, making life easier.
9: So things don't easy for Niger now.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Ríjìnà
1: náà owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Cabo.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين أدوكي فن والله وبا أبادان وبا لبغر وبيلتو وباتيك أقوابوبون كم بني أوري atoroke ati ge fun anabi wa muhammad awara le awon sahaba ati gbogbo lutele lana anabi aki gbogbo e lutete si wa lokunrin lobirin lomode lagbo e pe ka bo sori eto yin eto wa tibian abe lohun kolohun ba wa sharukun daada fun ero olohun to so n gbo wo eto yi lati ilu owo fasiko iki gbogbo musulumi kaakiri gbogbo orikun merin aye pe oku imura odun ileya abẹ́lọ́hun alekun bíbà ṣeré alekun anú alekun àdúró tí ọlọ́run pẹ́lọ́n kó dàpọ̀ kó ṣe fún gbogbo wa abẹ́rọ́hmọ̀tì ya arhamar rahman abdulwasa yusuf ní orúkọ tèmi lónìí a máa wòye sí ahkamul udhiya àwọn ẹ̀kọ́ àti àwọn ìdájọ́ tó wà lórí ẹ̀ràn pípa fún ọdún iléyá a máa gbọ́ àlàyé lórí eléyìí láti ẹnu fọ́dílọ́ tó ṣẹyẹ dr tijani muhammad roji kewuyemi tí wọn jẹ ṣífì máa fún fọsgẹwà polytechnic nílùú ọwọ abẹlẹwọn kọlọn kọdà kọkọ bá wà dúró tí àwọn sheik wa bí rahmatu ya rahman rahman bismillah sheik.
2: alhamdulilahi rabbil alamin wa salatu wa salam ala nabiyyina muhammad sallallahu alayhi wa salam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ila yawmiddin adúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba tó tún ṣe nírọ̀rùn fún wa táwa náà tún mọ àwọn ọjọ́ èyí tó lóore jùlọ nínú ọdún kan abẹ́ ọlọ́run gbogbo àwọn ìjọsìn wa wọ̀nyí kọlọ́run ọba dákun kó gbà ní bàádà fún wa o àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó mọ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn onígbàgbọ́ òdodo pátá lápapọ̀ mo wá kí gbogbo ẹ̀yin bàbá àbá wa gbogbo ẹ̀yin aṣáájú wa nínú ẹ̀sìn abẹ ọlọ́run bọ́dún léyà ṣe ń súnmọ́ wa yìí kọ́lọ́hún ọba dákun kò jẹ́ aṣọ́dún náà pẹ̀lú àlàáfíà kọ́lọ́hún kó gbà níjọsìn ká wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè yẹpẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ǹtẹ́tí gbọ́ wa abẹ ọlọ́run àlékún ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run àlékún ìdáyà àlékún àṣeyọrí kọ́lọ́hún ọba dákun kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa o alhamdulillah ìyá máa yóò bá hùtà kọrùmán ìlàlọ́hì tààlà fi àyà mi náhárí bìṣàrọ̀ ìtìmá sóòsọ. ẹran ọdún iléyà tá a máa ń pa yìí òun náà ni ẹran kan tá a máa ń pa láti fi súnmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní àwọn ọjọ́ tọ́lọ́run ọba tó là kalẹ̀ wípé àárín àwọn ọjọ́ yìí náà ní kẹ́ pa ẹran ọdún iléyà àwọn ẹran ọdún yìí ọlọ́run ọba wa fi àwọn ẹ̀kọ́ àdáyanrí àwọn ẹ̀kọ́ lóró papọ̀ mọ́ ẹran ọdún iléyà yìí ìbáàdá tún lè là ẹran ọdún iléyà tá a máa ń pa ìjọsìn ló jẹ́ fún ọlọ́run ọba o látara pé ọlọ́run ọba ló máa má pàṣẹ wípé ká máa pa á abdulilahi nashetan rajim fasọ́lì lè rọ́bìkà wánhàr ọlọ́run ọba ní ẹkírun ọlọ́run ọba dojú ọ̀rọ̀ náà kọ ànábì sọlọ́lá aliwasalam ṣùgbọ́n tí ń bá gbogbo mùsùlùmí wí kírun fún ọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ ni kò sì pa ẹran ẹ rí wípé àṣẹ leléyìí bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà tọ́lọ́run bá pàṣẹ tá a bá ṣe nǹkan yẹn yóò máa já sí ìjọsìn fún wa nínú àwọn ṣàhàhìrùlọ́ náà ni ẹran ọdún iléyà ọlọ́run ọba tọ́lá rẹ gá bá wa sọ̀rọ̀ quran chapter 22 verse 32 wà mẹ́yọ̀ azimu ṣàhàhìrùlọ́ ìfà ìnáhà mìíràn takọ̀ alukulu ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá lọ bàbàrà àwọn àmì ọlọ́run lórí ilẹ̀ fàínàhà mìtàkù àlùkòlò ń tó ṣe ìyẹn ń júwe ìpáyà ọlọ́run ti ń bẹ lọ́kàn nínú àwọn àmì ọlọ́run lórí ilẹ̀ lẹ́ran ọdún iléyà nínú àwọn àmì ẹ̀sìn islam ní ẹran ọdún iléyà àmì tó ṣe wípé àwọn agbègbè àwùjọ tẹ́ ẹ bá ti rí ẹ mọ̀ wípé islam ń bẹ láwùjọ yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá rí àwọn àmì yìí tọ̀ ẹ mọ̀ sọ wípé kò fẹ́ sí islam ní àwùjọ yìí àwọn àmì ti ma mu yan ti Olorun ti si ma nfo kan ma ti ma nje kiyan nipa ya Olorun wa ma yu'azzimu sha'a'ir Allah o kan ninu awon ami Olorun oba yi na ni eran dun leya ta ma npa kale ma pataki eran dun yi okan ninu opo marun to gbe es islam duro ta npe ni hajj agun arafa tan bayi lojo keji re na la ma pa eran dun leya yi wipo lorin papo to lo fe gegekegbe pelu opo odidi opo kan ninu esin eleyi o njuwe babara ki muslimi o pa eran dun leya bo lo se wa je iwo lowo lowo o si lanfani ko pa eran dun leya won wa bi o lere iwo wa so pe o ti iwo leya kini tuma re oni se be ni ba lo maka to de ohun na lo wo leya ah eleyi ko ri be ninu esin o gbogbo eni olohun ba ti yanda fun to lagbara ko ra eran na ko si pa òun náà ni wípé kó pa ẹran dùn léyà o kì í ṣọ̀ràn èèyàn gbọ́n ni wípé èèyàn gbúdọ̀ ti di aláàjì tàbí kó ti lọ mọ́kà ní máa ń sọ pé èèyàn ti wọ èèyàn lè pa ẹran léyà rárá o gbogbo mùsùlùmí tọ́lọ́run bá fún láǹfààní tóun náà lágbára pé kó ra ẹran kó ra kó pa á fún iléyà yóò sì ní ẹ̀sán tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run hukumul uduhiyya innal uduhiyya sunnatun wa laysat wajiba kari ẹran dun leya yi bo se se pataki ka pa ẹran dun leya yi sibe na sunna to tobi pupo ni ti musulumi o gboda fi owo kekere mu olohun oba o se loran yan gba ituma re ni wipe to eni ti o ba se won o ni fi ko ese won ni fi ese si lorun sugbon o sunna to se koko pupo ni ti musulumi o mo wo wipe pelogun olohun ohun na o pe eran odun leya ohun na o pe eran odun leya ohun na o pa eran odun leya lo fi fa eleyi na olohun fi sanfani fa wa musulumi ni ntori wipe eto to olohun oba ohun ni wipe olohun le yi asiko pada nigba mi sugbon abi olohun asiko dada ni ko olohun oba je ki enikokan wa o ma lo o le sele ngba mi elomi ti n pa eran dun leya lopolopo gba awa ri odun kan nkan wa safere koni idi ko lo sori ko ko ma wa ronu ki wa bere pe baba ki lo sele eran ogbudo sile na ni rara nitori wipe olohun oba o kan le so wipe o gbese tabi o wona tori wipe o ko sowo lodun yi o wa ri eran na pa rara o tun gba fọlọhun pe bọlọhun se mu wa na niyen o si gbudo ni ero ti o da si olohun oba ibada re so olohun o gbudo dinku gbu awon kan mi tolohun fun lanfani lati se ninu ibada o ma se na ni sugbon o keyan wa lagbara lati pa eran ko ma wa pa e je ko paya latara hadisi yi to je pe afa wa ibnu maja wa ko hadisi sinu tira awon won lo jise olohun sallallahu alaihi wasallam so bayi wipe man kana lahu sa'a wa lam yudahi fala yaqrabanna musallana wani ojise olohun sallallahu hadithu hasan wani ojise olohun sallallahu alaihi wasallam ni eni olohun ba gba laaye olowo lowo sugbon wa maama ko pa eran odun leya yi wa la nabi sallallahu alaihi wasallam ni akokan le ma wayi digan ko ma suma aye ta ti kirun folohun to a ri ninu hadithi yi wipe ojise olohun sallallahu alaihi wasallam ko wa leko ka pataki pipa eran odun ka maama kan gbe julẹ bẹẹ si ni o si lowo lowo o si lagbara wipe ko pa eyan wa ni afọkansi wipe to ba si ma di bi osu ti n bọ yi oun o si lowo lowo oun o nibi to ro kan wipe oun o ri oun o rowo pe asalari rẹ gan ni o ti ẹri gba o si rẹni ti o ta ẹran yi fun lawin nisin yi ko si laifin bẹ wọn lo le gba lawin ta ba si sọdun leya tan ko da owo rẹ pada ko san owo ẹran to gba lawin yi pada iru awon ẹran wo lo wa wọle ya ta le pa fun leya rakunmi maalu agbo ewurẹ awon ẹran mẹrin yi naa ni nitori wipe elomii o le ti ma sin awon ediye tabi turkey bo lati bi osu bi mẹrin sẹyin ko ma wa wo wipe ngbohun o ba fi pa bi marun papọ gan eran re yo to eran agbo bo ba pa edi e mewa o pa le ya o okan ninu awon eran merin yi on lo wole ya o ode to lo oko to lo mu etu wale laye to wa ni ah se ba awon merin ta daruko yi na elese merin ni won etu to na mu wa elese merin na ni etu ko wole ya o okan ninu awon eran merin yi na ni a le lo lati fi pa le ya igbalaye wa wa o fun rakumi tabi malu enikan o mo debi to ti fe ra agbo ah agbo to ri 350,000 on 400,000 awon meje won wa da 100,000 won ra malu kan awon meje yen pa malu kan yen fun leya olohun o san won lesan pe won wole ya eyan meje won le parapo lati pa malu fun leya o wole ninu esin islam ṣùgbọ́n méje wọn ò lè para wọn pọ̀ pa wọn fẹ́ pa àgbo ẹyọ kan eléyìí náà nínú hadith tí ń bẹ nínú tíra àfàwà muslim wọn ni naharna àfàwà jabir bin abdullah dọ́là àníwó wọn ni naharna ma rasulillahi sallallahu alaihi wasallam aamal hudaybiya albudna ani saba'a wal bakara ani saba'a wọn ni lásìkò hudaybiya wípé àwọn pa ẹran now kódà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam mọ̀ sí wípé àwọn méje àwọn parapọ̀ láti pa màálù méje wọn parapọ̀ láti pa ràkúnmí rọwọ́ muslim tọ eléyìí ń fihàn wípé ìgbàláàyè wà fún eléyìí nínú sẹ̀ríà wa o ṣùgbọ́n o ẹnìkan lágbára ó pa ràkúnmí eléyìí mọ̀ lọ́la púpọ̀ o ju ẹnìkan tó ń pa màálù lọ ẹnìkan tó pa màálù lọ òun náà lóore ju ẹnìkan tó pa àgbò lọ ẹni tó wá pa àgbò ìyẹn náà lọ́la ju ẹni tó pa ewúrẹ́ lọ eléyìí náà ń bẹ nínú ìtọ́kasí nínú ẹ̀sìn wa àgbò funfun wọ́n níyẹn tún lọ́la ju àgbò èyí tó brown tàbí èyí tó dúdú lọ nítorí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àgbò tiẹ̀ náà tó máa ń pa funfun náà ni tí ó rọra ní dúdú díẹ̀ níbi ojú báyìí tó ibadala wẹ̀yìn tí ẹ̀yìn tẹ́tí gbọ́ wa ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọlọ́run ọba wà nínú alukur'an láyìn yàná lọ́lọ́ àlùhùnmù àwàlà àdìmọ́ àwùwà àwàlà kìí yàná lòó pápọ̀ àmìhàn kùn ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀rọ ọdúnlé alàǹbára wa sọ ìṣúná lọ́ mà wípé ẹran àgbòtẹ́ pa yìí ẹran rẹ̀ ò dé ọ̀dọ̀ ọlọ́run kò lọ sí sánmà lọ bá ọlọ́run ní sánmà o wàlà àdìmọ́ àwùwà ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ pa yìí ọlọ́run ò bùkátà ẹ̀jẹ̀ o wàlà kìyà náà lówó àtakọ̀ àmì nǹkan èyí tó dọ́dọ̀ ọlọ́run ìpáyà ọlọ́run ti ń bẹ nígbà yàáyìn o ìyẹn gangan òun ló dọ́dọ̀ ọlọ́run ọba o tẹ́ ẹ fi rọ́jú tẹ sacrifice wípé bí ò ṣe sówó nílùú lásìkò yìí ẹ yọ owó náà ìpáyà ọlọ́run ní múyàn ń yọ owó wípé a fẹ́ ra ẹran yìí a fẹ́ pa fọlọ́run ìpáyà ọlọ́run ti ń bẹ nínú gbàyà yìí yẹn ọlọ́run ọba ní òun ló dọ́dọ̀ ọlọ́run nínú hadith mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní kí ẹran yẹn ń gbà tẹ pa lọ́jọ́ ọdún iléyà ẹ̀jẹ̀ rẹ̀ kó tó kan ilẹ̀ ẹ̀sán tọ́lọ́run ọba fẹ́ san yín àti báwọn mọ̀láìkà ó ti rìkọ́dù ládàá yín ìyẹn ti ó ti gbáwájú wọ́n ti ṣe yẹn ní kíákíá ṣáájú kí ẹ̀jẹ̀ rẹ̀ ó tó kanlẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó fi léyìí ṣe àpèjúwe bí ó ṣe lọ́lá tó bó oore ṣe wà ń bẹ̀ tó níbi wípé ó pa ẹran ọdún iléyà is very quick ní kíákíá kámá nígbà nábì sallallahu alaihi wasallam kẹ́jẹ̀ rẹ̀ ó tó kanlẹ̀ àánú ọlọ́run tó fẹ́ dọ́dọ̀ rẹ ó ti kàn ọ́ lára ṣáájú kí ẹ̀jẹ̀ ẹran yìí kó tó kanlẹ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ gábà wá sọ̀rọ̀ Quran chapter 22:28 ọlọ́run ní fakulu miniha wa ato imulba isalfakir ọlọ́run ní ẹ̀jẹ̀ nínú ẹran ọdún léyà yìí wa ato imulba isalfakir àwọn aláìní ẹ fún wa nínú ẹran yìí ẹ̀jẹ̀ káwọn náà tọ́wọ̀ ẹ̀jẹ̀ káwọn náà dunnú ẹ wo pàtàkì kíkà ń ṣe wípé èèyàn kàn pa ẹran ọlọ́run ọba fẹ́ mú àǹfààní wá fún aráyé níbẹ̀ ọlọ́run ọba fẹ́ mú wípé ká láàánú àwọn aláìní jáde níbẹ̀ ṣé wàá rí àánú tọ́lọ́run ọba mú jáde yìí wípé ẹran ọdún iléyà yìí a fi ń kọ yín lẹ́kọ̀ọ́ àánú ara yín ni àánú yẹn kì í ṣe látọ̀dọ̀ mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nìkan o. Mùsùlùmí ó ṣàánú àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, mùsùlùmí ó ṣàánú gbogbo àwọn tá a jọ ń gbé, gbogbo àwọn tá a jọ wà nílùú, gbogbo àwọn tá a jọ wà láwùjọ. This is an essential foundation of Islam. Eléyìí foundation kan ìpìlẹ̀ kan ni nínú Islam. Tó ṣe wípé gbogbo ìgbà tẹ́ ẹ bá mú different aspects of Islam, ẹ máa rí tọ́lọ́wọ́ bá máa kẹ́kọ̀ọ́ wípé n tí ń jẹ́ Islam àánú náà ni ṣàánú ọmọ èèyàn. Mọ̀ wípé gbogbo ẹ̀dá yìí pátá ọlọ́run ọba ló dá wọn lọ. Mọ̀ wípé gbogbo ẹ̀dá pátá látọ̀dọ̀ bàbá kan ìyá kan náà ni gbogbo wa láti wá. Ló fà á tó fi já sí wípé Islam ṣe léèwọ̀ wípé kí wọ́n o kò lọ yan ẹlòmíì kò lọ yàn án jẹ. Islam ṣe léèwọ̀ wípé kí aburú kó wá látọ̀dọ̀ tiẹ̀ kó lọ bá ẹ̀dá ọlọ́run míì. Ẹ wá wo ohun tí àwọn ọ̀dọ́ ń ṣe láwùjọ lónìí. Gbogbo ohun tí ó bá ní í ṣe pẹ̀lú fraudulence, kéèyàn ó yan ẹlòmíì jẹ lónìí, kéèyàn ó ṣe corruption lónìí, kéèyàn ó ṣe 419 lónìí, gbogbo rẹ̀ pátá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú Islam. Àwọn syndrome kan tó wá pọ̀ láwùjọ lágbàáyé lónìí, materialism at all costs, you want to make more money. Pẹ̀lú wípé ó pa ẹlòmíì lẹ́kún kówó tiẹ̀ kó lè pọ̀, irú ohun tọ̀hún ò gbọdọ̀ lọ yí padà, kò bá ìfẹ́ ẹnu ọlọ́run ọba kò bá a mú. Ó lẹ́tọ̀ọ́ lónìí kí gbogbo etí tí bá ń gbọ́ wá sí kó lọ mọ̀ wípé ọlọ́run ọba ṣe lójúṣe. Ìwọ gẹ́gẹ́ bí bàbá nínú ilé, ìrẹ gẹ́gẹ́ bí màmá nínú ilé, oore ọmọ tọ́lọ́run ọba fún ọ yẹn o gbúdọ̀ fún lẹ́kọ̀ọ́ ìpáyà ọlọ́run wípé kò gbúdọ̀ pààyàn lẹ́kún jayé. Tí gbogbo ìdílé kọ̀ọ̀kan tí wọ́n bá lọ bójútó àwọn ọmọ wọn pé ọmọ wọn kò lo fóònù rẹ̀ láti fi ṣe jàǹbá sáwọn èèyàn gbowó olówó, káwùjọ ó free. Kódà kí tiẹ̀ ṣọ̀rọ̀ wípé kó lo fóònù nìkan, àwọn èèyàn ba débi wípé kí wọ́n jiyàn gbé lónìí kí wọ́n mọ béèrè millions. Àwọn èèyàn ba débi wípé kí wọ́n jiyàn gbé lónìí kí wọ́n sì pa ẹ̀mí tí wọn ò lè dá. Ó dájú wípé àwọn eléyìí wọ́n gbàgbé wípé n tí ń jẹ́ ọjọ́ ìgbéǹde àlìkìyàmọ̀ ń bẹ. Ọlọ́run ni ọ̀rọ̀ ayíta lẹ́dí yóò kẹ́dùn dìbò bíi dín fàdé àlìkà lẹ́dí yẹ̀dọ̀ ọ̀lìyẹ̀tì. Ọlọ́run gbogbo àwọn tí àbẹ́ẹ̀rí ni àwọn tí wọn ò nígbàgbọ́ wípé ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́run ó gbé wọn dìde. Nínú ohun tó yẹ kó clear sí gbogbo ọmọ èèyàn pátá ni wípé gbogbo ẹni tó bá pààyàn lẹ́kún láyé níbí kó má rò wípé òun ó mu jẹ. Bó bá kúrò láyé bí Ọlọ́run tó dá sánmà tó dálẹ̀ tó dá ọmọ èèyàn, Allah is just. Ọlọ́run yóò padà ṣe déédé, yóò dá ẹjọ́ ohun tó ń tọ̀hún ṣe, ohun tọ̀hún yóò sì jẹ ìyá rẹ̀. Nínú ohun tó yẹ kó clear sọ́mọ èèyàn òun ni wípé bá a ṣe gbin iṣu tí iṣu jẹrà, lẹ́yìn ìgbà tó jẹrà tán tá a tún padà mú iṣu míì dìde ńbẹ̀, bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbé wa sínú ihò sàárè tá a rò pé ẹran wa ti jẹrà, eegun wa ti jẹrà, Ọlọ́run ó padà gbé wa dìde tí gbogbo wa tá a kántì fún tá a ṣe láyé. Ẹ̀kọ́ tá a mú jáde ń bí ni wípé ọdún iléyá Ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ká láàánú ọmọ làkejì. Látara báyìí àwa ń ṣe wá sí fún gbogbo ìdílé pátápátápátá ká establish ìpáyà Ọlọ́run nínú ìdílé wa. Kọ́kọ́ ó páyà Ọlọ́run, kí ìyàwó páyà Ọlọ́run, káwọn ọmọ ó páyà Ọlọ́run, débi wípé ọmọ tiẹ kò gbúdọ̀ wo wípé òun smart kó wá ṣe 419 fọmọ làkejì. Ẹ̀kọ́ iléyá nìyẹn o. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam ojíṣẹ́ Ọlọ́run ní kúlù láhàmì nábàtà fi min haram fanáàrù àwòlàbíhì. Ojíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní ìwọ wá lọ gba owó haram, ó wá lọ fi ra oúnjẹ sára tiẹ, ìwọ wá sanra. Anabi sallallahu alaihi wasallam ní iná Ọlọ́run ni yóò ju ara yẹn tó bá di ọjọ́ ìgbéde àlìkìyàmọ̀. Kọ́lọ́run ọba dákun kó ṣọ̀wà ń bẹ̀ o. Ló fà á tó fi jẹ́ wípé ká kan sára sí hadith Anabi sallallahu alaihi wasallam inna Allah atayyibun la yaqbalu illa tayyiba. Ojíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní Ọlọ́run ọba wa o, ọba tó mọ́ lọ́lọ́run ọba, Ọlọ́run ọba yìí in ti o tewo gba lowo yin ohun na ni nkan to mo gbogbo muslimi to gbo eleyi ko ni lo involve ni corruption ko lo kowo je ko lo kowo ilu je ngbo wa kowo ilu je tan to wa ni oda na e lo ra agbo marun yi e lo ra agbo mewa yi e ma pin fa awon eyan lasiko leya inna allaha tayyibun oba to mo lọlọrun oba o ọlọrun o si ni gba nkan ndo ti lowo enikeni o lo fa o lo fi ja si wipe ti a ba n tele in ti ọlọrun oba la kale loni insecurity yo kuro lawujo yi a si ri ifọkanbalẹ ni awujo wa awọn eyan ma beere wipe ẹran ti wọn ti tẹ lọda ti wọn ma n pe ni ẹran ọya castrated animal njẹ a le lo njẹ o wọle ya ni ṣoki òun náà ni wipe ó pọ̀ nínú àwọn àfáà tí wọ́n ní kò sí láburú ńbẹ̀ o ngbò bá ti jẹ́ rí sí wípé a rí àǹfààní kan níbi ẹran ọ̀ya yìí ẹran tá a tẹ̀ lọ́dàá yìí àǹfààní wípé bóyá ẹran rẹ̀ máa ń rọ̀ dáadáa tó ṣeé jẹ ju àwọn míì lọ àǹfààní wípé bóyá yóò tún túbọ̀ lẹ́ran dáadáa tẹ́ran ó pọ̀ sí ju èyí tí kì í ṣe ẹran ọ̀ya lọ nítorí wípé wọ́n gbà wá o wípé anabi rọ́ọ̀fì kọ́ọ̀lù dọ́hà rasulullah sallallahu alaihi wasallam bi kabashin amlahain maujiyain khasiyain sahawu albani wọn gbà wá wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pa ẹran àgbò méjì kan tó jẹ́ wípé ẹran ọ̀ya sì ni méjèèjì tóun náà pa láti fi ṣe ìjọsìn fọlọ́run eléyìí ń tọ́ka sí wípé kò sí láìfi ńbẹ o àwọn ẹran míì wá ń bẹ tó jẹ́ pé tá a bá ti rí àwọn àléébù yìí lára àwọn ẹran yìí a gbúdọ̀ lo irú ẹran bẹ́ẹ̀ fún léya òun náà ni ẹran tó ṣe wípé ojú rẹ̀ ti dà ó sì clear dáadáa wípé eléyìí o ojú rẹ̀ ti dà o tàbí ẹran tó jẹ́ wípé ó ti kán lẹ́sẹ̀ tí ń bá rìn gan yóò máa tẹ̀ rìn ní irú ẹran bẹ́ẹ̀ a lè lò fún iléya o tàbí ẹran tó jẹ́ wípé ó ti ṣàárẹ̀ àárẹ̀ rẹ̀ sì le gan tó jẹ́ pé kò sẹ́ni tí yóò mọ̀ ìgbẹ́ gbuuru lẹran náà ń yà irú ẹran bẹ́ẹ̀ kò wọlé ya o tàbí ẹran tó jẹ́ wípé ó ti gbẹ àmọ́rú àárẹ̀ tó mu tó jẹ́ pé ó ti kan eegun irú ẹran bẹ́ẹ̀ a lè lò ó fún léya látara hadith òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹran tẹ́tí rẹ̀ wá gé ńkọ́ jùmọ̀húrù ló lànà àwọn sọ wípé síbẹ̀ ká avoid irú ẹran bẹ́ẹ̀ ẹran tẹ́tí rẹ̀ ti gé wọ́n ní kò wọlé kò wọlé ya jùmọ̀húrù ló lànà àwọn tó pọ̀ jùlọ nínú àwọn àfa ẹ̀sìn bó wá ni ẹran tí ọmọ rẹ mú lọ fídì tó lọ fi jà pẹ̀lú àwọn ẹran míì ìhò rẹ wá kán jùmúrù làmà wọn ní irú ẹran bẹ́ẹ̀ náà síbẹ̀ wọn ní jawas pé ó sì wọ léyá ṣùgbọ́n látọ̀dọ̀ màálìkì ìyá àwọn àbáwá ní mazhabi máa ń màálìkì wọn ní makruhu ní irú ẹran bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ bá lọ jáde gbà wọn fi tẹ ẹjẹ wa lọ jáde níbi ẹran náà wọn ní makruhu ní irú ẹran bẹẹ ju gbogbo ẹ lọ ó yẹ ká ṣàánú àwọn ẹran yìí máa lọ fi ẹran jà náà ẹdá ọlọrun làwọn ẹran wọn yìí ká ṣàánú wọn náà àbí ọlọrun nínú àánú ẹ kọlọrun dákun kó gba gbogbo ìbádà wa ṣùgbọn ẹran tó ṣe wípé bóyá eyín rẹ ló gé ni tàbí ìrù rẹ ló gé ni tàbí imú rẹ ní ìlà kan wà bẹẹ ni tọ eléyìí náà ó sì wọlé ya ẹnìkan kì í kírun àgbo tiẹ̀ ló wá tóbi jùlọ lásìkò léyà yìí àwọn àfáà ní ọlọ́run ọba ò ní bùkátà sí ẹran léyà rẹ̀ ìrun la kọ́kọ́ mùsùlùmí kì í fi ìrun ṣeré bíi ti wùlẹ̀ òkú ma abẹ́ ọlọ́run yìí tá a gbọ́ kọ́lọ́run dáhùn kó jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́run kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú lèwà lórí àmì.
1: alhamdulilayi rabbil alamin adupẹ fun ọlọrun a sì dúpẹ fún àwọn ṣèkì wa fún àwọn àlàyé eléyìí tí wọn ti ṣe fún wa wọn yìí abẹ́lẹ́ ọ̀kan náà kò bá ṣàlùkùn dáadáa fún yín àwọn ṣèkì wa tí wọn ti ń bá wa sọ̀rọ̀ láti kan náà lọ́fọ́dẹ́lá ti ṣe dr tijani muhammadu rọ́ọ̀jì kìwéyẹmí tí wọn jẹ́ chief imam for foskewa polytechnic nílùú ọwọ́ pẹ̀lú ọ̀gá náà níbí náà ni a ti máa dúró lórí ètò àtúbíyàn fún ọjọ́ tó ní ìjọ méjọ láti máa pàdé ju ọjọ́ mẹ́jọ lọ kó sì jẹ́ kí a ṣe ọdún ayọ̀ ayọ̀ǹda nọ́mbà wọn ṣèkì wá fún wa fún wa ta bá fẹ́ bèrè bèrè kan sí kejì lórí bá a ṣe ń pẹran iléyà àbáwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọdún iléyà nọ́mbà ta máa pẹ̀ wọ́n sí lọ́ọ̀dì 00305 0 1 0 9 4. Lẹ́ẹ̀kan sí 0 0 30 50 10 94. Adúpẹ́ fún gbogbo àwọn tá a jọ ṣètò yìí nílágbára ń bí kọ́lọ́n kò ṣàlùkùn dáadáa fẹ́nu kọ̀ọ̀kan wa. Abdulwasi Yusuf ni orúkọ mi o. Nọ́mbà tẹ́ sì máa pè mí sí lẹ́yìn tó náà ni 0 0 3 3 3 6 5 0 0 9. Lẹ́ẹ̀kan sí 0 0 3 3 3 6 5 0 0 9. Títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò ìnṣàlá àǹkẹ́rẹ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Live my fault.
3: ADAB
0: 89 Ada.

0: So ìdílé mi ìdílé láti ṣe rédíò àdàbà 88.9 FM tó sàkọ́ láti ìlara mọ́kì ní ìpínlẹ̀ Ondo. Ṣé àlàáfíà ni àbá yín àti kí yín bójọjọ ṣe rí? Ẹ bá gbàgbé kí a tó bẹ̀rẹ̀, ẹ lè darapọ̀ mọ́ wa ní orí Facebook, ní orí TikTok, Instagram, ẹ lọ wà àwọn yẹn tẹ̀ bọ̀ presently lórí ètò lórí Facebook tí ẹ lè máa drop àwọn comment yín fún wa láti rí. Lórí ètò lénìí, nǹkan tí a fẹ́ wò, ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ o. Ṣé wá rí ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ yẹn?
1: Ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀.
0: O la máa fi tọ̀ ọ́ lórí
1: ètò lénìí. Tá a bá ti wá ta, a wà á tọ̀ ọ́.
0: Kí ẹ̀ ká ẹ̀ máa wá sọ ojú tẹ̀yìn fi wò ó. Bóyá part yẹn, ọ̀nà yẹn, ó wà òkè pẹ̀lú yín. Àbí ojú wo lẹ́yìn náà fi wò ó. Then ṣé rí side tẹ bá mú, ó máa ní advantages àti disadvantage. So tẹ bá ti mú side tẹ mú yẹn, ẹ máa wá sọ kókó nǹkan tó yẹ kẹ́yìn mú. Tẹ choose part, tẹ choose yẹn. Orúkọ wọn tèmi ni Ọlájúmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́.
2: Ẹ máa ká sọ ẹ̀yàn wa o, Moses Ojo lorúkọ tèmi, ẹ tún káàbọ̀.
1: Tó Ọpẹ́yẹmí jẹ́ ọ̀dá lórúkọ tèmi o.
3: Aláwòye Ojo ayọ̀ lórúkọ tèmi.
0: So nǹkan tí a fẹ́ wò lórí ètò ní èní, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ ná. So ìní part, that's our discussion part lọ́sàn-án. So ẹ jẹ́ kí ètò kó ṣáà máa rọra tẹ̀síwájú bí ó ṣe ń lọ. Lórí ètò lénìí, bí a ṣe máa ń sọ ní owó báyìí pé lórí ètò ìdílé mi ìdílé ẹ, ohun tó ní ṣe pẹ̀lú ìdílé, òun náà ni a máa ń wò lórí ètò. Fáwọn tó ti ní ìdílé, àwọn tó wà ní orí ìrìn àjò, I mean the path to having a home, oríṣiríṣi àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ ní inú ìdílé. Tó gbà pé kí a wé ẹ̀ bàbá ṣe fẹ́ kí ó rí.
4: Aláàjì, àwọn èèyàn kan máa ń sọ pé tọkùnrin bá ti dàgbà dáadáa, ó dáa kán máa níyàwó kékeré. Kí lè rí sọ̀rọ̀ yẹn?
5: Tó bá dàgbà ni ó tó níyàwó kékeré. Bàbá wa kékeré náà kò níyàwó kékeré.
4: Àti kékeré ló ti lè níyàwó kékeré?
5: Ìsì bàbá tó dàgbà ni ó tó wá kékeré.
4: Kí ló fẹ́ fi kékeré ṣe nígbà tó ṣì yọ̀ǹgì?
5: Àǹfààní tí kékeré ó sì fún bàbá dàgbà náà ni ó ṣe fún
4: ìbàdàn. Nígbà kékeré, torí wọ́n nígbàgbọ́ pé tí ọkùnrin bá ti dàgbà, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìyàwó wọn wá lọ máa tọ́jú àwọn ọmọ, wá lọ máa dúró ti àwọn ọmọ, á wá ku bàbá nìkan. Náà ṣe máa ń rò pé ó yẹ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀.
5: Lóòótọ́, àwọn alákọ̀ ni a máa fẹ́ ìyàwó kan, ẹ̀sìn tí ọ̀pá pé ká fẹ́ ìyàwó kan. Nígbà tí ìṣepá fihàn níjọ́ kan náà, à ń fihàn tẹ̀léra wọn, ọjọ́ orí wọn ò jura wọn lọ. Ìtọ́ bá kéré jù yóò bá wà kalẹ̀.
4: Àwọn olùrànlọ́wọ́ gangan.
5: Tó dá ẹni táyé rẹ̀ bá dá o, ìyàwó tó bá kọ fẹ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́ bá kalẹ̀ padà. Kò yẹ kó dúró títí ọmọ ṣe wàhálà dalẹ̀, kò ní lọ tọ́jú àwọn ọmọ ọmọ rẹ̀.
4: A ṣe wàhálà yẹn láti kékeré títí títí, ó yẹ kó ní ẹ sọ̀pọ̀tà.
5: Ó lọ dọ àwọn ọmọ rẹ̀. Bọ́lá wọn bá tiẹ̀ wá sí ọmọ wa ń lu ẹ̀bùn, ara ni sí ìyá rẹ̀. Bájẹ́ rán ni sí ìyá rẹ̀, ó kú wọ nìkan lé mi. Ṣéyàwó kan ló ní àbí?
4: Tèmi, ẹyọ kan.
5: Kódà.
4: Ṣé méjì máa ń fúnyàn wàhálà?
5: Wàhálà wọn pọ̀.
4: Ẹyọ kan gan fúnyàn wàhálà.
5: Mẹ́ta gan fúnyàn wàhálà. Mẹ́rin fúnyàn wàhálà.
4: Báwo wàhálà a ṣe lè jagun yìí lájàyè?
5: Kò ṣàjàyè bẹ́ẹ̀, a máa jagun yìí. Àjàyè onígbọ̀dì.
4: Èyàn ò lè ọ́dà sáàdù obìnrin.
5: Obìnrin olọ́fẹ́gun ọfẹ́ ìyàwó ni kò sí.
4: Kò sí.
5: A máa jagun lọ ni. Ṣùgbọ́n o, ẹni ọba fẹ́ràn ara rẹ̀, ìyàwó kẹ́nìkọ́nì. Ẹni tó fẹ́ràn ara rẹ̀ kò fẹ́ ìyàwó pípọ̀, ẹni tó bá fẹ́ràn ìyàwó rẹ̀ kò fẹ́ ọ̀kan
0: ṣoṣo. A lérò pé ẹ̀gbọ́n agbọ̀n mi ta fẹ́ lò ni ẹni tó bá fẹ́ràn ara àbí tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ á fẹ́ ìyàwó kan. Ẹni tó bá fẹ́ràn ara ẹ̀ á fẹ́ multiple
1: kọ́ fẹ́ ìyàwó tó pọ̀.
0: Ìyàwó. oju wo leyin fi wo as grand commander bayi o mi pe feran yawo yi because mo bu yawo leni so oju wo leyin fi wo comment si agbada baleni ti o soro
1: oju kan lada ni
0: yes o
6: eh yin ada
1: eh lo bi je da
6: ida oju meji lo ma ni
1: be ni mo koko be wo bi ti grand commander be lo
6: ki
1: to lo
6: oju sunuku oro ti baba yen so baba wa nde o ni e n ba feran yawo e ko fe iya ko duro ti yawo yen kan
1: so fe yawo kan
6: sugbon to ba feran ara e
1: ko fe meji meta
6: be ona ta le gba wo ta le gba wo o po a fi ona ye ise ati asa wo a fi ona esin wo a fi ona ta le fi wo po e je te ko bere lati ona ise ati asa ile yoruba ara asa wa ni ka fe yawo to po
0: ah
6: be ni
0: o fi ifa wo lo so be
6: iro asa ni tori ki lo fa di ko de
1: e ru ba ju mo ke
6: ise ati asa wa ni laye ojo won de si nse nisin na o ki de ni to fa ti won fi nse be a ri pe opolopo awon baba wa laye ojo agbe ponron ni se ton se ko ise mi gbogbo se o lo si di agbe o le ja lagbe de o ko je oni sugbon e pe ogun e na o ba agbe dogba e wa ri pe se ri ise agbe yen gbogbo ala mo pe laye ojo un manual labor no man lo n ta n pe owo na fi n sise a lo oko a lo ada
0: awon ko pharmacy
6: ko ti si pe a n fi katakata tule se wo nkankan so o need eyan to po lati le sise oko ta n so yi idi ni e ta awon baba wa n gba ma wo pe je n fe yawo kini a fe keji o le fe dori keta debi pe won a de wa bi awon omo ejo àwọn ọmọ ẹ náà ni wọn máa fi ṣe kíni náà máa jọ ṣiṣẹ́
0: yẹn àwọn kó laborers
6: in the barnyard
0: so in the farm ni o
6: ok in the farm whether barnyard or in the farm so ìdí ara ìdí pàtàkì ni ẹ a dẹ̀ rí pé nítòótọ́ láyé ìgbà yẹn nǹkan rọrùn kí náà fẹ́ jẹ kí náà fẹ́ mu ó wà kò sí pé bóyá owó iléèwé kan gunpá kíní kan ṣe iṣẹ́ gbogbo iṣẹ́ àgbẹ̀ yẹn pọ̀ràn ni wọ́n ṣe wọ́n nílò àwọn ọmọ tó pọ̀ wọ́n nílò èrò tó pọ̀ láti lè bá wọn ṣiṣẹ́ nǹkan dẹ̀ rọrùn kò ọ̀dà owó sí bí ayé ti then ká tún wá wò lọ́nà ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn àwọn oní mùsùlùmí gẹ́gẹ́ bí ìwé tiwọn mẹ́ẹ̀ lọ́lọ́run mẹ́ẹ̀ ni wọ́n wí ni wọ́n lè fẹ́ bá ṣe wù wọ́n lè fẹ́ mẹ́ẹ̀ tó bá wọ̀n ṣùgbọ́n wọ́n fi condition sí pé o gbọ́dọ̀ lè ṣe déédé láàrin wọn láàrin onígbàgbọ́ náà ayé òsìn ni nǹkan ṣẹ̀ṣẹ̀ ń yí láàrin onígbàgbọ́ náà tàbáwò dáadáa torí mi mọ gbogbo àwọn bàbá tó jẹ́ bàbá wa tó lọ sí anglican lọ sí kinní wọ́n níyàwó méjì wọ́n ní mẹ́ta ṣùgbọ́n gbà tí ó ràn kí pentecostal dé ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí yí padà wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ọ̀lù pé no one wife one husband so mi ò fi ojú burúkú kan wò ní tèmi o torí ta bá wo gbogbo ìlànà ẹ̀sìn àti ìlànà àdáyébá àṣà tiwa náà but in tí mo kàn rí níbẹ̀ náà gẹ́gẹ́ bí ìwé àwọn onímùsùlùmí ṣe sọ àti lè ṣe déédé láàrin gbogbo wọn tó rò ṣe pàtàkì báwo lèèyàn ṣe fẹ́yàwó méjì àbí mẹ́ta tí wàá wá máa tó jẹ́ pé ọkàn ni wàá gbájúmọ́ tó ò ní lè tọ́jú ọmọ àwọn yòókù tó ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa even láyé ọjọ́ náà tá à ń sọ èyí tèmi ò fi ọwọ́ sínú ẹ̀ nìyẹn ìwọ tó bá bọ̀ pé o lágbára ẹ̀ tó o lè ṣe torí mi ò ṣe ọlọ́run mi ò mọ tọ́lọ̀n gangan sọ but mo ṣáà mọ̀ pé ṣiṣe déédé yẹn
0: cross déédé yẹn
6: délẹ̀
0: ìjìmúnú gbogbo ẹ̀
6: òun ló ṣe kókó
0: jù ní tèmi ok grand commander ẹ ṣe jọ̀dá
1: ó ti kàwé àmì Teri everything ground commander lo
0: ma bere nbe so
2: ti e
0: so ro ti ti e ma
1: lo so ground commander lo won ti e to lo jina po to ran ti lo ba mu lati eyin wa sugbon oro ti baba yi to so ta ba ti be wo ta wo dada bibeli gan soro
0: pe
1: o ni feran omo ni keji re
3: gege bi ara
1: re ko si ko so pe feran omo ni keji re ju ara re lo igba ti baba nsoro o ni to ba ni fe iyawo re fe yo fe eyo kan duroti sugbon to ba je pe o ni fe ara re eh o le fe topo ejo ewo le yan wa fe mu
0: so mo pe ko ti fe ara e gege bi ara e ni ko ni se pelu
1: ko wa ni lesuro lesuro lesuro
0: we ti to soro be a ma lo ma ma
1: ero ero
6: a fe oro bo yen na ni
1: o sumo
6: le koko to
1: ero o de mo o de mo
3: ma
1: tori pe kini emi feran ara mi mo si fe fe ni keji mi to je pe mo feran mi ti feran ara mi ni o ko sin to buru nu e now e wa ma wo o so pe ti n ba feran ara mi o ki n fe yawo topo ti n ba feran ara mi ti mo feran eh yawo mi o ki n duro ti ki wa mo fe mu nbe na
0: e to ba feran ara mi lo
1: ero mo feran ara mi
3: te ba feran ara yi go yawo kan to yin
1: ti mo wa igba ti mo wa ti feran ara mi yen mo gboro fe ni keji mi na ti mo ni fe that is it
6: o da pe
1: tori pe mo ti feran ara mi
6: o ti wa
1: tori pe mo ti feran ara mi no e wa je ka wo bayi baba n soro kan le kan ti mo wo dada wi pe ni igba ti eyan ba n dagba te eyan ba n dagba ni eyan to le mo wi pe ah nkan ti boya eyan je oniyawo kan o a wa wo pe a wa gba yen ni won wa mo lo pe a fe lo toju omo a fe lo toju kini kan mo lero pe a ti so ru topic ri to sumo lori lori eto iri ti mo de nje ko ye wa ngba na wi pe ti eyan ba fe iyawo to je oniyawo kan the best thing o na ni pe wa o to mo wa ba ti dagba to n dagba
6: to pe wa silu
1: e to n pe wa ajo n lo ni o ajo n lo ni o iba je po lo silu eyin bori o ajo n lo ni o wa le fi baba le mo fe iyawo kan mo duro ti e mo sise lati ejo yi lati bere aye mi mo sise mo fi si wa to mo ati gbogbo e e wa dagba tan omo dagba tan o wa ni ya e mo fe ki ya mi wa le holiday abi mo fe ki ya mi wa ba ntoju omo a wa fe mi nikan le ma wa mo gba kagbada eh omo eh sade da ku wa wa ba re ko wa
3: se mo motoju
1: da ku wa ba gbe kini kan wa iyan o ni se pelu pe I don't learn ni sugar to ba mu mi duro ti e pe iyawo kan ni mo ni eh gba pe o ko si bi to lo ajo wa ni afi to lo ba so pe o ya o ti ya mo wa mo bo lodo mi o eh eh sugbon te yo ti ku to aye pe wa wa fi mi le emi wa ma pe e ma ma lo ra omo kan le abe le kan ko wa ma okunrin ni o jiya n gbo ba ya
0: but who says that bi baba e bi ma yen bi okunrin se n dagba iyawo yen o dagba they are growing together now
1: yes now ki se pe no sori in to wa nbe ni okunrin dagba obirin dagba awon meje don dagba ni sugbon to ba lo wo dada o loju o de percentage e kiri en to fe gbe ara won te pe o je 20 o mo wa lo pe en 20 mo fe na 20 ni abi o je 40 o en ti ma gap ma wa nbe obirin yen le ma ti dagba to stage okunrin yen
6: obirin ti e dagba ko dagba
1: ko ni ko ma toju ko ni ko ma toju oko e
6: ma le toju oko
1: a toju oko e
6: toju ile okunrin dagba o dagba ko ni ko ma le se awon
1: sugbon ti sa ti close yen ba ti le kuro nbe pe o wa di pe bo seri o we obirin kan won wa ko lo won sanu wa ni ko si bi o fe je ti ba se pe obirin je obirin gidi nigba mi e le ti jo so ngba na pe a bye bye bye o mi o se kini o koro o yi biri nbo ba ya now e die de ta lomi fun wo pe to n ba lo so pe o n fe yawo kan to ba di gba to ba ya ra list na pe omo a fe se kini kan oro ti yi an lo awa ko nikan the best thing na ni pe

0: ìdìbọ̀nìkò ti bẹ̀rẹ̀ ṣé nǹkan wọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́ tó sí ẹ ni àbí wọn kọ́ fẹ́ bá òun tó sí ẹ. Do you know what he told his children? He said, all I want is ebi ò ní pa mí. They bought a freezer.
1: Exactly. Wọ́n di oúnjẹ
2: sílẹ̀. Wọ́n lè sí
1: oúnjẹ. A máa wọ̀ mẹ́. Exactly.
0: And he's feeling fine. Ìwọ
3: náà.
1: Mo ṣe ẹ̀kọ́ rí ni ẹ̀.
0: Ìwọ náà sọ fún mi pé ó lẹ́yìn tí àwọn kú 10 years yẹn, ó wá má rí. Olóòdì ẹ̀ lè ti lọ náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Because ọmọ òwe
4: wẹ́ẹ̀. Ó lè lè bá ti lọ.
3: Ó lè lè bá ti lọ. Sórí ẹ̀.
0: For now, ọ̀rọ̀ jẹ bí kan tí wọ́n sọ báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ jẹ pé à ń gbàgbọ́ lọ. Ìtọ́jú
4: ilé ni.
1: Housep ń kọ́. Housep ń kọ́. Ṣé àwọn ọmọ ò lè gbá sí Housep fún bàbá?
4: Housep
1: ń kọ́. Housep ń kọ́.
3: Housep
1: ń kọ́.
3: Housep wọ́n gba ọmọ ọ̀dọ̀ wọ́n gba fún bàbá gbogbo wọn ti kúrò ìyá náà lọ sí wọ́n gba ọmọ ọ̀dọ̀ fún bàbá bàbá ń gbókè bàbá ti yọ̀ ṣubú nù lẹ́kọ́ tó kọ́ jẹ́rìí pé ọmọ ọ̀dọ̀ gan mọ̀ pé bàbá ti kú lókè bó ní ẹsẹ̀ fẹ́ mọ̀
4: ẹ
3: sọ́jọ́ máa sùn ní.
1: A wà ní kọ́lé tó lókè fún bàbá bàbá mo máa gbé nọ́mà ilé.
3: Ṣé inú yàrá kan náà ni àti ọ̀sẹ̀ kọ́jọ mọ gbé
1: ni.
0: You say that to ba fẹ́ràn ara ẹ fẹ́ràn multiple wife. O mi pe o fẹ́ràn ìyàwó yẹn láti bẹ̀.
3: O fẹ́ràn
1: o kò ní fẹ́.
0: O fẹ́ràn ìyàwó yẹn because one o mọ kí ni o mọ kí ni to coat lẹ́ẹ̀kan.
3: Torí pé mo fẹ́ràn ara mi mo ní mo gbọ́dọ̀ fẹ́ràn ẹ̀ náà.
0: O sọ pé fẹ́ràn
3: ara
0: rẹ gẹ́gẹ́
1: bí ara rẹ.
4: That is common ju ko gbọdọ ju lọ.
3: Ẹ nà.
4: Kájọ fẹ́ràn ara wa.
0: Ibu wa ni but for the first place torí pé o fẹ́ràn ara ẹ yẹn. O mi ko fẹ́ràn ẹ
3: nìyẹn.
0: O fẹ́ràn ẹ. Ara mi tí mo fẹ́ràn yẹn ló fẹ́ mi lọ fẹ́ ìyàwó mi.
4: Irọ́.
3: Àìrọ́.
4: Statement bàbá ìlà.
0: No, ọ̀rọ̀ là ń dà fact báyìí. Ó fẹ́ pé.
4: Bàbá ni ẹ bá fẹ́ràn ara ẹ̀.
0: Kó fẹ́ multiple.
4: Kó fẹ́ ìyàwó tó
3: pọ̀.
0: Ẹni tí ó bá fẹ́ràn ìyàwó ẹ̀.
4: Kóra jókòó.
0: Ó rí pé kò fẹ́ràn ìyàwó ẹ̀.
3: Ó fẹ́ràn.
1: Kò fẹ́ràn.
3: Irọ́. Ó
1: fẹ́ràn.
0: Ìyàwó ẹ̀ tó fẹ́ràn tó fi fẹ́ràn rẹ̀. Love yín ìyàkóyà pé okay I love you, you love me, you are part of me. Not that because tó bá sọ pé o fẹ́ràn rẹ̀ ó mi kò wà selfish. O ro titi ẹ ti ara ẹ nikan lo n ro yẹn.
3: Kò pọ̀sibù kó máa fẹ́
0: yẹn. Ṣé ọmọ ẹgbẹ́ wípé bọ́kùnrin ti máa sọ pé yes we are wired to be polygamous. Bọ́kùnrin kan ìjókòó kan ìmájí pé ah èmi tí mo fẹ́ ìyàwó méjì. Bàbá sọ pé kinní kan ni orúkọ lẹ́ni kinní kan lorúkọ lọ́yà. Kí àwọn obìnrin náà wá nírú opportunity yẹn.
4: Ẹ̀rọ ọlọ́run
3: ò lọ sí
1: bẹ́ẹ̀. Ọlọ́run ṣe wá ṣe
0: lórí bẹ́ẹ̀. Ṣé ẹ máa kẹ́kọ̀ọ́ ìwájú ẹ wá máa kọjá? Kò wá ògbẹ́ ọ̀dọ́kùnrin ni kí ìwọ́n tó jọ́kùnrin máa kọjá tó wá ní
3: à. Imagination ni sà.
4: Torí
3: imagination.
1: Torí
0: ọkùnrin
1: máa fẹ́
3: kórí bẹ́ẹ̀. A ti ṣe láti
0: bẹ̀rẹ̀.
3: Bẹ́ẹ̀ ni. Kò ṣe ṣe bẹ́ẹ̀. Kò ṣe ṣe bẹ́ẹ̀.
1: Ẹ ti rọ́pìnrin tó fẹ́.
4: 1, 2, 3
1: ẹ̀ lè máa
3: ka nọ́mbà ẹ̀. Ó ṣe ká. Ọkùnrin mẹ́ta àbí mélòó ni tí mo rántí mo rí fídíò yẹn ọkùnrin mẹ́ta. Bọ̀ kí ṣe bí.
4: Ṣé iṣẹ́ tẹ́ ẹ máa sọ pé à.
3: Ẹyin ṣe àṣà ti wá ń bí.
4: Òun ṣe bẹ́ẹ̀. Ẹyin ṣe bẹ́ẹ̀. Tẹ́pẹ́ ẹ ní references.
0: Ọkùnrin ẹni references. Omi encyclopedia.
4: Bẹ́ẹ̀ tó rìn.
3: Bẹ́ẹ̀ tó rìn rìn ìbùsọ̀ méjì ẹ ti rí.
1: Ẹ ti rí.
3: Dáadáa.
4: Ṣé iṣẹ́ tẹ̀mí rí ń bẹ̀ tí mo dẹ̀ fẹ́ tẹnu mọ́? O ni àti lè ṣe déédé àti lè tọ́jú ilé àti lè kó o ní nǹkan lọ́wọ́ tí wàá fi lè tọ́jú
0: ìwọ̀n.
3: Ṣẹ̀rí ẹ̀ntọ́
1: àwọn tí ò ní yẹn náà ni
3: ẹ̀rẹ́ ẹ̀ntọ́ máa fẹ́ ìyàwó méjì.
4: Ìyẹn lè mi ò fara mọ́.
3: Ṣẹ̀rẹ́ ẹ̀ntọ́ bá máa fẹ́ ìyàwó méjì sá. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gboyà. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó pa ẹnu ẹ̀ mọ́. Ó gbọ́dọ̀ jẹni tí ó lè gbé ọ̀rọ̀ sínú. Kì í ṣe pé wà wá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ìyàwó àkọ́kọ́ ńgbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ ọ̀wẹ́kẹ́ tẹ́ ti ṣe nu ilé. Wà á rí àwọn adọ́dọ̀ kejì wa pé ọ̀gbọ́n tí alẹ́ tiẹ̀ sọ àbí ọ̀gbọ́n tí kinní kan. Ìwọ fúnra ẹ̀rẹ̀ ẹ̀ ló ti balẹ̀ ẹ jẹ́. Ìyẹn eléyìí tó ń sọ lẹ́ẹ̀kan ni pé wàhálà yẹn ni ó pa ọkọ. Ìwọ gangan ló créate wàhálà yẹn fúnra ẹ nínú ilé. But tó bá mọ̀ pé o fẹ́ ìyàwó méjì, wàá mọ̀ bí wàá ṣe manage àwọn méjèèjì. Kì í ṣe pé wàá máa gbọ́ eléyìí, wàá máa sọ fẹ́lẹ̀ àbí eléyìí ṣe nǹkan kan lénìí, wàá sọ fẹ́lẹ̀.
0: Ara gbọ́dọ̀ observe principle yẹn, ṣé ìṣe wàhálà náà ló
3: fẹ́. Wàhálà náà o, wàhálà
4: náà o. It's not the principle. Ó dà pé bí condition ni wọ́n fi síbẹ̀ pé o, ìwọ tó o bá fẹ́ ṣe, lẹ́yìn pé o tẹ̀ tó tán, pé o lè tọ́jú wọn, o gbọ́dọ̀ ní balanced type of nature.
1: So what possible?
4: Stability. Oh, then bodily judge because wahala shele.
3: Then
4: you. So pe iyawo kan wahala kan.
3: Then.
4: Iyawo meji wahala meji. To ba ti le to ni igboya yen bo won bo so yen pe to le toju to le manage
3: to le le control won.
4: To le control.
0: Which control?
4: Toro se pataki. Tori la le control en ti o ti le control ile kan. To lo fe lo ma control ya obeji
3: fe
4: ko wahala se
3: wahala lo ko sire lorun
4: so iroyan be ko ma te wule da ba rara sugbon wo te pe o mo pe yes leyin pe o le toju won oni lapa bank e
1: yin
4: kan dun be
3: deni
4: ise apa o de yole
3: eh na
4: eh to wa wo pe ko den se pe apo wa kan wo pe ah tori ko ba mi na ti fe awo o fe awo pupo emi na woro fe awo pupo
0: mo pe mo se se kan na ba eni asha I want to say, don't fear anybody. Go for
1: me,
0: so what is that? Do you like Baluja? Please, sir, please, don't
4: even go. You know, you need to let me miss Baba, Baba me.
3: Bon baba te yin o
4: baba te mi eyo kan pere lo fe
3: yes that is it
4: o ti yin
3: e ti ni o ti yin pada no baba ti won eyo kan lo ni awon na ni e ta
4: ti ra le o awon egbon baba te mi to fe ya o meji meta na wa but o da pe n to ti n sele ni pe se ri ibi ti mo fi koko bere pe a n lo
3: won nu awon eyan ninu awon mo ninu awon mo baba yin ko si gaga to fe meji
4: ko ti si
3: Kosi
4: temi ni pe se ri ati se dede yen ni ka mu koko then ti mo fi laye tin yi pada ni pe idita fi nse ta fi fe o meji meta ngba yen na o tin yi pada opolopo wa ni ko se to nse
3: o kaluku lo ni reason o
4: ko se to nse o reason
3: o kaluku lo ni o te ri reason e yo kan ni pe oro ise oko mo fe mo fi o ise oko
4: ikan wa la
3: reason elekeji na ni pe mi o fe mi fe ma lo mo
4: bi mo
1: o fe ya okay yeah ya to iyen ya to
3: o na ni are na ni reason na ni
0: o le popo so are you not saying that baba yo fe ran ma yen abi baba yo ko fe ran are abi fe ran are
3: o fe ran o fe ran are o fe ran yawo
0: no o ya to
3: ara reason ni pe o fe yawo mi o yawo akoko to ko fe ko bi mo o de fe ni keji pe ngba to fe keji yen ni yawo ile to ko fe bi mo o wa nbe na olodun ti ko fun ni pe yo ni meji
0: yato rara ko a ma mo ko ta
3: so olodun ti so pe yo ni meji ni yen
4: ayan mo tun ni
3: aye o meme ka da ra nbe
0: iko se baba yen so to n base kini e le lori ni pe so that pe boya yan kan
4: do e je atun ti
3: bi ko only reason awon reasons wa nbe
4: o ti bi ko wo baba wa nde alaji ni o
3: Benny,
0: No.
3: Sorry, Ari, Pastor, to ni meji.
0: Pastor,
3: the fair.
0: Pastor, I just think our comments don't want to be so. There's difference between pastor or more long. But only in land, no be belly. No,
4: to the village, feeling like you want to buff a jail, you shall go to
0: one man
4: to a fair jail.
3: But then, so like any tell it, we won't fair. I won't just show them what
4: I want
0: more job.
4: I want
0: more
4: job.
3: Okay,
4: I want all this church be Anglican, be a
3: comment.
4: All those.
0: Abimbola Ogun
3: Bola
0: Oguni Eko Ogbon Adigoke Aisi Koni Awesome Work Jogbodo follow on shop Peter only equate to Abi Bola Kayode ni well done guys. Taiwo Akinbi only about and really spoke well, but due to the selfishness of women nowadays, they don't want their husband to marry another wife. Now that's your decision. Thank God, Edina Moses spoke as a Yoruba man today, unlike last day. They tell you this literate, if not that, Abraham married two wives. Not even our pastor would have said this is a sin unto God. James Alon Taboni, thank you. Chegun Joseph, only my views on this issue are that in today's modern age, you don't need a wedding anymore. The wedding is all about properties. Baby mama is the way to go. Let older men be marrying younger ones and build a house for her in her name with some huge money. So she will not suffer in the future, but no wedding. Your opinion, allow me.
3: So be
0: it. Mr. Shegu Joseph, only that someone married to her doesn't mean he doesn't love
3: yes,
0: wife.
3: Ma'am.
0: Okay, so no contest cycles. Only if he who finds a wife finds a good thing. Imagine he who finds many wives find trouble. Hello, good afternoon. Well done. My regard to Mr. Jordan. I hope God has called. Ah, she gonna only for me, I support 2-3 wife.
3: Mm-hmm.
0: Let me use the family that I come from. Some years back, every month we give birth and my dad would complaining. At the end of the end, we called our father to get another wife, but my mom is not happy. We all
3: happy, yeah, like it.
0: But if you love our father, no option again, no two is okay. Akinbioni, please, what exactly is the reason why women don't want their husband to marry two wives? What they have to lose after he married her? That's his business. Yes. Like grandmother said, Ibe Ibatiji. That's the truth. Ibatiji. Nigba anye.
2: Aripe wa ole lo nda polopo la mu ni time ki se ti gba yen o ni time yin iwa ole ni to le pe mo ko won ti bi mo pe ipa won o kala ifa omo e se school won se yawo kini won se yawo keji e baba di baba gbogbo aye ka gola ma to mo e ko to fa igbe yawo ti esin to polopo kin ko yawo jo niyan e keji ni pe en to ba se yawo meji to ro pe tori pe ti yawo ba to ba ti bi mo ko yawo ara tojo omo yawo ara tojo omo to lo tori en se yawo meji ọkùnrin ò lè gbádùn ọmọ tó bí because bàbá yẹn ti di bá gbogbo ayé ìyá wọn ni àwọn ọmọ yẹn máa face má pàgbọ́ yẹn ti ní torí pé kì í ṣe òde kì í ṣe àwọn nìkan ló fẹ́ ẹ̀kẹta ni pé ká lọ sínú ìwé mímọ́ nígbà tí ọlọ́run kọ́ da ayé àti ọ̀run ìyàwó kan ọkọ kan nípa ìwà ngwara àtàìmọ̀ kan ìyàwó àkọ́kọ́ ádámù ìyàwó ádámù àkọ́kọ́ ó fẹ́ ìyàwó fún ọkọ ẹ̀ kí ni ọlọ́run sì dùn sí bí bó ṣe ń kọ́ wàhálà wọ inú ẹbí yẹn àyìn ìyàwó yìí tó yẹn tó fẹ́ ìyàwó fún ọkọ yẹn ó wá rí pé ó bẹ̀rẹ̀ òun dẹni ẹ̀gàn òun bẹ̀rẹ̀ sí ń rí kojú ní ọ̀dọ̀ ìyàwó tó ń ṣẹ̀fẹ́ wá ni pé kí ọkọ òun kó lé ìyàwó yẹn lọ kó wá kù bí ìfẹ́ ọlọ́run ṣe bó ṣe rí láti ìkọ́ṣe pé àwọn méjì ní ọkọ kan aya kan nígbà tí ádámù lọ bá ọlọ́run pé kò nǹkan tí ìyàwó mi sọ ó ní kó gbọ́rọ̀ sí ìyàwó ẹ̀ lẹ́nu ó ní kó lè jáde nítorí pé ọkọ kan aya kan lè mí àrípé tí ẹnìkan bá ní ìyàwó kan kò fara mọ ìyàwó yẹn kó máa wojọ́ nítorí pé ọlọ́run ó ní ète fún àwọn méjì ó ti dáhùn ní ẹyẹkan ọkọ àtàkan abokan kọlọ̀ kó ràn án lọ́wọ́ àdáyà gbà ẹ ṣe.
0: Ẹ ṣe adúpẹ́.
3: Ẹ ṣe o.
0: Ẹ̀lọ́ ẹ kásán o. Ẹ̀lọ́ ẹ kásán.
5: Ẹ kásán.
0: Ẹ kásán orúkọ yẹn àti ẹ̀ ti ń pè wá.
5: Yẹmi láti ìjọba mi nípínlẹ̀ Èkìtì.
0: À ń gbọ́ yín.
5: ẹ ṣe àtúntò rẹ látàárọ.
0: Ẹ ṣe.
5: Ọba kí gbọ̀dọ̀ àjọ ọ̀dà ń bẹ̀ yẹn o.
3: Ẹ ṣe o.
5: Gbogbo àwọn tó wà ń bẹ̀.
0: À ń gbọ́.
5: Ẹ nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ṣé ẹ rí ọkùnrin kò sí nǹkan ohun méjì tó wà ń bẹ̀ tọkùnrin fi ń tẹ́yàwó méjì tàbí mẹ́ta gbé ojú kòkòrò. Ojú kòkòrò ti máa là mọ́ lórí afẹ́fẹ́. Ojú kòkòrò kí níta ń wí òun ló fa. Lẹ́yìn ẹ̀ kò fún nǹkan mìíràn. Tẹ bá bèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé ṣé tóun náà bá tẹ ìjọ́bìnrin ìjọ́ lè gbà tó fẹ̀yàwó lé o. Kí ó máa dáhùn.
3: Ẹyin lẹ́rù bẹ́ẹ̀ o.
0: Ẹ̀lú ẹ̀ka ẹ ṣe àdúpọ̀
3: yín tàbí. Èrò ti yín nìyẹn.
0: Ẹ ṣe thank you for your opinion. Ẹ̀lú ẹ̀ka sọ.
6: Ẹ̀ka sọ o.
0: Ẹ̀ka sọ orúkọ yàtọ̀ sí pé wá.
6: Láti ọ̀gbàjì àkọ́kọ́.
0: À ń gbọ́ yín.
6: Sori nǹkan tó jẹ́ káwọn bàbá wa ayé àtijọ́ fẹ̀yàwó mẹ́ta mẹ́rin lórí àwọn abá torí oko lílọ ni. Kì í ṣe pé bóyá torí kìkìrì kankan wọn lè máa bá wọn lọ oko bẹ́ẹ̀ ọmọ ìṣe àwọn tó kàwé tó ṣe kí wọn náà fẹ̀yàwó méjì mẹ́ta wàhálà ni wọ́n gbé sọ́rùn ara wọn. Ẹ ṣe.
3: Agbára wọn tiẹ̀ yìí mọ̀ká.
4: Ẹnìkan ṣe ìbéèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé kí ni ìdí táwọn obìnrin ò tiẹ̀ fi fẹ́ kí ọkọ wọn máa fẹ́yàwó. Alẹ́ lóbìnrin méjì ń bá mú tí wọn fi fẹ́.
0: No na kì í ṣe pé mi ò fẹ́. It's your choice. In as much as kò affect mi lẹ́nìwé.
1: Kò tẹ̀ sí bí o ṣe ní affect mi. Kò máa affect mi o.
0: Ṣé mo pé èèyàn kan sọ bí ilé-ẹ̀kọ́ Mr. Ṣẹ́gun Joseph ó ní baby mama kò kọ́lé fún. Kò kọ́lé fún o. Kò provide everything tó need. So like any else o ti di bàbá gbogbo ayé. Ọlọ́run má jẹ́ ẹjọ́ tí olóde ẹ̀ bá lọ wọ́n máa pick wọn ni ilé ìforíjọ́
1: ilé ìfẹ̀jọ́
3: ilé tó fi ta
4: ni ilé ẹ̀ wá lọ ṣe ẹ̀
0: DNA
3: òní ní ta yóò gbé wálé
0: ẹ̀rọ ẹ̀ka sọ ẹ̀rọ ẹ̀ka sọ
7: ẹ̀ka sọ o.
0: Orúkọ yà sẹ́sí ń pè wá.
7: Joseph láti Àpókó.
3: Agbọ̀yìn
7: ọ̀rọ̀ tí a ń sọ yìí ìlú gangan ni. Bó ṣe kọjú sí nǹkan ó yàtọ̀ sẹ́nì kejì.
3: Bẹ́ẹ̀ni.
7: So therefore, ẹni tó sọ pé Ọlọ́run dá Ádámù àti kinní kan tá a bá wò ní Bíbélì gan, a rí pé àwọn prọfẹ̀tà ń tẹ̀lé, a rí pé many of them ló fẹ́ mẹ́, tó dẹ̀ tún pààyàn míì torí ìyàwó ẹ̀ gan. For all the same, fún àlàáfíà nínú ilé, kéèyàn gbàdúrà kó tó fẹ́ ìyàwó. A rí àwọn tí ó fẹ́ ìyàwó kan tó jẹ́ pé ìyàwó yẹn ni ìyàwó ẹ̀ ìgbà táwọn ọmọ ẹbí mọ kò lọ ó fi oúnjẹ ránṣẹ́ sí wọn ni. A rí àwọn tó fẹ́ ìyàwó méjì tó jẹ́ pé kí ìyàwó tẹ̀ tó bímọ gan wọ́n ti lọ. So ìlú gangan ni àdúrà ni gbogbo ẹgbà ètò yìnyín ó ń kọ̀yàn lọ́gbọ́n gidi mo dẹ̀ ń bẹ̀yìn pẹ́kẹ́ máa tẹ̀síwájú. Kí ẹ bá wo ìgbéyàwó báyìí ẹ rí pé ìgbéyàwó orí nẹ́ẹ̀tì ló pọ̀ jù. Àgàgà àwọn actress wa wọ́n á ṣe ìgbéyàwó lẹ́ni
3: ọ̀la
7: ìgbéyàwó yẹn adáwó. Èèyàn míì gan tẹ.
0: Ọ̀lẹ́sì dá dá. Ẹni tó bèrè ẹlẹ́wọ̀ ẹ̀ka sọ tó bèrè pé why táwọn obìnrin ò ṣe terms and conditions apply ní sí terms tí à ń sí apply ní not that kẹ tó máa rí ẹ ti ní terms àti conditions tẹ fẹ́ abide not that bàbá kan máa ẹnùkọ́ yìí gbàyẹ wọ́n ní ọmọ bàbá kínní kankan ó dà kó ti bàlágà ọ̀rẹ́ mi lè fẹ́ a máa tọ́jú ẹ before you know àwọn ọgbẹ́ fún bàbá ìyá tó dẹ̀ gbé ọmọ yẹn wá fún kì í ṣe pé inú ẹ̀ dùn ó kàn pé ṣèbí ká vest dé ni kọ́ la vest nǹkan lóko kọ́ lọ ṣe gbogbo ẹ̀ police ló bọ́lí àvẹ́sẹ̀ ẹni tì lóko ìfihàn tẹ́wọ́ fẹ́ ṣe oko gan you pay people kọ́ lọ ṣe oko ọ̀ so what are we talking about why ti wa ṣe kóyàwó pọ̀
1: ẹyọkọ
0: tó continue your life.
3: Ìrònú yàtọ̀ síra.
0: Ìrònú yàbàyàbà
3: ni
0: ẹnu ẹ ká sọ.
3: Ìrònú yàtọ̀ síra.
0: Ṣé ọ̀dà òní sọ̀rọ̀ wọn ẹnu ẹ ká sọ. Orúkọ yàtọ̀ ti pè wá.
8: Ẹni Ọlọ́run mọ̀ láti fi òkè àrò.
0: Òkè anonymous.
8: Ẹni tí Ọlọ́run mọ̀.
3: Ọyà ń gbọ́ yìí.
0: Ẹ̀rùn gbọ́ yìí.
8: Ṣé rí ọ̀rọ̀ tẹ Ọlọ́run ní gbalaka yìí ni.
3: Àmì o.
8: Ọ̀pọ̀lọ́ yóò ní jọba.
1: Àmì àmì.
8: ẹni bẹ ṣe ń ṣe ètò yìí gan ṣe pápá ó mú mi sunkún nínú ilé tí mi wà gangan báyìí. I'm almost 71 years old now. Mo torí mo wá láti polygamous àwọn ìyàwó púpọ̀ tí àwọn bàbá mi fẹ́ òbúlómi ni pẹ̀lú ní kékeré ni pé ìyàwó kan ṣùgbọ́n máa fẹ́ ó dẹ̀ fẹ́ ìyàwó kan ṣùgbọ́n. Kí ni ìyàtọ̀ nínú kí ìyàwó kó lọ tọ́jú kó lọ bá ọmọ ìtọ́jú ọmọ nílùú òyìnbó for 6 months, 8 months, 1 year àti kí bàbá ọkọ yẹn tó ti kú kí ni ìyàtọ̀ nínú ẹ̀. Ẹni I'm suffering as I am now. All my children are away, right? Yàwó mi dẹ̀ ti kú. Wọ́n fi hàn gbádùn ìyàwó mi for the past 10 years. Ṣé yẹ kó tóbi lọ tó fi dá tóbi kú báyìí? Ó ní ìfẹ́ náà she died. United States. Àwọn ọmọ mi ń pè mí náà sọ pé ó ti kú óyá. Ṣé mi ni màá máa kí arúgbó ara mi lọ sí ìlú òyìnbó pẹ̀lú tútù tó ń mu ọbẹ̀ wẹ́dà Nàìjíríà ìpè bàmílà bébí ṣe ń pawá tó ní gọ́ọ̀mẹ̀tì bá ọ̀ṣẹ́ ga tó. I can't leave this place. They are giving me everything and mo gba kúkú mi lè gba kúkú obìnrin. Tó bá rí mi ò lè pè mí ní 70-something. Ọmọdé bá rí mi kan afẹ́fẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ amáyan tó fi máa ṣe bọ́ mi ṣe gbogbo ẹ̀ pẹ̀lú mi wọ́n chance ni. All right? A caring husband kò lè gbàdúrà kí àwọn ṣáájú òun kú. Ẹgbẹ́ rí bàbá tó wúlò tó tọ́ àwọn ọmọ ẹ̀. Ó bẹ́tà kéèyàn kí ọkùnrin fi ìyàwó àtàwọn ọmọ lẹ̀ kó lọ́ wọn ní sí ju kó wa. Àwọn tó fẹ́yàwó méjì tó fẹ́yàwó méjì wọn ò gbádùn tó ní ìyàwó kan.
1: Bẹ́ẹ̀ni.
8: Because àwọn tó fẹ́yàwó méjì yẹn ó mọ̀ máa lé para wọn mọ́ ni. Because àwọn ìyàwó bàbá ti rí ìyàwó mẹ́fà ni bàbá mi fẹ́. Wọ́n lé pa wa títí mi. I always came for comfort first in my story. Bẹ̀ẹ̀ni wọ́n darí mi rí tó yẹ kó mi kà bí HSC lọ. Tó bá yẹ pé school tí mo lọ tó yẹ pé wọn ò lè fi third term exam kì í ṣe gbé gbin nothing promoting. First time, second time, ma wà lára ma gbé fún ẹ̀sìn mi. I always come first. Ẹ̀tọ́ bá tọ́ tàn báyìí na hospital. You can ask of anybody comprehensive high school Ayétoro in Ẹ̀gbádùn in Ogun State.
3: They
8: will judge your promotion exam by first time and second time. The third time. You'll do well in first time, second time. They will promote you to your third time.
0: Thank you very much. Thank you. We appreciate you. Thank you so much. Mr. Afolabi Taye, Moni Monogamy was sold and forced on us by the foreign missionaries. But we are following the path of their religion. Why is monogamy that difficult for you to adapt with? You have to go on the program. We God rest the soul of your wife.
4: Yo, but you must not be Oshawa.
0: Oh, you're going to be
3: I'm going to go to the house.
1: Aláwo yọ ọdọ yàn lorúkọ tẹmí.
0: Ọlájúmọ̀kẹ́ ọmọ tó ń sọ lórúkọ mi. Ilé wa ò ní dàrú o.

0: Pentecost Alive wà láyé Pentecost 2023.
1: Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
2: Ayé mi yóò dán
1: ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
0: Àwọn ìdarí ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB ìbàdàn jẹ́ P.
1: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
0: Àti lórúkọ ọba àlùfáà ní à ń pọ̀ ọgbẹ́ èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ọdún
1: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
0: Pẹ̀lú àkòrí tí ó wí pé
1: ìrírí Pentecost
0: experience.
1: Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ
0: ìkẹ́rin. Monday 18th to
1: Sunday
0: 24th
1: of lẹ́ni ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
0: Sọ́jọ́ 23rd May 2026.
1: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
0: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
1: Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
0: Ìjọba ìbú Dr. O.O. Falana.
1: Sunday 21st May 2026.
0: Exchange of pulpits in diocese of Akoko.
1: Olùgbàlejò àgbà ní Jésù Kristì
0: nípasẹ̀.
3: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ àtúbá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi kan ló ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín. Màmá sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀.
4: Kò sí
3: owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò kọ́ wọn sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
5: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
7: So things don't easy for Niger now.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Oo, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun ń sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká. Tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe lo gbo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo yi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: awon ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbori isi lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni o bulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo eda lenu igbo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

jẹ́ àti jọ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́, ọmọ bàbá Jígbọ́ta fẹ́ ló ń kiyín pé ẹ̀ka sàn, ẹ̀ka àárọ̀, ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ju àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá. Nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò sówó àyẹ̀wò. Ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó. Ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀kọ̀ ṣe ti yẹ lápò má bọ̀kọ̀ jẹ mọ́.
2: Ayẹ́wò aládùn ó, ó gbà bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́, ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fílẹ̀ kan tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mẹ́nu lẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yìn tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà. Bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni àìró oorun sun ni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Gbogbo bóyá ìbá àgbọ̀ wọ́n dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú ló ń bà mọ́.
1: Má bọ̀kan jẹ́ má bọ̀kan so ọ̀la ń bọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́ tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀, ó gbọ́dọ̀ fayọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kópa ń pẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ayé aláàlú títí dalẹ́ o ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀n ara yìí.
1: Ojú kì í pa ṣe kì í ṣe máa la o ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: A ní retí ọ̀nà ẹ̀ máa làṣẹ.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn

0: tẹnu oúnjẹ tá a lè rí láyìíká wa àtẹlé tó jẹ foreign tó jẹ èso natural tọlọrun dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
1: Bóyá oṣù náà lálò.
0: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí ilé iṣẹ́ wọn tẹ̀yìn bá wá wàǹbí tó jìnà sí ilé iṣẹ́ wọn ń kọ́ báwọn lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò. Ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ́ bá sì wà níbi tó jìnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọ máa là á yé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá tẹ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́, wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ là fẹ́ sí o. Ìmí ìwà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí ìwà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Golden Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ejẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Golden Herbal.
1: Ìgbà ìgbọ́ mi ni rọmọ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
2: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinboyewa, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mixture ti jẹ́?
2: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe rìsáàṣì lé lórí kí là ń jẹ, kí àwọn baba wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn baba ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: bàbá mo wòye pé a ti ń rí testimony lóríṣiríṣi nípa ọmọ tuntun tẹ́ ṣe kó jáde láìpẹ́ ìyẹn ni ogun ojú tẹ́ ṣe ṣe láìpẹ́ yìí sí ẹ̀ ṣe clinical test ẹ̀ lọ́wọ́ jẹ́ lè sọ fún wa ṣé àwọn agent yín gbogbo ni wọ́n ti ní ni wọ́n ti lè rí ogun ojú yìí àti pé kí lè rò débẹ̀ tẹ́ tó fi gbé yẹn náà kalẹ̀.
1: Ṣé ẹ rí ńgbà tá a ti golden harbor jáde la wá rí pé ìṣòro kan wà àwọn èèyàn kì í lọ ń ṣe àyẹ̀wò àyẹ̀wò táwọn ṣe yẹn tó yẹ pé a ti tètè mọ̀ pé irú ẹ̀sùn báyìí ló wà lágọ̀ọ́ ara a ti lè gbégbèsè so yẹn la wá ní pé ẹ jẹ́ ká ra àwọn èèyàn wa lọ́wọ́ la bá ra àwọn ìpínpín káàkiri gbogbo ibi tí oríléeṣẹ́ wà nílẹ̀ yorùbá six states so kán lọ máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ níbẹ̀ nígbà táwọn tún bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò ọ̀fẹ́ yẹn la wá rí pé àìsàn ojú pọ̀ kí ló tún máa ń fa àìsàn ojú la bá lọ sún ṣe research ìyẹn ló mú wa gbé golden herbal eye drop jáde a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: Ìtọ́bọ̀ wá dára fún ẹ kó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: Sábà fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: Golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan yẹn tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dá nìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́ ẹ máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tani wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ṣiṣẹ́ fún àgbótú ní àwọn iṣẹ́ mi tó ń ṣe.
1: Golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orílẹ̀ èdè kan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: Ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: Lọ́mọ kan balẹ̀ o ṣó o bọ̀.
3: Ìjà ló jà tó lọ gbàlá fò. Lọ́jọ́ ẹ̀sìn ti yọ lẹ́nu.
0: Mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn agent wà nípínlẹ̀ Ondo wá ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: Ilé epo ń ra lọ ẹ̀yìn ẹ̀.
1: Ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hotel yẹn wà.
0: Eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: Cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: Okay.
1: Kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. A tún wà ní òkè Àró Modern Shide ní opposite Modern Shide. A wà ní alágbàká níwájú Central Bank àwọn shopping complex kan wà nbẹ̀ a wà ní Àrùntúnsì layout a wà ní Futa South a wà ní Mọ̀fọ̀n a wà ní Ọba Afúnbíowó Road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní Valentino ní Ondo City a wà ní Eki FM ní Town Hall Eki FM Ede Town Hall Erigra a wà ní ètí ń ṣe Àkúrẹ́ Garage àwọn agent wa kan wà ní agbègbè Àkúrẹ́ Garage a wà lókìtìpá a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọwọ a wà ní ọrẹ a wà ní ìdánrẹ.
0: Nọ́mbà yín ẹ bá mi jù síta fáwọn ọmọ Nàìjíríà ní pápápá.
1: A dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: Ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: A sì ń wá àwọn alágbàtà sí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
0: Láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: Ká pè mí sí orí 080
0: 86 98 6998
1: 0 80 86 98
0: ǹjẹ́ tó ní nọ́mbà míì tó jẹ́ bí WhatsApp.
1: Ẹni tó bá fẹ́ ṣe WhatsApp fún wa kán pè wá 090 61 66 65 38 38
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 080 86 98 69 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ́ message wọn, 090-6166-6538. Ní nọ́mbà WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe dàgbò bólúwa ló là kójọ, má má ronú. Gbogbo sí Bùsàbà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Gúdín Hábà.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn wá ọ̀dà.
0: Èmi náà mọ̀ sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò dò sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó lóun fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ́n ara tìyẹ́ ti gbà tó ń fi ọlá kàlàkà lọ́wọ́lọ́wọ́ kọjá lọ sí olùléeṣẹ́ golden harbour níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lọ́fẹ̀ẹ́. Wọ́n máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ, kí làwọn tẹ máa mu, kí ni ò sì yẹ kí ẹ jẹ, tàbí kí lohun tó yẹ kẹ́ ẹ yẹra fún. Nísàn bákan náà yẹn tún lè pe nọ́mbà wọn bàbá golden harbour wọn máa gbé, tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ́ mánéjà wọn. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ sọ́tọ̀ kan ní ẹ sọ má ìdí yín fún wọn, kí lohun tó ń ṣe yín àti ìgbà wo ló ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ní ọ́fíìsì wọn ni tàbí oríkò ibi tẹ́yìn wà, ẹ̀fẹ̀ wá sí ọ́fíìsì. Ẹ kò fẹ́ lọ ra golden harbour mission ni, nọ́mbà tẹ lè pè wọ́n sí 08086 98 69 98. Tó bá jẹ́ WhatsApp ni 09061 66 65 38 ni nọmba tẹ lè pè wọn sí. Golden harbour mission program ti tẹ̀síwájú, ẹ má yí kúrò ńbẹ o.
1: Golden harbour mixture egbògi tiwantiwa tá a pèyàmọ nílànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs. Yes, tonic ti ń bẹ nú ẹ tún poró kọ bẹẹ ló tún fọ gbogbo gẹdẹgẹdẹ tí ò wúlò lára. Inú nínú wa bí wọ́ sí tó bá do ní ti bí ẹgbẹlura kẹ ẹ sọ jí tapanpa tapanpa tapu ìrépalẹ mọ àìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden harbour mixture nìyẹn, NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà, ó sì ti wà káàkiri ilé iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú nílé èkó ló ṣe é pẹ̀lú golden harbour mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú, ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páàlì. A wá ní ó dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ, rírú orí bá ẹ̀fọ́rí túlò, àìlèsùn tàbí àìsàn ojú, ojú máa ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín. A wá ṣa gbogbo ẹ̀jọ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tín tí wọ́n sọ pé fallopian tube ẹ̀dọ̀tín tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part. Ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ sí bí ẹsẹ̀ arúmọlégún gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá. A wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ, pé irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo ná máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé síkan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni irú tòmẹ́tò tá a máa pè ní tòmátà wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tán máa pè ní lycopene, ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní gálì tá a máa jẹ gbogbo ìgbà, ìyẹn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti dì, tí ó lè gbéra láti ibi tó ti gbéra, tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe yàn. Àwa kó gbogbo nǹkan tẹ́nu jẹ, ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. Àwa papọ̀ àwa fi ṣe oògùn ìlera ara tí a pè ní golden harbour mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá, a ti ṣe NAFDAC ti rí, NAFDAC ti approve rẹ̀ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò, àwọn náà ti rí, àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ni golden harbour mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa, a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo golden harbour mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá tún wá di ní alẹ́ tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo golden harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, a ti ṣe golden harbour mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, ẹ ó lọ ra páàkì golden harbour mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
5: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928. Lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808696998. Lekan si 0808696998. Ayẹwo ilera ofe si tẹsiwaju ni gbogbo awọn eka ofiisi wa.
1: Aha! Golden Aba Mixture. Egbogi tiwantiwa ta pe yamọ ni lanaye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Lo tun fo gbogbo gedegede ti o wulo lara inu ninu wa bi wo si to ba do ni ti bi egbelura ke soji tapanpa tapanpa tapire pale ma isan tarun gbogbo kara se ye mu godi aba mixture niyan nada ki ti fun telu jiga o si ti wa kaakiri ile ise martins global resources limited to wa ni odogunyan ikorodun ile ekolo se pelu golden aba mixture wa lala.

0: ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sírì
1: òkè àró
0: ayọ̀ ní bọ́stọ̀
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá wa apostle prophet samuel
1: olúwa níyì
0: bàbá orí òkè ìyanu
1: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun
0: ó lè èṣù palẹ̀
1: nínú ayé rẹ
0: ẹ lè pe bàbá sí 0051767
1: tàbí 0059785
0: máa bọ̀ lórí òkè ìyanu

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yí padà èmi ni victor samuel mc kọdínwìrè coordinator ni ohun mọ tí ó wà lọkọ yín bẹ́ yẹn coordinator of peace ni ẹ o ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ nbí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jọ ń jẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní àgbà Jésù. Mo gbàdúrà fún yín bí ẹ ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí. Ọlọ́run tó ní ìmọ̀ àti òye tó ní ọ̀rọ̀ kó fọ̀rọ̀ náà yé yín kó ṣègbàlà kó ṣèṣe sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àánú Ọlọ́run kó là á kọjá fún ayọ̀ àti ìdùnnú Jésù Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ẹ jẹ́ ká ohun tí ìwé mímọ́ sọ. Ezekiel orí 18:5 ẹsẹ̀ 5. Ṣùgbọ́n bí ènìyàn kan bá ṣe olóòótọ́ tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ. Ìyẹn jẹ́ ẹsẹ̀ 5 ẹsẹ̀ 9 kó lè yé yín dáadáa. Tó sì rìn nínú àṣẹ mi tí ó sì rìn nípa ìdájọ́ mi mímọ́ láti hùwà títọ́. Ó ṣe olóòótọ́ yíyè ni ìyóòyè ni Olúwa Ọlọ́run wí. Ṣẹ́yìn náà ẹ gbọ́. Ìfẹ́ Ọlọ́run fún olóòtítọ́ ẹ gbọ́. Ó ní yíyè ni ìyóòyè tó rìn nínú ìlànà àti àṣẹ òun. Ó ní yíyè nírú ẹ̀dá bẹ́ẹ̀ máa yè. Kí ló fi sọ pé yíyè? Àlàáfíà ayọ̀ ìdùnnú ìtura oríire ohun gbogbo ajẹ́rú ìtẹ̀ ẹ̀dá náà. Ṣùgbọ́n òun fúnra ara ẹ̀ ó gbúdọ̀ èyí tọ́lọ́run fẹ́ náà fún olódodo ni pé olódodo gbúdọ̀ ṣòtítọ́. Olódodo gbúdọ̀ múnú àwọn ènìyàn dùn. Olódodo bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ ṣe ké. Ibikíbi tó wù kó wà òtítọ́ ló gbúdọ̀ ṣe. Ọlọ́run àwa máa wá fi àánú ayọ̀ ìdùnnú àwa máa fi ṣe ìkẹrù ẹni bẹ́ẹ̀. Àgàgà ìwọ tó jẹ́ wípé bóyá ibikíbi tó lè wù kó máa tukọ̀ kó máa ṣàkóso bóyá o jẹ́ ààrẹ ìlú ni bóyá o jẹ́ gómìnà ni tó bá ṣòdodo. Gbogbo eléyìí tá à ń sọ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí àìṣe òdodo òun ni ìfẹ́ Ọlọ́run ò fi sí lára ọ̀pọ̀lọpọ̀ tó lòun ṣèjọba lónìí. Tí ìfẹ́ Ọlọ́run bá wà lórí àwọn ènìyàn ẹ rí wípé ìṣe wọn bẹ́ẹ̀ ni a wu Ọlọ́run. Ṣé orílẹ̀-èdè lónìí pírọ́blẹ̀mù torílẹ̀-èdè ní lónìí ni ẹ̀ṣẹ̀ àìṣòdodo. Àìṣòdodo àìṣòdodo yẹn wá gbilẹ̀ lórílẹ̀-èdè débi wípé àwọn tó wá ń ṣe tó wá ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá gbé àìṣòdodo wọ̀ inú wọn dẹ̀ wá ń dùn. Wọ́n gbé àìṣòdodo wọ̀ débi pé thank God pé ìdè ètò ìdìbò tó fẹ́ dé báyìí. Wọ́n á sẹ́tù gbogbo àwọn tó yẹ kán sẹ́tù. Bẹ́ bá dẹ̀ ń ṣètò orílẹ̀-èdè Nàìjíríà lọ bẹ́ ṣe é ṣe yìí kó jẹ́ pé àwọn kan lẹ máa kójọ tẹ́ ẹ̀ máa fún wọn lówó fún wọn ní bribe káàkiri. Ìtẹ̀síwájú Nàìjíríà á lágbára nípa ìgbésẹ̀ bẹ́ẹ̀ bíkọ́sẹ̀ òtítọ́ Ọlọ́run fẹ́. Ọlọ́run á máa mú inú àwọn ènìyàn dùn. A máa mú orílẹ̀-èdè dùn. A máa mú àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè àwọn tó ń ṣèjọba àwọn tó ń ṣe tó wà ní ipò ààrẹ tó wà ní ipò gómìnà tó wà ní ipò gbogbo ọba ní. Nígbà tẹ bá ń ṣe dáadáa nígbà tó bá mú ayọ̀ àti ìdùnnú wá sí orílẹ̀-èdè. Ṣé ẹ mọ̀ pé tí ààrẹ kan bá tékò wá pàwà tó bá gba ìjọba kan ètò rere lọ́lọ́run ní fún orílẹ̀-èdè gbogbo. Ṣùgbọ́n ẹni tó fẹ́ tukọ̀ bó bá ti wá gbé ohun rere wá Ọlọ́run á sọ̀pọ́ọ̀tì ẹ̀. Ṣùgbọ́n tó bá gbé ibi wá máa gbọ́ mi ò kí là ń pè níbi. Ibi náà ni wípé ohun tí ò ní tẹ tí ò ní mú àwọn èèyàn yọ̀. Bó bá jẹ́ wípé bóyá wípé gbé ibi wá orílẹ̀-èdè abẹ̀ sí ń dàrú. Kí ni dídàrú? Wàhálà máa ṣẹlẹ̀. Ibi a máa pa wọ́n. Hílàhílo a máa ṣẹlẹ̀. Ìdàrúdàpọ̀ a máa wáyé. Ṣùgbọ́n àwọn kan jẹ nínú ẹnu wọn dùn. Òun jẹ nínú ibi inú ẹ̀ dùn. Ìwọ olùgbọ́ mi. ewo ga ile ise gbogbo iwo to je pe o sa wa ni position lati je pe ko se yan ni ore ati anu ton fe si ipo o wa de ibe ton pe ah ah owo mi ti te ikweda ko wa se ni keni to le mo wa ma mu e o gbo akoko odun merin a pe bo ba je ko tun wa gbon dada to tun se odun merin emi igba wa odun mejo a pe bo ba pe ma gbagbe ni to gun esi o ma so kale o se nbo nile a so kale kuro lori esin itan lo nko to ba se president lowo to ba se governor lowo itan lo nko itan wo lo nko eyin te se president lowo president of Nigeria itan wo lo nko lowo forile de ki se itan ti e ko fura yin to je pe eyin te wa ni ipo boya any president vice president o senate president o ki se itan abi e gbogbo eyin te wa ni ipo pata gbogbo eyin te wa ni senate ki se itan abi minister abi nkankan itan te ko un te se yen gogogogon la npe ni itan ohun yen na ni won ma ka fun yin be se nse ngba te ba wa lo tele kuro nbe lo mi an lohun ti bo ohun ti sare ohun to se nko gbogbo irin ajo to rin ni ikoko ati ninu osun ati ninu oru gbogbo e ni ojiji e ma jin fun eni to laye ato ojo nro bo se ye ko se ro gbogbo kan lo dede orun ran osoparun ojo nyo sugbon aye be ni aye se yi to wo won gbogbo kan yi pada gbogbo kan yi pada gbogbo kan yi pada be ba wo rile de loni o se ni laanu to ba de bi kan to ra nkan ni 2000 ni re ni o le wa de be ni o se meji si abi o se to tele ohun to ra ni 2000 won le ni 7000 awon to se ijoba de n woran kosi price control olukaluku n taja bo se fe awon yan de n wo won won de ni won se ijoba won ni won se pe koko da se bi odun kerin akoko be ni ohun ni won ti lo odun bi meta nu e bayi to ku be ni to ku odun kan now hey kosi ni bada ogun odun akojo kan bada ogbon odun akojo kan dandan kan ni po didun ewo to ba debe to se dada orun fura ara e aba eyo be ni ewo to de debe to se dada orun na fura ara e na in be ni ohun o awon gogogogogo ti e nrin ti en tuko enajo ki se eni to ba de pe wa ni ipo yen orilo o nikan ni won fun ni kan ni ran lowo oruko mi na ni apostle prophet samuel oluwa ni baba orokogo yanu ni otegbeye nibi ti oda parisi ni oke aro number mi na ni 08065176771 08065176771 ekeji 08059785015 08059785015 odi jo mejo
0: ha o le ti gbo yen ti gbogbo eni to ba le ti ko gbo on ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a ma bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti ani bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba Olorun pade ki Olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti Olorun le se Olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun o na wa nibi awon ipade woni to duro di on fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e kan si awon number ti a fe pe fun yin 0806517671 ati 0059785015 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Nire te ina ba fe pe mi fun kohun mo sa laga ni o bo te se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se gbo leti e kan si number yi 090 63684392. A ma fi eyi se ilo lori eto yi, o tun di ose to n bo.

tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn sí òkè àró ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059705015 máa bọ̀ lórí òkè ìyanu

0: 0 2 2 2 1 0 1 0 0 2 0 2 0 2 0 8 0 0 6 0 6 0 2 2 1 0 0 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 naira niyan mama wa si this office address o wa ni Princess Adedoja Aderonmu Junction iyan wa ni opposite Coco store ni Owo number ti e le pe ni
1: 081 081 34 34 47 43 43 47 47
0: lekan si 081 081 34 34 47 47 43 43 47 47 081 081 34 34 47 47 43 43 47 47 boya eje to wa ni isu akoko en so pe owo tu jina akure jina abi o ki to pa tu jina ani Mr. Lamale Adebuwa office address won ni o wa ni Buwacom Lifeline Stocky Store number 38B Oyara Isua Akoko Ondo State phone number won ni 090 090 33 33 54 54 10 10 00 00 090 090 33 33 54 54 10 10 00 00 090 090 33 33 54 54 10 10 00 00 Atuni representative kan ni okitibo pa o iyan yin la pe ni mama wa bayo address won ni o wa ni number 1 Apata New Side B okitibo pa Ondo State. This is our phone number 080 080 67 67 35 35 41 41 36 36 080 080 67 67 35 35 41 41 36 36 080 080 67 67 35 35 41 41 36 36 Te ba to wa ni Gbokoda area ani Mr. Stelijo Global Ventures address won wa number 114 College Road opposite Ilaje High School iyen wa ni Gbokoda phone number won ni 080 070 60 61 61 42 because boya wa ni ugbe akoko ani representative sibe eyan ni Mrs. Adejumo Aro address on wa ni opposite community secondary school along Epimi Road ugbe akoko Ondo State phone number on ni 070 070 38 38 20 57 47 40 070 070 38 20 57 47 40 070 070 38 20 57 47 ẹ ṣe olóòtú
1: adúpẹ́ ọ̀dà ẹjẹ́ ń wá bèrè bèrè lé a ti sọ̀rọ̀ nípa ìlera wípé ọ̀kan lára nǹkan gbòógì tí ilé iṣẹ́ NRI ti ẹgbẹ́ lọ́wọ́ nìyẹn àyẹ̀wò ó ṣe pàtàkì nínú ìlera kò tó di wípé a mọ ibi tí kùdìẹ̀kudiẹ wà lágọ̀ ara ǹjẹ́ tiẹ̀ láwọn ẹ̀rọ tí ẹ fi ń ṣe àyẹ̀wò.
2: Ẹ ṣeun olóòtú.
1: Adúpẹ́ o.
2: A ní àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó jẹ́ pé a fi ń ṣe àyẹ̀wò nílé iṣẹ́ wa ní gbogbo àwọn offices tí ẹgbọ́ tá a dárúkọ yìí gbogbo ibẹ̀ ni a ní machine tó jẹ́ pé a fi ń test àwọn èèyàn àti ẹ̀ ń fúnyàn lóògùn láì jẹ́ pé a ṣe test fúnyàn so a máa kọ́kọ́ ṣe ká fi wo condition ara yẹn then after àwọn supplement yẹn a dẹ̀ máa ràn wá lọ́wọ́ láti make sure pé a sọ ara yẹn di ọ̀tún padà so test machine yẹn nígbà tá a bá ti gbọ́ tó wé tegbò kò ṣe pé à ń dá fáńbẹ so machine ìgbàlódé òun náà là ń lò tẹ bá wá fúnra yín tẹ bá ṣe àyẹ̀wò inú yẹn á dùn á gbé gbogbo nǹkan tó ń ṣèyàn lára gbogbo wa la ní ìdí ẹnìkan lè sọ pé à mọ mi sí kò síbi tó ń ṣe mí ẹ wá check ẹ wá wo condition torí bá a ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni condition ara wa ṣe túbọ̀ ń deteriorate ẹ pé ó máa shrink but iléeṣẹ́ náírà á fún yín ní nǹkan tó yẹ pé ara yín á fi máa jí pépé ti nkan to n dena arun nu ara to ma wa well boosted yen immune wa so machine yen o wa nigba ko wa te ba wa
1: to o da ko to ri pe ma yonda yin lori akanse eto yi awon phone number at address yen e ji atun so fun gbogbo awon eyan lekan si
2: o da esegun lotu lakoko ni awon offices wa

0: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit the escaper. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ẹkú dédé wo yìí o, ẹ̀yin tèmi nílùú
2: Àdó Èkìtì.
3: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
2: ìlú Àdó Èkìtì ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
1: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 0706532683 lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó kójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó kójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni tó jẹ́ pé wo mo tún fẹ́ báyìí. Kí ni ìyàn tún jáde? Kí ló jáde? Ó gbà lẹ́rù láti yàgbẹ́. Ọlọ́run ni pé ká jẹ ká sì máa mọ ìdí ká dẹ̀ ṣe kí ni ká yàgbẹ́. Àbùwọ̀ tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣàmàbọ̀ lágbára Ọlọ́run Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára Ọlọ́run Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn. Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
4: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa Ìṣẹ́lẹ̀dùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
5: Ẹ kú dédé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
6: A máa balẹ̀ sí ìlú Àdó Èkìtì ní on the 27 títí di on the 30.
5: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti wẹ́ tó ò réyàn pè rániṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá yóò simẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o. awa okunrin na lo mo nkan to nso okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi
2: ni on the 27 di on the 30 no shuka ohun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Ado Ekiti
1: an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si Jemeta ni Yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugun State ni ile Ibo asuko re te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te adupe aloko te ni pe afẹ mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se o lagbo ara re ni pa se lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fia fia o ami o
7: number 1 radio adaba fm Adaba FM 88.9
8: Akure. Mada, ma lo sibe yen o. Marketing office Adaba FM ni won wa. Number 1 lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni lu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace, sorry, 0803-247-4686. Ibe gangan lo
9: ba. Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, se kan sun lo ni.
10: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 aba make sure. Koronjo gogo bile tawon okunrin bire fun gba gogo. Akanse gogi bile. Ta gbe kale lo na ti gba lode 24/7 aba make sure. Ko lo tinu rara. O ka gbo eyin didun, ara riro. A fo gede gede do ti ara danu. Logo lomo okunri abaduro to ti o si ma sise akori lodun lulufere iwe atebo la fi pelu re ajo nadaki fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission

0: sí Ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí ògèdèǹgbé. Kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa, màmá màmá wa àti màmá màmá màmá wa wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé, ọmọ Yomibade Akeredolu, tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday, ọjọ́ 16, oṣù kẹfà ọdún yìí, láwùjọjọ́ Àjàbù ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀, bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Friday, ọjọ́ 16, oṣù kẹfà, ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa, ìṣẹ̀lú Ọ̀wọ̀, lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́, bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́. Tó bá wá di Saturday, láwù ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral, òkè Ògún Ọ̀wọ̀, bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ka ilẹ̀ sinmi nílé rẹ̀. Ayẹyẹ ìgbàlejò, ẹni ọmọ sin ló bímọ, yóò wá sọlẹ̀ ní Narin's King Event Center, Housing Junction, Ọ̀tàpẹ̀tẹ́, Ọ̀wọ̀, màmá wa Ọ̀wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé.
1: Aya Ògèdèǹgbé agbógunbóró, ọmọ olúlo ẹ̀gọ́, ọmọ alùnwà àgbàwọ̀ sórìnà, ọmọ alọ́jà mẹ́ta yọ ọ̀nà òjò, ọ̀bánà rigidi tán, ọ̀yánà wata, ọ̀yánà múchẹ̀jù kẹta.
0: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tí pinya ò ní símọ́, gbogbo ọmọ lolùkéde.
2: Pentecost Alive wà láyé Pentecost 2026. Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
3: Ayé mi yóò dán
2: ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkọ àkókò. Ọmọ ìdarí Ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB Ìbàdàn JP. Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò. Àti lórúkọ ọba àlùfáà ni a ń pọ gbogbo èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọdún yìí. Monday 18th to Sunday 24th of May 2026. Pẹ̀lú àkòrí tí ó wí pé ìrírí Pentecost experience. Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ ìkẹrin. Monday 18th May 2026 lẹ́ni ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò. Sọ́jọ́bẹ̀ 23rd May 2026. Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí. St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò. Ibi tí ó ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Ìjọba Dr. O.O. Falana. Sunday 24th May 2026. East Exchange of Pulpit in Diocese of Àkókò. Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀.
4: And collect your fine gifts from Daddy BGO. Coming up on Saturday, 23rd of May 2026 at Obafemi Awolowo Hall, Futa, Akure. Please note this time to accommodate more schools. Only 15 and not 25 pupils and students are expected from all primary and secondary schools in Ondo State. In their lovely neat school uniforms plus two teachers, registration starts by 8 a.m. featuring acrobatic displays, musical performances, choreography, instrumentals and cultural displays. Competitions with many prizes to be won. Star prize, bicycles, tricycles, books and many more. For inquiries, please call 0803-422-5541. Kids Corner for Ondo State Children 2026 is fully sponsored by Honorable Dr. Olubunmi Tunjiojo, Honorable Minister of Interior, Federal Republic of Nigeria. Daddy BTO!
5: We love you!
4: Mrs. Fumi Bankole, MD CEO, Kate Korn, announcer.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, ó sì di kẹ̀ láyé ń lọ. Sàn díẹ̀ díẹ̀ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun mátá lọ́gbọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sí ìdìkẹ̀ láyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sí ìdìkẹ̀ láyé lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sí ìdìkẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀, ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ. Àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọ́n fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
3: Ṣàdé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
7: So things don't easy for Niger now.

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
2: CD Care making life easier.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba ajókòó tí ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253

0: Mami, tẹ́ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ogun eye re kadegba lowo olorun ajako segun ni made mo sumare to kale sori oke abiyo debi to gun tin se dile tin ja bi ogun kan ba mu ogba tori oke kan do mi aluyo ti de ki ka jo pade lori oke aluyo ipade adura lagbara nla ti awon eniyan tin gbagba jo ni adura ogoro awon jeli tin je bi adura goke rorun lo ti wa kale lati fi dawun sadura re ni kia kia gbogbo joru Wednesday la go mewa wuro ti ago meji la oso ipade adura ori oke aluyo bakan na ni ipade adura aluyo for second tour ibere osu la go meso wuro si ago meta oso atago meta la ti ago meta oru lojo kini ojo keja tojo keta osu tutun ori oke aluyo wa ni Christ Glory Breakthrough Covenant Mission to wa ninu Parliament Estate alagbaka akure kete to ba ti wonu Parliament Estate ori oke aluyo ni wa koju si tara nibi tole o tin lo ya wa prophetess Felicia oluwa jemi ajaba jesu wa fun ebi adura pataki tabi fun ekunari alaye pe sori 0803-471-5490 o ya o lori oke aluyo nibi ti gbogbo aye ti gbagba yori adura
1: ogo ni fo olorun loke orun
2: hallelujah
1: ogo ni fo olorun loke orun
2: hallelujah
1: adupe lowo olorun alaye eni ti o ti wa ti o si wa ti yo si ma wa titi lai lai olodumare aye no latabu tabu asuro kolu bi ogiri gbigbe gbani gbani ti aye nsaya olorun to ni gbogbo ipa ti gbogbo agbara ojogbon ninu awon ojogbon ojogbon ti po ojogbon ninu ranise agbara ti na alagbara nise olorun ijanu oba to lo gbogbo to npin bo se wu oba to lo gbogbo to nse bo se wu oba to lo gbogbo to npase bo se wu oba to lo gbogbo to nne bo se wu oba to lo gbogbo to nsise bo se wu onise ijanu onise ha onise aa onise ameriri oba to fo gbogbo to fi nsise ijanu ajidara bi egbe aji a fi gbogbo ojo a fi gbogbo ojo dara alara agba ida olojo ko egberun ara oba awon oba oluwa awon oluwa olorun awon olorun oba ta wowowo ta le wotan oba ta kikiki ta le kitan oba ta yin ta le yin tan oba to ni gbogbo agbara to ni gbogbo ogun gbogbo imo gbogbo oye gbogbo agbara gbogbo oro la gbogbo oro gbogbo ipo gbogbo gbogbo oba to lo gbogbo to pin bo ba se wu a fi ogo fun yin a fi ola fun yin a gbe yin ga a juba yin a se yin loba oba awon oba olorun gba ope wa olorun gba eyin wa
2: amen
1: olorun gba ope wa
2: amen
1: ope ati yin wa se ni tewogba
2: amen
1: a tun lo sinu oro olorun nisisi loruko jesu emi ma e ba wa soro
2: amen
1: emi ma e ba wa soro
2: amen
1: emi ma e ba wa soro
2: amen
1: Rabbi olukọ ni e wa ko wa.
2: Amen.
1: Rabbi olukọ ni e wa ko wa.
2: Amen.
1: E ba wa soro.
2: Amen.
1: E soro iye.
2: Amen.
1: E soro alaafia.
2: Amen.
1: E soro itunu.
2: Amen.
1: E soro igbega.
2: Amen.
1: E soro iwosan.
2: Amen.
1: E soro anu.
2: Amen.
1: Ogo ni foruko mi mo yin.
2: Hallelujah.
1: Jesu oluwa wa.
2: Amen. Amen. Amen ni oruko Jesu.
1: Ogo ni fo Olorun loke orun.
2: Hallelujah.
1: O ti Olorun tun ro wa leni ni gejo la so nipa iwa Olorun a fe so nipa ise Olorun bi Olorun se ma nse bi Olorun se ma nse lati bere aye wa Bibeli so fun aninu we Psalm 51 verse 1 Bibeli so fun anibe pe yes
3: Olorun
1: se anu fun mi.
3: Gege bi
1: ise fere. Gege bi ise fere. Bo se nse niyan. Ise ife Olorun. Ise fere. Ise anu re. Ise titobi re. Ise olala re. Ise ase re. Ase wa ko wa, ase lo ko lo. Ise ase re. To fi pala sari okuku ati imole ise won anu re to fi gbe ile lori omi ti omi ise o ife re to fi sorun lojo ti o de si kankan to yi pada gege bi ise o ife re o ma se o to wu o to ko si orun o se o to wu nu ise nfe re to ba wu apa ninu ise nfe re to ba wu adasi ninu ise nfe re to ba wu asokale ninu ise nfe re to ba wu agbe soke ko se ni to mu ko se ni to bi ko se to be pe bawo le sese ko se ni to to kweri e o no pe ni kabi ko si o ni kan soso lo nje kabi ko si awon ko wa laye ti eyan le se ti awon eyan ma bere lowo o kabi ko si ta pe fun awon eyan laye a fi tan won je ni awon na mo pe ofin kan wa to ogbudo ru won mo pe nkan wa to ogbudo se won pe nkan wa to sugbon olorun ko si kan ti o le se ko si kan ti o le se nigbaye noah o mu ki ko mi ko wojo po ko gbogbo eyan ateranko ati gbogbo nkan ko ko won lo o danu anika ati dile enikan si ko ma seni to pe lejo ko ma seni to lo ba to so pa olorun ki lo de to fi se bi eleyi ka bi ko si nu atora to ra anugba ki se wa mi mo lo to be o bibeli so pe nu asi ri oju rere lodo olorun o ra anugba ka bi ko si gege bi iseun ife re si awon eniyan iseun ife re to fi daye iseun ife to fi seto aye bo se wu iseun ife re gege bi iseun ife re e ba mi lo sinu we Isaiah 43 verse 25 iseun ife re
2: emi
1: ehe
2: ani emi ni eni ti o pa irekoda re
1: ehe o ni emi ere lomi bayi ase olorun a de pa loju ese ere lomi ase olorun a de dariji olorun a de dariji gege bi iseun ife re gege bi iseun ife olorun iseun ife re yen o ti wa lati te ko se olohun ohun onikan lo nje emi ise ife re lo fi dariji wa ise ife re lo fi da wa si ise ife re la fi wa laye ise ife re la fi wa ta fi mi o lo ni emi inu wa to ba gba ko se to ma mu bo de se da si ogo yen o lo ni gege bi ise ife re yes
2: eni to pa ire koja re
1: eni to pa ire koja wa re
2: nitori ti emi ti kalara
1: mi nitori ohun ti kalara re
2: emi ki yo ranti ese re
1: o no o ni ranti ese wa ise ife re ni o ise ife re a pa ese wa re a moju kuro ki ise po gbagbe o se ri moju kuro tolo moju kuro yen o moju kuro ka le yi pada ni o o moju kuro ka le ronu pe wada se ri te olorun ba ti to ba ti ra wa lowo to ti o ka ise si wa lorun olorun fe ka le ronu ni o ka le ronu pe wada yes e ba mi lo sinu we san iwe san 130 e ba won fast 3 to 4
2: oluwa
1: ibase pe iwa ma sami ese
2: oluwa
1: ìbáṣe pé ìwà máa sàmì ẹ̀ṣẹ̀ olúwa ta lẹni náà tó lè dúró níwájú rẹ bíbélì gbòòrùn kò mọ níwájú rẹ ká tó máa sọ pé ènìyàn gbogbo èèyàn ni ó ti ṣẹ tí wọn sì ti kùnà ògo ọlọrun kò sẹni tó ń ṣe rere kò tẹ sẹnìkan ṣùgbọn ẹni tí ọlọrun bá kàn mọ ṣàánú fún a ṣàánú fún a jẹ́ kó ronú pè wàdà nígbà tó bá tún ronú padà tún dárí rè kọjá ẹ̀jí ó ní alábùkún fún ẹni ẹni tí wọn kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn ẹni tí wọn dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jí tó ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn tọ́lọ́rùn bá ka ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn tó bá dárí jìwá iṣẹ́ ìfẹ́ ẹ̀ ni o júdásì ṣẹ̀ pétérù ṣẹ̀ adáríji pétérù a tún gbàdúrà fún o ní ọjọ́ kẹsù òkú sọ́dánù pétérù náà ṣẹ́ jésù ní ìgbà mẹ́ta júdásì fi jésù hàn ṣùgbọ́n júdásì ò rí àánú ìdáríjìgbà ṣùgbọ́n pétérù rí àánú ìdáríjìgbà dáfídì ṣẹ̀ sọ́ọ̀lù ṣẹ̀ Olorun o darigi Saul. Olorun o darigi Saul. Olorun gbese ese lara Saul. Sugbon David ri anugba. David ri anugba o lo je ko le ma ko oro Olorun to ko yin pe gege bi ise ife re. To ba sami ese, Olorun ta lo ma duro. Ti Olorun ba fe ma bi onikadukuku ninu ire koja e. Ninu elele to danu yara e. Ele to da ni gbagba omo lomo to shit eni ti o ye ko reje to reje osuwon eke to fi nlo to fi won jaloja keyan raja ko ko di ko won abo marun ko ti sare se ko ti won bi mere abi meta bo ko ti sare di osuwon eke to lorun ba wa fe sami gbogbo iyen lowo e to ba fe bi e ibo lo ma gbe gba tala lagba wi e ta lo ma be lo rojo ta ni lawyer to fe gba so ni lawyer to fe gba lati do ni wajo olorun sugbon iseun ife anu re ki o ba le gboro yi ki wo na ba le ronu ko ba le yi pada ka ma ba ka ese si olorun ka ma ba ka ese si olorun olorun ki o ni lo pe ki o yi pada to olorun ba sami ese ta lo le duro yes to lo ba sa meje ta lo nitori idariji wa lodo re ke le ma bere chapter first 3 to 4
2: oluwa ibasepe iwa ma sa meje
1: ibasepe iwa ma sa meje
2: ta ni
1: ba duro
2: nitori
1: idariji wa lodo re ke le ma beru re ke le ma beru re ki na pe ni beru olorun Bibeli wi pe ologbon eyan beru o si sa kuro ninu ibi o sa kuro nu ese awon ologbon lo ma nyi pada awon ologbon lo nberu olorun awon ologbon eyan lo ma nberu olorun to ma yi ronu won pada won yi iwa won pada won yi asa won pada won yi ronu won pada awon ologbon niyan ologbon eyan o ma nberu a kuro nu aisododo a kuro nu aisododo ko to di ojo ibinu to olorun a pe sami ese nitori na bi olorun ba sami ese ta ni o le duro nitori idariji wa lodo olorun ki a le ma beru re e ba mi lo sinu iwe isaiah 41 e ba wo verse 13
2: nitori
1: emi onimo olorun
2: re
1: nitori ohun oluwa olorun wa
2: yo di owo tu re mu
1: ni di anu re to ba di wa lo to ba di wa lowo mu ko si eni to le gba wa ko lowo e ko se eni to le so pe a kilo te to nse be yen yes
2: emi o wi fun o pe
1: emi o wi fun o pe
2: ma beru
1: ma beru
2: emi o ran lowo
1: to olorun ba wa nipa ti wa to ba ran wa lowo o se ni to le so pe ko olorun da wo duro ise ife re ni lati ran awon alailera lowo ise ife re ni lati ran awon alaini lowo ise ife re ni lati ran awon opo awon alaini baba alaini ya alailenikan ise ife re ni lati ran awon alailenikan lowo ise ife re ni lati ran awon alaini lowo ise ife re bawo verse 17 ninu bibeli te ka yen verse 17 to 18
2: nigbati talaka ti alaini
1: to ma wo omi
2: ti ko si
1: omi ti awon gbe fun ogbe
2: ti
1: awon gbe fun ogbe
2: emi oluwa yo gbo
1: ohun oluwa yo gbo gege bi ise ife re gege bi ise ife re ki lo wa lo wa se
2: emi olorun israeli yo ko won sile
1: yes
2: emi o si odo
1: o le si odo lati ori apata loke ki apata se pe inu le lomi tin jade o lo le momi jade ni oke lati inu apata wa lati inu apata nibi ti ko si nibi ti eyan ko ronu si nibi ti eyan ko ro po le sese olorun a de mu sese jade nigbati talaka tala ni ba wo omi ti ko si ti ara won gbe fun igbe ise olorun ni lati ma pese fun won ise olorun ni lati buriri jade ninu airi ise olorun ni lati si mu omi jade ninu apata ise olorun ni lati la ona nibi ti ona ko si Iṣẹ́ Ọlọ́run ni láti create ayé fún ẹni bí tayé sọ pé kò sáyé. Iṣẹ́ Ọlọ́run ni ni kò sáyé lókè. O wáyé fún mi lókè. O gbogbo fọ́lẹ̀ mi ìyanu lorúkọ rẹ. Wọ́n ní kò sáyé lókè. O wáyé fún mi lókè. O gbogbo fọ́lẹ̀ mi ìyanu lorúkọ rẹ. Iṣẹ́ Ọlọ́run nìyẹn. Iṣẹ́ Ọlọ́run agbẹ̀yàn kò ní lọ́nà àbàtà. Agbẹjọ́kò ní ibi gíga, agbẹjọ́kò pẹ̀lú àwọn ọmọ aládé. Iṣẹ́ Ọlọ́run agbẹ̀yàn kò ní ipò ẹ̀yìn. Akàndéré píkẹ̀ láti ẹ̀yìn wá. Agbẹ wá sí iwájú. Adẹ̀gbẹ sí ipò ọlá. Iṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run wá ẹni tó fẹ́ fi ṣe Prime Minister ní ilẹ̀ Íjíbítì. Àwọn ọ̀jọ̀gbọ́n wà ń bẹ̀. Àwọn ọlọ́lá wà ń bẹ̀. Àwọn ìjòyè wà ń bẹ̀. Ọlọ́run ò rí. Ọlọ́run wá lọ sínú ẹ̀wọ̀n. Olúwa ló lọ yọ Joseph. Ó dẹ̀ gbé sí ipò ipò Prime Minister. Láàrin ọjọ́ kan sí wákàtí méjì kò sí ìgbìmọ̀. Kò sí ìgbìmọ̀ tó jókòó pé ẹ jẹ́ ká jíròrò lórí ẹ̀. T'Ọlọ́run bá fẹ́ ṣe ìfẹ́ rẹ̀ kò nílò ìgbìmọ̀. Ọlọ́run máa bypass protocol. Kò nílò ìgbìmọ̀. Kò nílò pé àbá yìí la ṣe ń ṣe. Ọlọ́run á kàn ṣe fún ara ẹ̀. Èyàn á kàn déédé wò pé báwo lọ́lọ́run ṣe ṣe. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run nìyẹn. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run. Ẹ máa imagine bó ṣe máa rí lọ́jọ́ yẹn nígbà tí wọ́n gbé Joseph tó gbé àga Joseph ti ọba. Tí ẹni tó ju Joseph sẹ́wọ̀n Potifari tó ju Joseph sẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n gbére lọ́sọ́sí o. Ẹ̀wọ̀n gbére torí ẹ̀sùn tó fi kàn ẹ̀sùn rape ni. Ó fẹ́ rèpù ìyàwó òun. Ó dẹ̀ sọ sẹ́wọ̀n gbére. Ó wá dé ààfin lọ́jọ́ kejì. Ẹni tó retí pé wọ́n á kàn wá náà sì fún un pé Joseph ti kú o sẹ́wọ̀n o. Ó ti kú sẹ́wọ̀n o. Táwa pàtẹ́wọ́ pé ó gbúdọ̀ rí bẹ́ẹ̀. Àtà ló ṣe ta ló bá tó fẹ́ bá ìyàwó òun lájọṣepọ̀ tó ní kú sẹ́wọ̀n. Nǹkan tó retí ní ọ̀rọ̀ rẹ̀ nínú ayé Joseph nìyẹn. Ṣùgbọ́n ìṣe ìfẹ́ Ọlọ́run. Ó lókètì Joseph lọ́gbà ẹ̀wọ̀n. Ó dẹ̀ gbé láàrin 24 hours ló ṣẹlẹ̀. Kò sí ìgbìmọ̀. Kò sí ṣé ká ṣe tàbí ká má ṣe. T'Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan fún ẹ, kò ní nídìí ìgbìmọ̀ láti ṣe. Kò ní nídìí ìgbìmọ̀ láti rò. Ọlọ́run kàn máa ṣe. A ti ṣe tán gan. Ẹni t'Ọlọ́run lò gan á máa wò pé apá ò lòun ṣe kínní. Nígbà tí Potifari máa débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tó bá Joseph ní àga ọba ní ipò igbákejì ọba. Akọ́kọ́ bó ojú ẹ̀ bóyá òun ríran ni bóyá ojú àlá ni. Ṣó pọ́síbù ṣá? Ṣó lè ṣeé ṣe ṣá? Ṣé ọmọ tó ń jù sẹ́wọ̀n? Ó bọ́mọ yín dáadáa. Ó ti bá òun gbé rìn. Àbí òun kọ́ àbí òun ni kì máa ṣọmọ ilẹ̀ wà. Number 1 kò máa ní ìran síbí yìí. Number 2 ẹlẹ́wọ̀n dẹ̀ ni. Number 3 ẹrú dẹ̀ tún ni. Number 4 gbogbo nǹkan tí kò lè fi ṣeéṣe ló wà láyé Joseph. Ṣùgbọ́n bíbélì wípé fún ènìyàn ni èyí kò ṣeéṣe fún. Ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ohun gbogbo ni ṣíṣe. Kò sí àmúyẹ kankan tí Joseph ní láti débi tó dé yẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe òfin ọlọ́run tá gbẹ̀yàn kú lórí àtàn. A gbẹjọ́kò pẹ̀lú àwọn ọmọ aládé. A gbẹ̀yàn jáde kóònú ẹ̀rẹ̀ nígbà táyé bá jù sí ẹ̀rẹ̀ sí kànga tí ò lómi. Ọlọ́run á dẹ̀ náwó gbogbo ọrọ̀ ẹ̀ á dẹ̀ fà jáde. A dẹ̀ gbẹjọ́kò pẹ̀lú àwọn ọmọ aládé. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣerú dọ́ba. Bó ṣe máa ń ṣe nìyẹn. Gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀. Sí ayé àwọn tí ó gbàgbọ́. Sí ayé àwọn tó ń sìn. Sí ayé àwọn tó ń képe ní òtítọ́. Gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀. Ẹ bá ń lọ sínú ìwé oníwàásù chapter 3. Ẹ bá ń wo verse 11 to 15. Oníwàásù 3.
2: O ti se ohun gbogbo dara dara.
1: O ti se ohun gbogbo dara dara.
2: Ani
1: dara dara nigbati re. Yes.
2: Pelu. O fi ayeraye si won ni aya.
1: Bẹ́ẹ̀ni
2: ẹnikẹ́ni kò lè rí ìdí
1: iṣẹ́. T'Ọlọ́run ṣe
2: láti
1: ìpilẹ̀ṣẹ̀ ayé títí dé òpin. Kò sẹ́ni tó lè wá díẹ̀ rí. Ẹbí ọmọ wọ́n jọ máa ṣeré. Ọmọ tó ń ṣeré ìparùkù tó jẹ́ pé kò tẹ̀ rí táìsì láyé ọmọ mi kò tẹ̀ rí náà mọ̀nàmọ́ná rí tó jẹ́ oko náà ti bí náà ti tọ́ dàgbà tí ò tẹ̀ mọ nǹkan tó pè ní private school. A lọ sí school kò ní ní pàtà kò ní ní aṣọ a máa fàkísà lọ sí school. Ọlọ́run á dẹ̀ lànà kọ́lọ́kọ̀lọ́kọ́lọ́kọ̀lọ́kọ́lọ́ á dẹ̀ lànà fún ọmọ tó ń bí sínú AC ọmọ tó ń bí sínú ààfin ẹ̀dẹ̀ ni á dẹ̀ máa fẹsẹ̀ rìn. Nígbà tí bàbá tàbí ìyá ètò olówó bá kú á wá padà sí tálákà. Mo ti rí àwọn ọmọ ológun àná tó ń pè tó orúkọ wọn ràn dòdòdòdòdò tó jẹ́ pé lẹ́ni tálákà ni wọ́n. Àwọn ọmọ tí wọ́n tọ́ lóko ń gbà yẹn tí wọ́n ráṣọ wọ̀ wọ́n wà lórí ẹṣin lẹ́ni. Kò sí nǹkan tí Ọlọ́run kò lè ṣe. Àwọn Yorùbá wọn ní kò mà sẹ́ni wọ́n ní ẹ̀mẹ̀sọ́ ní morí ọlọ́lá gbígbó. Ìyẹn ni pé kò sẹ́ni tó morí ọlọ́lá nígbà tí ọmọ bá wà ní kékeré. Gbogbo wọn á jọ máa rìn òhò bákan wọn á jọ máa ṣeré ìparùkù bákan wọn lè jọ máa lọ sí skul bákan ó lè jẹ́ ẹni tí ò mọ̀wé nínú wọn ló dẹ̀ máa ní lárí jù. Táwọn ayárò pé eléyìí ò mọ̀wé sóò kò lè dáa fún wọn kàn jù síbi iṣẹ́ kan ó lè jẹ́ bí iṣẹ́ yẹn lọ́lọ́ tí máa gbógun ẹ̀ ga. So ìṣe Ọlọ́run kò sẹ́ni tó lè wá díẹ̀ kò sẹ́ni tó mọ̀ kò dẹ̀ sẹ́ni tó lè dá dúró kò sẹ́ni tó lè sọ pé kí ló ń ṣe ń bẹ̀ yẹn. Ọlọ́run kọjá ẹni à ń question Ọlọ́run kọjá ẹni à ń bilèrè Ọlọ́run kọjá ẹni à ń díwọ̀n fún Ọlọ́run kọjá ẹni à ń rò pé báyìí ló ṣe fẹ́ ṣe ó lè rò pé ọ̀nà Èkó ló máa gbà kó má gbọ̀nà Èkó kó lọ gbọ̀nà Ìbìnì. Kò sí ọ̀nà tí ò lè gbà gbogbo ọ̀nà ló já sí ọ̀nà fún ìṣerere fún àlùyọ tó já sí ọ̀nà láti ṣiṣẹ́ ìyanu fún Ọlọ́run. Ìṣe ìfẹ́ rẹ̀ nìyẹn ìṣe ìfẹ́ rẹ̀ á máa ṣe àánú nígbà tí èèyàn rò pé ó ti parí. Ìṣe ìfẹ́ rẹ̀ a máa gbé èèyàn kó nú àkété ìrònú nígbà tí ìrònú ẹ̀ bá pin. Ìṣe ìfẹ́ Ọlọ́run ó máa gbé èèyàn kúrò nínú ibi tí ayé bá pépé pamọ́ sí tán ní wọ́n ti tì mọ́lẹ̀ kò sí nǹkan tó lè ṣe wọ́n á kàn máa gbúròó ẹ̀ láàfin ọba. Ìṣe ìfẹ́ Ọlọ́run ni kò sí nǹkan tí ò lè ṣe gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀. Ìṣe ìfẹ́ rẹ̀ ló fi ń gbé orí èèyàn sókè ìṣe ìfẹ́ rẹ̀ ló fi ń gbé ni ga ìṣe ìfẹ́ rẹ̀ ó lè máa ta omi lásán kọ́lọ́hún nínú ìṣe ìfẹ́ rẹ̀ kó dẹ̀ sọ èdè èèyàn lábẹ́ ó lè máa ta igi lásán nínú ìṣe ìfẹ́ Ọlọ́run kó dẹ̀ sọ èdè èèyàn ńlá. A ti rí aṣẹ́gità tó kọ́ ilé aláràbarà lóríṣiríṣi ṣùgbọ́n nǹkan tó fi ń yíṣẹ́ gità ó yàtọ̀ sí èlé tó fa àkẹ́là ṣe bí ginigi ń jẹ́. A ti rí apọ́nmita tó da bilonia ní díẹ̀ ṣe bó omi ń jẹ́ ṣé ó ra omi ni. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run kò sí nǹkan tó ń ṣe tí Ọlọ́run ò lè dàpọ̀ mọ́ nínú ìṣe ìfẹ́ rẹ̀ kó sọ ẹ́ di ńlá nídìí ẹ̀. Kò sí nǹkan tó ń ṣe tí Ọlọ́run ò lè rẹ̀ ẹ́ lọ́wọ́ nídìí ẹ̀. Má rọ ara ẹ pin kàn béèrè àánú Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀. Bámi ka bíbélì yẹn síwájú.
2: Èmi mọ̀ pé kò sí rere nínú wọn. Bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀. Kí ó sì máa ṣe rere. Ní ayé yìí. Àti pẹ̀lú. Kí olúkúlùkù ènìyàn. Kí ó máa jẹ kí ó sì máa mu. Kí ó sì máa jadùn gbogbo lánàá rẹ̀. Ẹ̀bùn Ọlọ́run ni.
1: T'Ọlọ́run bá wá fún ẹni gbogbo ẹ̀. tó fẹ́ ní àlàáfíà ṣe agbègbè rẹ tó fẹ́ ní oúnjẹ tó fẹ́ ní appetite láti jẹ́ tó jẹ́ nínú àìsàn tó fẹ́ ní gbogbo nǹkan tó wá fi àlàáfíà ẹ̀bùn Ọlọ́run ni. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run ni Ọlọ́run nìkan ló máa ń ṣe ohun gbogbo ní àṣepé tí ò ní kù síbìkan. Iṣẹ́ ìfẹ́ Ọlọ́run ni Amen. Listen to where Psalm 145, verse 15 to 17.
2: Oju gbogbo
1: eniyan wo. Oju gbogbo eniyan wo. Iwo si fun won
2: ni onje won ni akoko.
1: Ewo gbogbo oju gbogbo aye lo wo. Gbogbo oju gbogbo eniyan atoju eroko atoju eja atoju eye ati gbogbo to rako gbogbo to ni emi laye l'Olorun l'Olorun fun wa lo nje oju gbogbo eniyan wo. Iwo si fun won lo nje ni akoko won. Yes.
2: Iwo si owo re. Iwo si te
1: gbogbo won alaye lorun. Olorun nikan lo le se. Ko si eni to le se, ko si ijoba to le se, ko si eda to le se. Ko si balele to le se, ko si iyalele to le se. Olorun nikan lo nse to se owo re ta te gbogbo eda alaye lorun. E ga gbadura. Ni oruko Jesu.
3: Amen.
1: Gbogbo eyin te gbohun mi leni mo bere ise ife Olorun sinu aye gbogbo yin loruko Jesu k'Olorun be si fi ranu aye
2: yin
1: iwa laye Olorun tito bi Olorun anu Olorun oju rere Olorun ife Olorun loruko Jesu ko be si fi ran fun aye yin ko se owo re ko fun rere teyin Olorun ko se owo bukun re ko fun yin ni bukun ko se owo iwosan re ko wo yin san ko se owo igbega re ko gbe yin soke ko gbe yin ga ko se owo anu re ko ran yin lowo ko se owo ran lowo re ko ran yin lowo gbogbo oke te ti fi pagun te le gun yen ko lo n se owo anu re ko gbe yin goke ko gbe yin de bi giga ko gbe yin de aye nla kera anu gba kero ju rere olorun ise o ife re ko fi so rere gbogbo tokan yin fe iwo to wo ojo olorun fo omo gege bi ise ife olorun ko fun e lomo omo bi samuel ko olorun ko fi fun e gbogbo to wo ojo olorun fun ko olorun ko se fun e ko ranu gba be ni ko ri jesu oluwa wa
2: amen
4: amen amen number one radio Adaba FM 88.9 Akure.
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
6: Here you go there.
7: Mom, you didn't add milk.
6: No need to. Taste it and see why.
7: Wow, but how?
6: Is it milky?
7: Yes.
6: Is it creamy?
7: Yes.
6: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
7: I love it, Mommy.
8: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
9: Milo!
4: For number one radio. Adaba FM.
10: Adaba FM.
4: 88.9. Akure.
11: The world moves at a fast pace, and news breaks with the same speed.
12: Sometimes you find the news, and sometimes the news finds you.
11: All stations can keep up. At Adaba FM, we'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
13: That's why you love us.
11: Adaba 88.9 FM, your go-to station.
14: The time is 6 o'clock.

0: bíbí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, má gbà

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokinyi ekale aseko sheoni. Iroyin asale re lati le ise Adaba 88.9 FM. Akure Saju egbon akoko to wa ninu iroyin ohun. Awon egbe oselu alatako ro ajo INEC lati bowo fun ofin to de eto idibo ati ase ile ejo saju eto idibo gogogbo odun 2027. Ajo INEC ke gbajare lori oran idibo ko sebe saju eto idibo sipo gomina ti o waye Lekiti. Ajo FIFA sefe lole fifara fami soro ninu idije eleyi to nbo niwaju. Iroyin re lekun rere. Ile ise are leyi ti ni ko so to ninu iroyin kan eleyi to gbagboro kan wi pe are Bola Tinubu n gbero lati satunse sofin leyi lero ngba ati le yi oroko Nigeria pada si United States of Nigeria ati lati le fopin si ofin Sharia lekun Ariwa ninu atejade kan eleyi to towo eni to je olubadamoro pataki fun are lori iroyin atonatele Bayona Nuga jade. Ile ise are salaye iroyin na gege bi ofege eleyi tawon ati lawe kan gbe kale lati le pomi okeru todo lorilede yi saju eto idibo gogogbo to rugbo bo nu atejade ohun lo ti je ko dimo wi pe are Bola Tinubu ko ni lero ngba rara lati le ofin Sharia ko nile yi ati lati le se atunse sofin le yi lati le yi oruko orilede Nigeria pada. Ile ise are wa ni idalu ni sedu loro atunse sofin le yi bo se je pe omode gbon agbagbon apero awon ologbon nilana ofin oni won ma ntele ki won to le gbe iru igbese be. Ile ise are fe kun wipe are Bola Tinubu lo gbajumo sise ifilole awon atunse to nse lowo papa julo lori oro aje le yi lati le mu awon eto idagbasoke kokan wole ki ara le tuto nile atale jori lede yi. Ijoba apapo ti so lasoye wipe ona si idagbasoke alafia imuduro ati oni eto ironi lagbara fun awon idagbasoke lo ti won tin popo yen Host Community Development Trust eleyi to se kakan ninu alakale fun igbokegbodo epo robi eni to je oludari fun ajo to n bojuto igbokegbodo epo robi nile yi ogbeni Rabi Umar nlo foro na lede lakoko ipade awon agbagba jesebi kan to waye nilu Port Harcourt. Umar je ko di mimo wipe eto irun lagbara na nlo waye o lati le se iranlowo fun awon eni akan si ateni toro kan ki won le ni oye toto nipa eto na bo se je wipe awon ilu ti won tin popo ye ki won ma je anfani to lorin lowo awon ile ise eleyi to n popo ni ilu onikaluku won. O fi kun wipe ko ye kawon ilu na ki won jo meleran o ki won si mo han yin megun ni gbogbo igba ninu oro re ohun nlo ti ni awon alakale eleyi tajo ohun gbe kale o na do ti mu ki won ma gba awon ibere latodo awon ilu toro kan awon ori ade awon egbe idagbasoke lawujo kokan awon asofin atawon mi be toro kan. Umar wa jako di mimo wipe aseyori eto ohun nlo da lori didasi awon odu eleyi toro kan nini akoyawo pelu won ati fifowosowopo pelu gbogbo awon eniyan toro n segimo. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ APC ti ní ètò ìdìbò gbangba làṣáta níbi táwọn ọmọ ẹgbẹ́ yóò ti lórí ọ̀fẹ́ láti yan ń làwọn yóò ṣàmúlò láti lè yan èèyàn tí yóò jẹ́ ọmọ òye rẹ̀ láti lọ díje dupò ààrẹ eléyìí tí ó wáyé ní Sátidé 17 oṣù yìí. Ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Sẹ́nítọ̀ Ajibọlá Bashir ló pa bí ọ̀rọ̀ náà tó yàbẹ̀dọ̀ rẹ̀ kedere nínú ọ̀rọ̀ kan eléyìí tó fi léde lórí àlàkalẹ̀ fún ètò ìdìbò abẹ́nú ọ̀hún. Gẹ́gẹ́ bí Bashir ti ṣe sọ, ó jẹ́ kò di mímọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún òun ni yóò forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ láti lè dìbò yan ẹni tó wọ́n láti lè jẹ́ agbásíyà ẹgbẹ́ òṣèlú ọ̀hún fúnpọ̀ ààrẹ àti wípé ìgbésẹ̀ náà ni yóò mú kí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ní káàdì ìdánimọ̀ kí wọ́n mọ̀ wípé lóòótọ́ ni lẹgbẹ́ dá wọn mọ̀ gan ní pàtó ètò ìdìbò abẹ́nú ọ̀hún òun náà ni wọn yóò ṣe níbi tí ààrẹ Bola Tinubu yóò ti mọ forígbárí pẹ̀lú Stanley Osifo láti lè mọ ẹni tí yóò gbàsíya ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ti ṣe rúgbòbò àwọn ẹgbẹ́ òṣèlú kan náà ti ń réwé ara wọ̀lẹ̀ já o lórí ìdántọ́ wọn pe ile ejo giga ile yi to kete fe si ilu Abuja bo ti se fagile awon abala alakale eleyi ti ajo eleto idibo gbe kale lori oro eto idibo abenu ati yiyan awon moye fun egbe osilu ni kaloku won nimi idajo ohun eleyi ti adajo Muhammad Umar to filede se ni ile ejo ohun nlo fagile awon ote kan bi yiyan ojo kewa osu karun gege bi gbedeke ojo ti awon egbe oselu ohun ti won yo mo fi alakale o alakale oruko awon omo egbe won ati agbon bi ti won ko si lede fun egbe fun ajo ohun ke to dibo ko to di pe yo waye ile ejo lo je ko di mimo bi pe awon alakale ohun eleyi ti ajo eleto dibo to se in lo lodi gidigidi si ofin to de ilana eto idibo eleyi ti won lo lowo lowo idajo ohun lo tele ejo kan eleyi ti egbe awon odo to pese waju ile ejo ninu eyi to tin ro ajo INEC lati bowo fun gbedeke ogofa ojo eleyi to wa nle tele fun fifi oruko awon megbe won ati alakale won lede fun ajo eleto idibo nigba to soro lori idajo ohun awon egbe oselu kan bi Coalition of United Political Parties ati awon mi be bi re ni won wa jo ni won wa ro ajo INEC lati bowo fun idajo ile ejo ko si se atunse si ilana to ti fi lede saju eto idibo gogogo odun 2027 lesese loloro to jo be egbe oselu olore sore ADC lo ti jako di memo wi pe ile ejo giga ile yi to wa nilu Abuja sere lori idajo re eleyi to fi lede fun ajo eleto idibo oni iru idajo be yo so kun fa bi ogoro awon eniyan yo se yapa kuro ninu egbe oselu olosuso wo APC egbe oselu olore sore lo foro na lede lakoko to njere idajo ile ejo giga ile yi ohun o je ko memo wi pe oro to nso siwaju lori bo ohun ti se gba igbese ajo ile to dibo ohun in lo je eleyi ti idajo ile ejo na to wa jeri bayi ninu atejade kan latenu eni to je akowe iroyin re Bolaji Abdullahi egbe oselu alatako na lo salaye ejo na gege bi bo se to ati bo se ye Minister to ri soro abenu nile yi Olubunmi Tunjojo in lo ti ke se gbogbo awon megbe oselu olosuso wo pata nipele Ondo lati jade lororun won nunka lunka lala iyen lojo Saturday sibi eto idibo abenu ninu eyi ti won yo ti mo yan eni ti yo je omoye ti o gba siya egbe oselu ohun saju eto idibo gogogo odun 2027 o je ko di mimo wi pe are Bola Tinubu ni ko ni kaloku won ko suba ko se tele eni to je oludari gogogo fun ajo to n pe ro soko lese koko fun Tinubu GMT nipele Ondo Saka Yusuf Ogunleye eni to soro loruko minister on salaye eto idibo abenu na gege bi igbese akoko lati le mu ki Tinubu ko se elekeji lapere Yusuf Ogunleye je ko di mimo wi pe ìṣèjọba Tinubu ló ti mú ipa ìjọba àpapọ̀ lé dandan nípínlẹ̀ Ondo láti nu àwọn èèyàn sípò eléyìí tó ń ṣe ìdàgbàsókè ohun amáyémọ́gbà rọrùn àtúnṣe sọ̀rọ̀ ajé ìyẹn látìgbà tó ti ga péré ó jẹ́ kò di mímọ wípé èèyàn tí ó pẹ́ gan jànàkú ni ó sọ pé ni ò tó nǹkan o abínú ẹni ò ní ó sọ pé erin tó ń tágùntàn ńṣe ni ọ̀gá àgbàjọ GMT náà ó fi kún wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà in ló ní ìtẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ ìyẹn báwo ni àbá fojú sùn látìgbà tí ìṣèjọba ààrẹ Bola Tinubu ti dápèrè o ó fi kún wípé àwọn ìgbésẹ̀ kanrin kankan eléyìí tí ìṣèjọba ààrẹ Bola Tinubu ń gbé bó tilẹ̀ jẹ́ wípé ó fẹ́ ní àwọn ènìyàn lára in ló jẹ́ ọ̀nà sí ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí lára àwọn ohun tó mẹ́nuba òun náà ni àwọn sí àkàsí ojú ọ̀nà kanrin kan bíi ti ìlú ọ̀rẹ́ sílùú àkùrẹ́ tàkùrẹ́ lọ sí ìlú Adó-Èkìtì ti Ìbàdàn wọ iléṣà wọnú àkùrẹ́ eléyìí tí ó lọ sí Benin àti bẹ́ẹ̀ lọ ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátápátá wípé ń ṣe ni kóníkálukú wọn jáde láti lọ rè ṣùgbọ́n ààrẹ Bola Tinubu yẹn lọ́la Sátidé Fẹ́mi Ògún tú àṣẹ ti tako ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn án wípé ń ṣe ló ń dọ́gbọ́n láti rí wípé ó yí ọkàn àwọn elétò ìdájọ́ padà lórí ẹ̀sùn kan tó wà nílé ẹjọ́ eléyìí tó lásomọ́ papọ̀ pẹ̀lú olúlàdó ti ìlàdó ẹlẹ́mọ ọba Fọláhàn Mekaisi pẹ̀lú àwọn kọ̀ọ̀kan nínú ẹbí àtọ́jú ìgbé Ògúntúwàṣẹ àti Níyì Olúwàtúyì nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ejo na eleyi ti won fi eleyi ti awon enikan fi sowo siwaju adaju agba ti pele ondo latowo eni to je agbejoro fun awon olujejo lori oran na o je ko di mimo wi pe oran na ti wa niwaju ile ejo eleyi to danto lati le gbo ejo ohun eleyi ti jamiu olamide aliu to fi siwaju adaju agba in lo feso kan magistrate to wa ni ori oro na wi pe ohun wa bakabakan lori ejo na lati le gbe awon mi leyin awon olujejo ni won tu wa je ko di mimo wi pe awon fe ki won gbe ejo na kuro ni ile ejo magistrate eleyi to wa latari wi pe awon oni afokantan ninu adajo magistrate eleyi to wa lori e ewe ogun tu wa se ni lo tu wa tako esun na bayi wi pe ohun dogbon opapapa yida kankan lori ejo ohun titi di akoko ta wa yi
2: emi ni atoju pe atonse family ladu elemo emi na gbe gbo ise ilu yen fun so ti mo de ti sise won ti mo ti adoba fun family so igba ti mi ga si wa lo tunle mi ta ni mo su e si court so mo de ti win e ni court ni high court 3 mo ti win e so awon ti mo ta ile fun awon yen lo arrest mi ga si emi o mani tin pa e so awon ti mi ta ile fun awon lo arrest mi ga si for lawn even though court yen gan ojo yen gan mo to mo pe court wa londo road mi o mo adajo ri o yo the mind body mi o ni phone number adajo de bi pe emi pelu won ajo n soro emi o mo won ri
1: ogun tu wa se ati oluwa tui ore re ni won wa fi afokantan won lede ni waju ile ejo to n gbejo n lowo lowo won si wa ro awon gbogbo toro kan lati ri bi pe won bowo fun oro ile ejo bi ejo na bo ti se n tesi waju
2: ara family ilu yen ni mi so mi se alejo ara aburo mi ni oba yen so adajo to n soro npe mi o riri mi o mo ri mi o fadajo lowo so to ba ni proof to ni ko mu jade to ba de leju na ma gbe gogo bank ni mi sile wa go to sovio to de n paro pe o mo adajo ri sovio go mo adajo ri sovio go mo pe court wa londo road de ko de se sovio lo gbe wa si court awon ti sovio ti ta ile fun
1: ajo eleto idibo le yi aina kin lo te kegbajare lori ona idibo ko sebe lilo awon gidiganko fun igbese oselu ayede ruroyin atawon ara mi be to le koju eto idibo ni won te kominu lori re bayi saju eto idibo sipo

Kọmíṣánà fájọ elétò ìdìbò náà nípínlẹ̀ ọ̀hún ọ̀mọ̀wé Bùnmi Ọmọ́ṣẹ́yìndé Jákudi mímọ̀ wípé àjọ INEC ń ló ti túnbọ̀ jáwé sóbì ìgbìyànjú rẹ̀ láti lè fagbára ró ìlànà ètò ìdìbò ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn ìwàkúwà kan látọwọ́ àwọn olóṣèlú kó dàǹbarú ìgbésẹ̀ náà. Ó ṣàlàyé rẹ̀ wípé àjọ elétò ìdìbò ń ló ti dáwọn ènìyàn lẹ́kọ̀ọ́ lọ́nà gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ tí ó lò àti àwọn ẹgbẹ́ òṣèlú ló ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn orí adé àtẹgbẹ́ àwùjọ pẹ̀lú àwọn oníròyìn nípa ìgbáradì rẹ̀. Ọmọ́ṣẹ́yìndèmí ló wá fi kún wípé àfọwọ́sowọ́pọ̀ aráàlú pẹ̀lú àjọ elétò ìdìbò àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe pàtàkì láti lè jẹ́ kí ètò ìdìbò náà kó yọrí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ló ti kí igbákejì rẹ̀ ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamsat kú oríire lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí ó sì jẹ́ agbásíyá fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé lọ́dún 2027. Sanwó-Olu ń ló fi ọ̀rọ̀ ìkíni kú oríire sọwọ́ lójú òpó ayélujára ìyẹn lọ́jọ́ Etì lákòókò tí wọ́n kéde Hamsat tán. Ó jákudì mímọ́ wípé ẹni tó kájú ẹ̀ tó sì lè ṣe dáadáa òun ni igbákejì ọ̀hún bó ṣe jẹ́ wípé ó lóye nípa ìṣèjọba àti wípé ìtẹ̀síwájú tó wà nílẹ̀ tẹ́lẹ̀ yóò lè ṣe iṣẹ́ lórí rẹ̀ kó tún lè mọ tẹ̀síwájú lọ. Ó gẹ́gẹ́ bí Sanwó-Olu bó ṣe sọ ó ní igbákejì ọ̀hún ló jẹ́ oníwà tútù bí àdàbà ọlọ́gbọ́n àti olóye tí ò ní fa ọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó padà sẹ́yìn. Lówùrọ̀ ní ètò ìsìnkú fún Adésíyàn Adégbòye, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tí ìbọn bá lọ́jọ́ Etì nígbà táwọn àgbébọn dàlúrò tí wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Orire nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjọ Ayégúnlẹ̀ Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́. Ó ní wọ́n ti ṣe ìsìn ìdágbére fún olóògbé ọ̀hún láàárọ̀ òní. Adégbòye ẹni ọdún 51 niye ìdìbọn bá lákòókò táwọn agbébọn lóru ọ̀ṣin náà bọbulẹ̀ nígbàtí wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ Baptist Nursery and Primary School Yawota ní àti LA Primary School ní Esiele. Olùkọ́ ọ̀hún ni wọ́n ti wá sin sí ilé rẹ̀ báyìí tó wà ní àdúgbò Wálànkẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti tako ìròyìn kan tó gbojú òpó ayélujára kan báyìí wípé wọ́n ti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 23 àti àwọn olùkọ́ 7 eléyìí táwọn ajínigbé tí wọ́n kó sínú kùrùkùrù wọn lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí wọn níjọba ìbílẹ̀ Orire nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń sọ̀rọ̀ látẹnu agbẹnusọ rẹ̀ Ọláyinka Àyánládé, iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jákudì mímọ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n sì ń gbé ìgbésẹ̀ takuntakun láti lè rí wípé wọ́n dóòlà àwọn ènìyàn náà láì sẹ́ni tó faragbọta tàbí ṣe léṣe bó ti wù kó rí. Ó wá rọ àwọn aráàlú láti sinmi ẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ náà kí wọ́n fọwọ́ sọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè rí wípé wọ́n gba àwọn ènìyàn náà sílẹ̀ nípa fífún wọn ní ìròyìn eléyìí tó tọ́. Àyánládé fi kún wípé títan ayédèrú ìròyìn káàkiri ni yóò dàǹbarú ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé láti lè rí wípé àlàáfíà jọba ní Tìbútòrò àti Kọ̀rọ̀kọ́ńdọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ agunbánirọ̀ nílẹ̀ yìí NYSC ló ti fi kún oyè àkókò ìsìn rúùlù fún àwọn ọ̀dọ́ agunbánirọ̀ 13 ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun o látàrí wípé ó ní wọ́n wo ìwàkúwà lákòókò tí wọ́n sìn rúùlù wọn. Ìdàgbàsókè ọ̀hún ló ti fi léde látẹnu ẹni tó jẹ́ olùdarí fún àjọ NYSC nípínlẹ̀ Ọ̀ṣun Ekengi Takubanga lákòókò tí ó ń fún àwọn tí wọ́n pegede ní ìwé ẹ̀rí ẹ̀ṣẹ̀hun ẹ̀kúṣẹ́ ìlú ṣe léyìí tí wáyé nílùú Ọ̀ṣọ́gbó. Kubianga ló wá fi kún wípé irú ìjìyà tí wọ́n fún àwọn 13 ọ̀hún ló wà ní ìbámu pẹ̀lú òfin tó de àjọ agunbánirọ̀ NYSC wípé ẹnikẹ́ni tó bá wo irú ìwà eléyìí tí wọ́n wò yóò jẹ́ irú ìyà eléyìí tí wọ́n jẹ. Ṣe ni àjọ NYSC ọ̀hún ló tún wá fi kún wípé àwọn ọ̀dọ́ agunbánirọ̀ 17 ó ní wọ́n rí pé wọ́n sá lọ kúrò ní ibi tí wọ́n pín wọn sí láti ṣiṣẹ́ lẹ́yìn tí wọ́n sì fi iṣẹ́ wọn sílẹ̀ fún ẹnikẹ́ni láì sọ bí wọn yóò ṣe rìn fún àjọ náà yẹn bó ṣe wà ní àlàkalẹ̀. Ó gbóríyìn gidigidi fún àwọn tí wọ́n pegede tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ jẹ́ka fún ipa tí wọ́n kó láti lè fi kún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí. Ó sì rọ̀ wọ́n láti máa wo ìwà ọmọlúàbí lóòrèkóòrè gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ lákòókò tí wọ́n sì rúùlù lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: agbára kọ́ ẹ̀dá tí bá ń gẹ́lé ayé láì mú àdúrà máa ọmọ kù díẹ̀ káàtó abájọ ṣẹ̀yìk bí arínú ọ̀la àdúrà lórí bí àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ mọ́ndé mọ́ndé ilé àdúrà ọmọ yọ lórí ilé àdúrà àwọn tó wà lẹ́yìn ilé ìwé orímọládé ní sábọ̀ ìlú ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọwọ́ àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní báńkẹ́ máa rẹ̀ fẹ́ ilé olújì nípínlẹ̀ ondo ní gbogbo ọjọ́ tuesday àdúrà ó máa gbìnà yá ní ọwọ́ àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní ẹjọ́ lọ ju orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú rẹ̀ nípínlẹ̀ ondo aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọwọ́ àdúrà prayer city tó wà ní mango nílùú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbọ̀ méje sálẹ̀ ìlú fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285 ṣé òbí lẹ́mínú aláàdúrà lónìí gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
1: Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
2: Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh.
1: O yóò pe àfọ̀máfún Ọlọ́run mi wọlé ta ni màá tún ṣàfọ̀máfún ta la ròyìn fún yín.
2: Ọlọ́run.
1: Ẹ ló ṣe pé òun ni dókítà mi tí ò jẹ́ nsàyè. Bí wọn náà bá mu ní dókítà o ní di tẹ́ḿpẹ̀ láàárẹ̀.
2: Ọlọ́run.
1: O ní lọ́ọ̀yà mi ní ìfirógun ẹjọ́. Ọlọ́run tí mo ṣàfọ̀má rẹ̀ yìí. O ní báńkà mi tí ò jẹ́ njẹ́ gbèsè.
2: Ọlọ́run.
1: Ìwọ náà mú lálàfẹ́yìntì. O ní mo gbójú lé tójú òfin tì mí. Ọ̀rọ̀ rẹ̀ ni mo ń sọ. Alágbára tí mo sì wí. Ọ̀rọ̀ ẹ̀ náà ni máa tì lẹ́yìn tí ṣiṣẹ́ àmì àti ìyanu.
2: Ọlọ́run.
1: Màá tún ṣàfọ̀mọ́ ẹ pé subuhanallah.

0: مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير.
1: ما بنك عنك
2: عنك يا شاكيانو ويتو
1: بكني
2: الله
1: yes
2: olu kapa ijoba
1: e ba ngbe tobi
2: allah akbar
1: kapa kapa aye o kapa kapa orun ba mi kapa soro mi latojo oni o
2: baba ijo oni ba mi kapa soro mi latojo oni
1: tobe ko ninu wa ese ngbo mi lori afefe en tin ba ni soro ni sheikh buliaminu oladua alasi atul dasle ijo oladua sherif din in islam mo sọ fún ọ pé ẹni tó kápá ọgbọ ayé rẹ ò sí àfọlọ́hún ọgá wa jẹrẹ ara rẹ pé
2: wípé
1: pé kí ni
2: ọlọ́hún
1: ọlọ́hún
2: olùkápá ìjọba
1: àtijọba ayé àtitọ́nu ọwọ́ ẹ̀ ló wà ìjọba sábà méje ilẹ̀ méje òní darí ẹ̀ gbogbo ohun tí ń jẹjọba kódà tẹ ẹ dórí tolóṣèlú ẹni ó bá fi sórí ọ̀gá ni ó wà lórí ọ̀gá mo kí ẹyin tẹ ọlọ́run yàn sórí àga ṣùgbọ́n ẹ ṣe eré o tora abiyin abiyin abiyin ẹ ṣe eré ọlọ́run ló yàn yín mo gbàládùá fún yẹn níṣìṣe àṣìṣe ò ní dé báyìí àti gbogbo àwọn aláṣepọ̀ yín pátá inú àwọn tẹ ẹjọ́ ń ṣèjọba ẹni tí ó mọ̀ mọ́ra tíjọba ìdàrú máa yín lọ́wọ́ wá ọlọ́run tètè lè kúrò láàrin yín ṣùgbọ́n mo gbàládùá ẹ̀mí àṣìṣe ò ní báyìí ẹ̀wọ̀ iná ẹ̀ wá lọ gbàpọ̀ lọ́run ní ìṣèjọba ọ̀wẹ̀ yín kọ́ ọ̀wẹ̀ yín kọ́ ọ̀wẹ̀ yín kọ́ ọ̀wẹ̀ ẹ̀lẹ́dàṣe o tẹ́ẹ̀bá kọ̀ tẹ́ẹ̀ fi tọ́lọ́run ṣe alágbára kan ní ń bẹ́.
2: láyé àtọ̀rọ̀ alágbára kan ní ń bẹ́ láyé àtọ̀rọ̀.
1: kò máa sẹ́lò mi.

0: pa ijoba won bi ijoba nu le re gan bo ba fo re lolorun lowo o le seti
1: allah
0: ijoba 10 by 10 to n gbe n bi 12 by 10 ni to ba fi tolorun se o le sakoso lehun ti baba gbe ijoba le yawo re lowo ko pe to pe yawo re ni na pata fun o pe ba fun lowo ko o le jade pe ba fun lowo kada agba ijoba lo re nanu olomo gba ijoba lo ti mi o
1: olomo gba ijoba lo ti mi o
0: en ti o ma benu eni kan pa ijoba aye atorun be lowo e mo n gbo
2: ire ni o ma si ijoba fun en ti o ba fe
0: seyan lo se lu gbo olorun lo fi ijoba fun o sere o councilor honorable chairman governor senator house of rep tedori president gangan olorun lohun lo ma fi ijoba fe en ti o n ba fe se o ma fowo nikan ko du ife tolorun ni si o to fi yan ma gbagbe olorun o
1: allah
0: ai gbagbe olorun ni o je orise o mo gba ladua e ri se
1: amen
0: emi ti mu ni gbagbe en to fi ni sipo olorun ni jo ba yin gbe
3: amen
0: ki se nikan alase agbole oba ijoye magaji olorun lo yan yin o ẹ ká ayáyé dáadáa kó bá jẹ́ kí n sọ fún ọ jẹ́ kí n sọ fún ọ jẹ́ kí n sọ fún ọ ayáyé fáà tí ọlọ́run gbà fún kò sí bí wọn ṣe lè lò wọn lè fi mẹ́nìkan kó kan gbẹ́nìkan bẹ̀ láti paṣẹ ọ̀rọ̀ yìí pẹ̀lú àtìlẹyìn ọlọ́run so nídìí èyí ẹ̀yin àfáà nǹkan bẹ lọ́dọ̀ yẹ mọ́ useless ara yín mọ́ a kùránì yìí tóbi kọjá useless ten useless ara yìí ẹ̀ ń wọlé olówó ká mo bọ́ fi náà ti nálẹ̀ ìyẹn ò dápò ráìsì òǹdọ́gbọ́n ṣe bára bẹ́lọ̀n tí ń fini sí ti ń fini sípò kó fi ọ́ sípò kó lọ́wọ́ kan wá báwọ̀ gan n tó fi lọ bá ẹ wo ẹ bá ń ka kùránì.
2: ìrọ́lẹ́ oṣù máa ń gba ìjọba lọ́wọ́ ẹni tí o bá fẹ́.
0: ìkìlọ̀ lè yíjẹ́ o ọlọ́run ìjọba mẹ lọ́wọ́ ẹ o a sì máa gba ìjọba lọ́wọ́ ẹni tó wù ó yẹ kó yí àwọn tó dìbò tí ò wọlé pé ọlọ́run gba ìjọba lọ́wọ́ wọn ni ó sì yẹ kó yí ẹni tó wọlé pé ọgbọ́n àwọn náà kọ́ ọlọ́run fún un sípò ni àdánwò ló sì jẹ́ bóyá ó ṣeré àbó ò ní ṣeré tí ma ipò tá yàn lọ́jà ẹ̀yin tá yàn lọ́ba tá yàn ní chairman lọ́jà nínú ẹgbẹ́ lágboolé nídìílé lọ́fíìsì ṣẹ́wọ̀ ni ps ìwọ ni master ìwọ ni principal ìwọ headmaster ìtọ́ orí o jẹ́ ọlọ́run ló ní ìjọba ó yin ẹnì kọ̀ọ̀kan síbẹ̀ bó ṣe rè
2: é bó mi sọ ìgbà rè é bó ṣe rè é.

ẹ̀sìn gan imam a yàn ọ́ síbẹ̀ ni imam kantana ṣeere take responsibility lórí à ń tó tẹ̀lé ọ pastor yóò pa yàn ọ́ ni general overseer take time ọlọ́run ló fi ọ bẹ́ẹ̀ má jayé alábátá wọ́n tún kọ́ owó sí àwọn onípò tún tọ́ sí fífún wa ọ̀rẹ́ wa àpárẹ́ ní jẹ́ foreman ẹnìkan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin mo sì jẹ́rìí ọlọ́run ó pín ẹ̀bùn ó pín lọ wonú ìwé kọ́rìntì ó rí pé ó pín ẹ̀bùn ẹni a fún ní ẹ̀bùn ìgbàgbọ́ ẹni a fún lẹ́bùn ìdánilẹ́kọ̀ọ́ títsà ọ̀rẹ́ wa ẹni a fún lẹ́bùn àṣẹ ẹ̀bùn rí àwọn ọ̀rẹ́ wa a pín ẹ̀bùn ní ẹ̀bùn lọ bíi mẹ́sàn-án èyíkéyìí tá a bá wàá fún ọ lóore torí kò ṣe ìta afẹ́nìkan tí ò ní lopo olórí ha alágbára ti bá ń lálejò táyé ẹni kì í rí bákan náà mọ́ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ o lè ẹ̀ńtántọ́ ọlọ́run kó wà bákan.

0: Oso ni ye ye kan to le fi o se, aje o ni ye ye kan to le fi o se. Ti ye ye ni ti gbe ni ga ti ye ni le. Allah ni.
1: Allah.
0: Allah ni.
2: Allah.
0: Allah ni.
2: Allah.
0: Ma ye o pe dolo ma, nta n ba ni so lori kan ninu a ni kan mi nta fe so fun ju pe ko beru Olorun. Ko paya re. Ko se den to fi adura agbaye ma fogun baye tori pelebo ni wa le jana. Quran lo so be. Quran lo so be. Quran lo so be. Gbogbo ika papata. Owo Olorun lo wa ma bo aya nlo Quran 3 verse 26 ni won ka mo ngo
2: yawo re ni gbogbo rere wa
0: ba repeat elemeta
2: yawo re ni gbogbo rere wa
0: lowo Olorun ni gbogbo rere wa kilo wi
2: yawo re ni gbogbo rere wa
0: gbogbo rere pata ko si lowo osoko si lowo aje ko si lowo eni je ki so fun eni ogboju le tin be ni ko ase ngan le ma sanu re bolowo ba sanu e
2: Allah
0: ase gboju re Olorun ni o ma wa ogbo we yoruba ni yoruba na ja won lajuma bi o kan tanu ẹni ọlọ́run bá rán sí ni níṣe lórí ó wá ṣáàbẹ lọ́hùn kó rẹ tí ó rán sí ọ sọ ẹni tí ó ṣàánú mi
2: tètè rán sí ni
0: ẹni tí ó ṣàánú
2: mi tètè rán sí
0: ni yóò ṣe bẹ́ẹ̀
2: àmì
0: ṣọgbọ́n ntáyà ẹ wí.
2: Lọ́wọ́ rẹ̀ ni gbogbo rere wà.
0: Ọwọ́ Ọlọ́run ni gbogbo rere wà. Rere tó ń sakúbẹ́kúbẹ́ sọ́dọ̀ ẹnìkan o. Ọ̀rẹ́ wa kọ́kọ́ bẹ Ọlọ́run kó tó sakúbẹ́kúbẹ́ lọ́dọ̀ ẹ̀ torí pé nípasẹ̀ pé o bẹ Ọlọ́run. Ọ̀rẹ́ wa ó ṣeéṣe kó tó dọ́dọ̀ rẹ̀ á ti fàwòrán rẹ̀ hàn á ti kéde okọ̀ rẹ̀ fún pẹ̀ntín bọ̀yì èmi mo dán ọlọ́lá o lọ fún níye báyìí kí lè bàjẹ́ mi rìn ogun so òní di wàhálà àmọ́ òbẹ́ lọ́hùn ẹni tó fóun gangan òbẹ́ òbẹ́ ṣáájú wa kọ́ rí ọ̀dọ̀ rẹ̀ ìrì tí ó rí ọ̀dì rí ọ̀lẹ́ pé no no lọ wá ṣẹ́ṣe ìrì tí ó rí ọ̀nì rí ẹni ogun dà pé bóun bá ràn lọ́wọ́ tòun ó bàjẹ́ ìrì tí ó rí ọ̀nì pé mákòtí ẹ̀ báhùn ẹ wo ẹ gbé búrẹ́dì fún ẹ fún titus méjì kẹ fún ní 500 owó ọkọ̀ ha àmọ́ tó o bá bẹ lọ́hùn tó o bá bẹ lọ́hùn tó o bá bẹ lọ́hùn alágbára àgbà aṣèkámákù ẹntì gbàlú ẹnìkan fẹ́ nìkan ẹntì títóbi rẹ̀ kárí ayé àtọ̀run ẹni olóyìn ara rẹ̀ pàkà tó ń fi jókòó ó tóbi ju sámọ̀ ó tóbi ju lẹ̀ lọ
2: bó
0: ló ń gan ṣe àtọ́ ọlọ́run ìbá rẹ o.
2: ọlọ́run ọ̀gá ògo ìwà lànà ìwà lómi ìwà sì tún lọ́dà ọ̀la ìbá o. aláwọ̀ ló ṣe bá
0: ó ṣe bá rẹ ìbá forúkọ rẹ ìbá forúkọ ọlọ́run là á ṣe bá rẹ ọlọ́run là á ṣe bá rẹ ọwọ́ rẹ ní gbogbo rere wà báńkà nílẹ̀.
2: Oyin alagbara lori gbogbo nkan.
0: O ni.
2: Alagbara lori gbogbo nkan.
0: Sọgbọn tó fi parí ẹ̀. O ni alagbara lori gbogbo nkan. Lori oṣo, lori ajẹ, lori ologun, lori ìdànù, lori oṣì, lori ikú, lori ìfà. O ni alagbara lori gbogbo kí ẹ lọ wá tí ìṣọ̀dọ̀ ẹ̀ ló wá sí. Ọ̀nà wo la wá gbà á dọ́dọ̀ rẹ̀? Tẹ́tí kò gbọ́. Alukóran sọ fún wa. Sọ́ọ̀tù tọ́ ha. Quran 20:130. Kí ló wí?
3: Fasbir. Àlá máa yẹ kúnnù náwó sábì bí ẹnudí rọ́bìkà. Kọ̀bílẹ̀ túnú ìṣàmúsí wà kọ̀bílẹ̀ gúrú bíyà. Wà mí ní àná ilé ìlì fàṣàbí wọ́n ti rọ̀bà náàrè lálàkà tẹ́gbọ́.
2: Nítorí náà ṣé sùúrù lórí ohun tí wọ́n sọ.
0: Ṣé sùúrù lórí ohun tí wọ́n sọ mò ń bọ́?
2: Kí o ti máa ṣe àfọ̀mọ́ ìyẹn olúwa rẹ.
0: Ó ní pàfọ̀mọ́ láì bẹ̀rẹ̀. Èmi máa ní fọlọ́run mi o.
2: Ọlọ́run àkànṣoṣo.
0: Ọba ní fọlọ́run mi.
2: Ọlọ́run àkànṣoṣo.
0: Foríṣì mi ọlọ́run. Ọlọ́run àkànṣoṣo. Ìwọ ló tóbi jù. Ọlọ́run àkànṣoṣo. Ìwọ la alágbára. Ọlọ́run àkànṣoṣo. Ọlọ́run àkànṣoṣo.
2: Ọlọ́run àkànṣoṣo.
0: Tàbí kó o tún yí padà. Fẹ́sùbù àná ńlá.
2: Wà á bẹ̀rẹ̀ alóde yìí.
0: Ṣùgbọ́n àná ńlá.
2: Ilé àbí mi.
0: Ṣùgbọ́n àná ńlá.
2: Wà á bẹ̀rẹ̀ amóde yìí.
0: Ṣùgbọ́n
2: àná ńlá. Ilé àbí mi.
0: Bó sì wọ ọ lọ ṣe gbólóhùn àná.

0: kọwà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi.
1: Babangana Baba Kerewa.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
0: Àgbo Marugo Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí a kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
1: Babangana Baba Kerewa. Phone number mi 08164122777 08164122777.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà.
4: Ẹ̀jẹ̀ ò ti gbọ́. Mo free to air decoders ń bẹ. Tó lè rà kó o sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà. Movies, Hollywood, Bollywood, Nollywood, pẹ̀lú àwọn Yorùbá films ìgbàlódé, aré ìdárayá, action movies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́, láì tún sanwó monthly subscription. Òpìtìmọ̀ sí Power Justice Electronics, Ondo City. Bẹ́ẹ̀ni, a tún ta àwọn decoders yòókù, network booster, fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège. Tẹmọ wá jẹ̀gbádùn ìpè àti browsing tó ń já garaga ni. Láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light oní sensor tó ń tàṣírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín. Tó tún ní CCTV camera. Tẹ́ ò mọ wo gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi. Kò wá tán síbẹ̀ o. A tún ta musical instrument, àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin. Free to air decoders, network boosters, solar street and security lights with CCTV cameras and musical instruments. Power Justice Electronics, situated as number 4 Orere 2, Ondo City, is the place to be. Telephone
5: 0903-713-6882. Ìjọ Fruit of Fame Ministry pé 22 years. Bẹ́ẹ̀ni ìpè bàbá mi Prophet Jimoh John Oyedotun Grandje P pé 33 years. Ipò òkú kankan ogun ẹni mímọ́ ogun ẹni mímọ́ ò borí wọn. Ẹ jẹ́ ká jọ lọ ṣàjọyọ̀. Èmi láàní yọ̀ sí gbogbo èèyàn là ń gbè síbi ayẹyẹ ńlá oníbejì ọdún 22. Tọ́lọ́run ti gbé ìjọ Fruit of Fame Ministry kalẹ̀ àtọdún 23 tí Ọlọ́run àwọn wòlíì ti pe wòlíì Jimoh John Oyedotun Grandje P oríran tí ò ṣe bàìbàì gbóhùn Ọlọ́run ketekete. Sunday 24th May 2026 lórí òkè Wonderland Mountain Danjuma area Aratusi layout Àkúrẹ́ aago mẹ́jọ àárọ̀. Wo gbogbo ẹni tí ìpè Fruit of Fame Ministry àti ti wòlíì Oyedotun bá ti ṣe lóore rí ẹ̀jẹ̀ á pàdé lórí òkè. Ńbẹ̀ lọ́jọ́ Sunday yìí láago mẹ́jọ àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀pọ̀ olórin ẹ̀mí pẹ̀lú FFMS choir ó ṣe iṣẹ́ ìránṣẹ́ ńbẹ̀ pẹ̀lú bàbá alájọ̀dún Prophet Jimoh John Oyedotun Grandje P. Ó wà ń kalẹ̀ Jesus wonder wonder Jesus.
6: Gisade, jẹnẹrétọ̀ tuntun kọ́ mò ń wò nílé rẹ̀ yìí. Washing machine tuntun, àtẹ̀rọ amúnáwá sólà. Gisade, ó dẹ̀ ní kò sówó tá a máa fi parí iṣẹ́ yìí. Má tàn mí.
7: Ẹ̀tàn kẹ̀, gbogbo electronics tuntun tó ń wò nílé mi lásìkò yìí, Retida Property Enterprise ló ṣe. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi. Lórí ara ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbé dé. Buy now and pay later. Wọ́n ó ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní Retida Property Enterprise. Ìdá 40% ìpèrè ló máa san. Lórí èyíkéyìí electronics. TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% ìpèrè ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù. Ọ́fíìsì wọ́n kalẹ̀ sí No. 39 Odokoyi Street ní Mọ́mí Ṣeun Trading Store, Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 0806193-1283. Retida lónìí, máa sanwó díẹ̀ díẹ̀ kò sí nira.
8: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì àyẹ̀wò ojú, ìtọ́jú ojú, ìṣàbẹ̀ fún ojú. Èyí ni láti sọ fún gbogbo aráàlú ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ wípé ilé ìtọ́jú ojú àti Dadi Memorial Eye Care Foundation láti ìlú Ìlọrin ṣe àgbékalẹ̀ àyẹ̀wò ojú ọ̀fẹ́, ìtọ́jú ojú ọ̀fẹ́ àti iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún ojú ọlọ́jọ́ mẹ́ta. Eléyìí tí yóò máa wáyé ní inú ọgbà St. Andrew Cathedral, Imola, Owó, nínú Boys Brigade House, bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday, ọjọ́ 21 oṣù karùn-ún, 21st May 2026, títí di ọjọ́ Saturday, ọjọ́ 23 oṣù karùn-ún yìí bákan náà, 23rd May 2026. Ọjọ́ mẹ́ta péré ni ètò náà yóò fi wáyé. Èyíkéyìí nínú àwọn ìṣòro yòówù tí ń bá ń dà ọ́ lámú, tí ń da ojú rẹ lámú, ojú tí kò lè kàwé tàbí tó ń rí kùrukùru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa bọ̀ láti wá jẹ àǹfààní ètò náà láti aago 7 AM di aago 4 ìrọ̀lẹ́ 4 PM lójoojúmọ́ fún àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Àwọ̀ ojú eyeglasses ó wà lóríṣiríṣi fún títà. Venue St. Andrew Cathedral Imola Owo nínú Boys Brigade House. Owó káàdì nìkan ni olùkópa yóò san o, tí owó káàdì náà sì jẹ́ 3000 naira ẹgbẹ̀rún mẹ́ta. Ẹ pè wá sórí phone number yìí fún ìbéèrè 0912-824-6138. Ọlọ́run kò ní gba ìmọ́lẹ̀ gbogbo wa o.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni
1: abba aṣọ òkú ti ìgbọ ni nípa 24/7 abba make sure kọrọjọ gbọgun bílẹ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbọgi ìbílẹ ta gbé kalẹ lọnà ti gbàlódé 24/7 abba make sure kò lọ ti nu rárá o kagbo ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ìdọtí ara dànù lọgán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún lólùfẹ rẹ ìwé àtẹgùn la fi pèlú rẹ àjọ nadaki fòǹtẹ gbúgbà ó da alágbó ara 24/7 abba make sure láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba make sure gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
2: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Oo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò òun sùn dédé. Oo ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 64 19 07064 60 64 19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yemekun grammar school nílùú àkúrẹ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 64 19 07064 60 64 19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba nlo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa wa ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamin Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi ara wo ni bi fi abia
5: For number one radio, Adaba FM, 88.9, Akure.
6: Guy, why you dey smile like this? Wetin happen?
7: Cause I don't win trip to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

àwọn tó já sí nígboro ayé wọn ní táwọn bá ti fẹ́ dánú àwọn obìnrin wọn dùn. Wọ́n ní 24/7 abamichọ̀ gangan làwọn ní ọ̀rẹ́ àwọn. Ẹnu kan táwọn bá ti pe ọ̀rẹ́ wọn báyìí tí í ṣe 24/7 abamichọ̀. Wọ́n ní àwọn ti dá dánmọ̀ nìyẹn. Àwọn ti mẹ́nu ẹ̀, àwọn dẹ̀ ti mojú ẹ̀.

àgbẹ̀ tó ń lọ sóko ni tó gbàgbé ọkọ́ àtàdá. Wọ́n á nírú wọn ò dira, wọn ò gá ìdí ara wọn, ṣùgbọ́n ní tàwọn àwọn ń gá ìdí ara wọn dáadáa.

0: iṣẹ́ báyìí. Sáré gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Ọya nọ́mbà ń rèé káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. 091-60-62-62-53 091-60-62-62-53 Òun gangan náà ni nọ́mbà tó já bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn, mo ń padà bọ̀ kó tó wá di pé àbọ̀ sí abala. Àmọ̀ràn ní ṣókí. Mo ń padà bọ̀ náà, ẹ kú kalẹ̀.
1: Ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abà, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abá dúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú.

ẹlòmíì ó ti rojọ́ ọmọ rẹ̀ káàkiri, ó ti fi ẹnu, ó ti fi bá tọmọ rẹ̀ jẹ́. ẹlòmíì sì rèé, ìpè láàárọ̀, ìpè lọ́sàn-án, ìpè lálẹ́ ni. kódà kìí fi ìpè kékèké fi wọn ọmọ rẹ̀ wò, àní sọ́ra fún ẹnu rẹ̀. torí àwọn agbọ̀rọ̀dùn, àwọn èèyàn kan wà tó jẹ́ pé agbọ̀rọ̀dùn ni wọ́n, àwọn igan náà ni wọ́n bọ fàṣẹ sí. ìwọ ò sì ní mọ̀, sọ́ra fún ẹnu rẹ̀. bó ṣe gbé wá ni, ibi tó bá wá lálẹ́ yìí náà nu, sọ́ra fún ẹnu rẹ̀. ẹnu àgógó nìjà, ẹnu aráyé ń lẹ́bọ, sọ́ra fún ẹnu rẹ̀. má rojọ́ ọmọ rẹ síbi tí wọ́n ti ṣe kíni, tí wọ́n ti báyé ẹ̀ jẹ́. n tó fi máa képè bọ́mọ rẹ, wọ́n ní èpè kìí jà lóòjọ́. ìbá da ìbásan, bọ́mọ rẹ wí nú ilé,

0: ẹni tẹnu là kọ pọ tí ẹni tẹnu pa ìbádà ìbásan kò kíyèsí àwọn rẹ dáadáa ẹ mọ̀ pé sókí náà la mọ́ ṣe ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ a ṣe sókí bẹ́ẹ̀ ó yé ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ló sì yí àwọn olóye ọlọ́gbọ́n ti gbọ́ olóye sì ti gbọ́ sọ́ra fún ẹnu rẹ o pín méjì èpè náà wà ń bẹ̀ torí pé ẹnu náà ni ti ń jáde kò jù bẹ́ẹ̀ lọ ìbádá ká mọ̀ kókó sàdúà ká mọ̀ fẹnu wa sọun rere sínú ayé ẹni rere tá a bá ń fọ ẹnu wa yìí tá a fi ń sọre sínú ayé ara wa ó sì dáa ó sàn jó ká mọ̀ fẹnu wa yìí sọ ìsọkúsọ sọun tí ò dáa síra ni lọ sọ́ra fún ẹnu rẹ torí pé ẹnu àgógó nìjà ẹnu aráyé báyìí òun náà lẹ́bọ kò jù bẹ́ẹ̀ lọ lábaláhùn láṣálẹ̀ tòní mò ń bọ̀
1: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: abba ajo oko ti ìbọnni nípa 24/7 abba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin agbádúró tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè

0: ẹ káàbọ̀ padà látòkè lọ.
1: Akojú lógún ló fi ta ẹ̀fọ́ ṣe.
0: Ẹ jẹ́ àbọ̀ sí abala tọ́kàn tí ṣe abala òwe. Parí òwe yìí. Parí òwe yìí.
1: Ìfúnpá ṣe wọ́n ẹni láyé o. Atẹ́lẹ́wọ́ ẹ̀dá o. Wọ́n ní kí ẹ̀dá
0: o. Ta ló máa bá wa ṣídìí ẹ̀? Ta lé ní àkọ́kọ́ tí ó ṣídìí òwe o? 0816251991 0816251991

0: Eka alẹ o.
1: Emi eka alẹ.
0: E ma seun.
1: Ade agun yan peto.
0: Ami ami ami ami. Oruko yin be tin pe wa. Eh eh o ti ja. Atodo yin ni o. Elo eka alẹ o.
2: Elo eka alẹ.
0: E seun o.
2: Akweto.
0: E seun. O ko yin be tin pe.
2: Oruko mi ni Abolani Oluwafemi Latore.
0: Abolani Oluwafemi lati ilu Ore. Ija wa ija o si.
2: Holy guide.
0: Same guide here.
2: A guide alawa.
0: Ori yin wa nbe. Oye gbo owe yi. Won ni eyin ti o kete to fi n pakuro.
2: Ah.
0: Kene.
2: Eyin to ke n pakuro.
0: Eh.
2: O ni bi gbe sa.
0: O na ni fi gbe sa. Se eyin lo kete fi gbe sa.
2: Owo ateyin na ni.
0: O lagbara eyin gan ti e to wo pe ah le fi gbe sa ke.
2: O ya.
0: E wa ran ti pe owo mo ni fi gbe. Oda ese o. E mo ba wa bo se gbo. E ja wo elomi. 0816251991. Eyin ti o kete to fi gbe isa. Hello to Wambe 0816251991. Eyin na ni. Won ni eyin ti o kete fi ngbe sa. Oya e pari e. Owe ti mo mu wa lale nu. To ba wi mo tun le fi kan si. Ti n ba re n to ti gba ni o, tan ba ti gbele. 0816251991. Elo eka ale o.
3: Eka ale sa.
0: E seun o. O ko yin we tin pe.
3: Oluwafemi lati Okitipupa.
0: Oluwafemi lati Okitipupa.
3: Be sa.
0: Eyin ti o kete to fi n pakuro. Oya. Oya.
3: O pakaso.
0: O pakaso oda ko si wahala. Eyin to kete fi n papuro ni jaye. Awo gbe eyin to kete fi n gbe sabo. Won ti ko si lo ni lenu ni jaye. Elo e ka ale o.
4: E ka ale sa.
0: O ko yin be tin pe.
4: Oruko mi ni Sunday lati Ilogun Eyin sa.
0: Sunday.
4: Be sa.
0: Oya, eyin ti o kete fi n papuro.
4: O lo fi n gamo re je sa.
0: O lo fi n se kini.
4: Olo
0: fi n gé ọmọ rẹ jẹ.
4: Bẹ́ẹ̀ni.
0: Ah, ọ̀dà àti gbé ọyìn ẹ gbá o. Ìyẹn tán pa kaso lóòótọ́. Hello, ẹ ká alẹ́ o.
1: Pẹ̀lú méjì ọ̀dá.
0: Ẹ máa ṣeun.
1: Ká alẹ́ sà.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì Dèmídé Súnmọ́n. Ẹ̀mí ń bẹ láti ilé ọkàn kókó.
0: Ẹ ṣeun.
1: Bàbá, ilé ìtàlẹ̀ mọ̀ tó le.
0: Kò le rárá.
1: Eyin te kuro fi pa.
0: Irọ. Eyin ti o kete to fi wa n pakuro.
1: O lo fi gbe wo to fi gbe. Ile to n gbe.
0: Otan. E sa mo kete.
1: Eh be sa.
0: E si me kuro.
1: Eh eyin to fi pa kuro.
0: Eh.
1: O lo fi ko ile to n gbe.
0: O ni fi n ko ile ti n gbe.
1: Be sa si mo pe nu ile kire ma fi ko ile e. O gbiyanju.
0: Woli.
1: Baba.
0: E pele sa.
1: Yes, sir.
0: Ẹ máa bá wa bọ̀. 0816251991. Ẹ já tún wẹlú mi. Mo fẹ́ kí wọ́n kọ́ gba ilé yìí náà tán bá ti gbà á kí n wá mú mi wá ni. Ẹ̀lú ẹ̀ ká alẹ́ o.
1: Ẹ̀lú ẹ̀ ká alẹ́.
0: Ẹ ṣeun o. Orúkọ yín ibẹ̀ tí ń pè wá.
1: Alàgbà yín ló pè láti ìlú Ẹdó Ọ̀kadà Jọ̀sọ̀.
0: Alàgbà kí lẹ pè é?
1: Ẹ̀rí.
0: Alàgbà Ẹ̀rí láti Ọ̀kadà. Ìjà wa ìjà òsì lọ́kadà.
1: Òsìjà lọ́kadà.
0: Ṣé ń gáìdì ara yín ní jẹ́bẹ̀? Ẹ lẹ́ ń gáìdì ẹ.
1: Ẹ wá gáìdì
0: ẹ. Ẹ wà ní ìjà wa ìjà òsì always gáìdì ni.
1: Always gáìdì, oya olóòtú. 100.
0: Oya, eyín tí òkè tẹ́ fi ń pàkúrọ̀.
1: Eyín tí òkè tẹ́ fi ń pàkúrọ̀, olóò fi ń gbé obì dé sà.
0: Olóò fi ń gbé obì dé sà. Ẹ máa bá wa bọ̀. Wọ́n tó gbé mi dé bòmíì. Ẹ tó gbé mi lọ bòmíì ni. Ọlágbára. Ẹ já wẹlú mi. 0816255999.
5: Orúkọ mi ni Adébùkẹ́ Johnson, AK Kadi ìlú Ìpàkókó.
0: Ẹ ṣeun. Ìjáwá ìjà ò sí.
5: Always guide me.
0: Ṣé ń gáìdì ara yín?
5: Always ojoojúmọ́ mo gáìdì ara mi pẹ̀lú 24/7 Abamecho.
0: Orí yín wà ń bẹ̀.
5: Yes, sir.
0: Oye, ẹ parí òwe tá a mú wá lálẹ́ òní.
5: Ok, ẹ ní kí ni tó kété bí ṣe kí ni oríye?
0: Eyín.
5: Ẹ ló fi gbẹ̀rẹ̀ dé ihò ìgbòjì.
0: Kò sí ti ń jẹ́ ló fi ń gbé. Nínú òwe yìí eyín tí ò kété tó fi ń pàkùrọ̀.
5: Olóbi gbé àìdé ìṣà.
0: Ọ̀dà wọ́n ti lọ. 0816255999. Ó dẹ̀ wù mí kan gbà o. Ẹlẹ́ kalẹ̀ o. Orúkọ yín wẹ tí ń pè? Kí lẹ pè? Wọ́n ti já. Ẹ̀lú ẹ̀ káàlẹ́ o. Orúkọ yín wẹ tí ń pè?
6: Ẹ̀lú.
0: Ẹ̀ káàlẹ́ o.
6: Ẹ̀lú. Ẹ̀ káàlẹ́
0: o. Ó kọ yín ìwẹ tí ń pè wá?
6: Etí òró.
0: Ẹ́?
6: Etí òró súpárí àkókò.
0: Láti súpárí àkókò.
6: Bẹ́ẹ̀ni.
0: Ìjáwá ìjà ò sí.
6: Always
0: guide. Ṣé ń gáìdì ẹ̀?
6: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yà eyín tó kété tó fi ń pàkùrọ̀.
6: Òun ló fi ń bá àwọn ọmọ rẹ̀ ṣeré.
0: Láyé sajá.
6: Ọ̀gá.
0: Láyé sajá. Ọ̀dà kò sí wàhálà.
7: Mo bá wọ sí òwúrọ̀ lágogo mẹ́jọ.
0: Ọmọdé tí ń bẹ̀rẹ̀ wo kíni náà àgbàlagbà ni. Ọmọlẹ́yìn ẹ̀ náà sì bẹ́ẹ̀ fún o. Àlàní. Ọ̀dà èmi ń sọ tèmi fún ẹ. Ẹ jẹ́ ń wẹ́ nìkan yìí sí. Ìgbà tó o mòwe àlàní ọyọ wa parí òwe ni ọwọ́ á sá lọ. Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o. O kò yín wẹ tí ń pè?
8: Látàkúrẹ́ ni o.
0: Látàkúrẹ́?
8: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yà eyín tí ò kété tó fi ń pàkùrọ̀. Ọ̀yà ọ̀ha. O ti ha. Ẹ já wẹ nìkan ìsẹ̀ ẹ̀jẹ̀. Ẹ̀lú ẹ̀ káàlẹ́ o. Yes, sir. Orúkọ yín bẹ tí ń pè wá?
9: Láti kàrẹ́.
0: Láti kàrẹ́? Ìjáwá ìjà ò sí.
9: Always guide.
0: Ọ̀dà eyín tí ò kété tó fi ń pàkùrọ̀.
9: Òun náà ló fi ń dífá.
0: Ó fi ń dífá. Ifá ọ̀rọ̀ ọ̀run àbí?

0: bíi ẹgbẹ́ kíni ìmọ̀ bẹ́ẹ̀ jọ lóòótọ́ ló fi ń dífá àwọn tó sọ pé ló fi ń gbẹ́ sà ló fi ń gbẹ́ hù ló fi ń túnlé ẹ̀ ṣe ló fi ń bu ọmọ ẹ̀ jẹ́ ọ́sà lágbára ṣùgbọ́n kò sí ẹranko ẹgbẹ́ tó lè rí òun gangan náà ni ìparí ẹ̀ ẹ já máa lọ ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run tí wọ́n ń gbọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 bá mi jọ ẹ máa pè nọ́mbà yìí 091-60-62-62-53 091-60-62-62-53 lẹ́yìn ètò ayédùn ọgbẹ́ni olówó kàndé wọ́n ti wà lé agbára ẹ̀ẹ́tọ̀ mọ́ gbádùn wọn tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ ká tó tún máa pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ire o.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe

0: sí, sí, sí, sí.
1: Àwọn ọ̀run sọ̀rọ̀ ogun Ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọ ohun òrun dé òrun fi mọ́. Kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn la gbogbo àgbáyé jáwọ́ wọn sì dé òpin ayé. Dayo olówó kan dé lórúkọ tèmi. Mo kí yín káàbọ̀ sórí ètò àsìkò mi fún tòní. Ètò tòní máa dùn gbọ́gbọ́.

0: ìṣẹ́jú
1: ọ̀gá nìkan láwùjọ
0: wákàtí ọjọ́ ọ̀sẹ̀ oṣù tó fi ìpínlẹ̀ ayé tó fi lọ́lẹ̀ ta ló mọ̀ kó wá sọ ìbú àti òró iye tó fi ìwọ̀n ẹ̀wọ̀n ẹni tó bá ti mọ̀ kó sọ sánmọ̀ tó wà lókè yìí òpó tó fi gbé sánmọ̀ dúró ọ̀gángan bí tó fi sọlẹ̀ sí gangan ibi tó wà ẹni bá mọ̀ kó wá wí kọ́kọ́rọ́ tó ti mọ́ òkun níbi tí òkun wà yẹn ibi tó wá fi kọ́kọ́rọ́ yẹn pamọ́ sí ẹ̀dá adámọ̀ tó bá ti mọ̀ kó wá sọ o àṣírí tó wà níbi òkun ṣe ń rọ́ gírígì yẹn ẹni bá ti mọ̀ kó wá sọ o àṣírí tó wà níbi ọ̀sán ṣe máa ń gba iṣẹ́ lọ́wọ́ òru tí òru máa ń gba iṣẹ́ lọ́wọ́ àárọ̀ gbogbo ẹ̀ bó ṣe ń wọnú ara wọn yẹn gbogbo ẹ̀ ẹni tó bá ti yé ni kó wá sọ o ọba àṣírí tó dá wa pẹ̀lú àṣírí táṣírí ara wa gan ò tiẹ̀ tún hàn sí àwa gan alára gẹ́gẹ́ bí èèyàn mo máa ń sọ ní gbogbo ìgbà pé bákan rí pé àwa ń jẹun oúnjẹ dẹ̀ ń kọjá lọ sínú ni bóúnjẹ ṣe ń ṣiṣẹ́ lára gan kò yé wa ní ìtí ìrí èèyàn tó lè sọ pé ìfun ẹ̀dọ̀ òróró àti gbogbo nǹkan tó wà nù òun pòun tiẹ̀ ti rí rí bí kò wù mí bóyá ó wù ọ́ láti wo tiẹ̀ báyìí kò kàn dẹ̀ sọ pé bóyá ó lójú kan tó fẹ́ fi wò ó nínú ara ẹ̀ kò pọ́síbù kò ṣeé ṣe rárá àti rárá olúwa ìwọ ló ṣe èyí ẹni ò mọ̀ pé òun sí láwọn kan tí tó ń rò wípé o kì í o sí wọ́n ti kú wọn ò tí ì sin wọ́n ni ẹni bá wo ọlọ́run títí tó ní kò sí olúwa tó ní kò sí ohun tí wọ́n ń pè ní olódùmarè onítọ̀hún ti kú wọn ò tí ì sin ni torí mi ìbá kọ́kọ́ béèrè ìbéèrè lọ́wọ́ onítọ̀hún pé kò jọ nígbà tó bá sùn ọ̀gángan bí tó ti ń ríra ẹ̀ yẹn báwo ló ṣe ń ríra ẹ̀ ń bẹ̀ jẹ́ nígbà tó bá sùn wọn lórun ló ń gba tọwọ́ ọmọdé ọwọ́ ọmọdé wá nìkan ni àtàgbà àtọmọdé oorun ló ń gba tọwọ́ kálukú àṣírí tó wà ní pé bá a ṣe ń sùn yẹn ẹni tó bá yẹ kó wá sọ ò ju gbogbo ẹ̀ lọ ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ara ni ló fi ń dá lájùlé ọ̀run máa jọba lọ́ọ̀.

ẹ ṣe bẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí Facebook ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lẹ́yìn bá wá fẹ́ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ohun tẹ nílò àti ṣe ní kẹ́ẹ̀kan tẹ́ dayọ̀ olówó kan dé àsìkò mi ǹlẹ́ olùtìmẹ́yìn nífẹ̀ẹ́ Gideon lórí Facebook Fọlájìn Oyè Tayo Fakao Sports àjọṣe wa ò ní bàjẹ́.

0: College of Medical Sciences and Esthetology. Mission big bani wole nbole wole go ni Awos College of Medical Science and Technology to wa ni odode dinre gbeni to ba fe ko eko nipa un tin se pelu eto ilera iyen public health related courses nte wa lo si sokoto ti wa lapo sokoto yi o ba gbagbe owo to ba fe gba form onilo lati ni credit maru ninu o level result di ba je wa e neko gc tabi naptest not forget applicants must have at least 5 credit passes for your o level result it could be waec neko gce or naptest no more than 2 cities including mathematics and English. That perform when we leave, it was at the college admission office wa to wa ni opposite Utaja Junction let be all of grammar school today itare undo state tabi ko kun si awon agent wa ta fun telu fun alaye lekun rere ati lati perform igbani wole pe number yi 0816332681 tabi ko kun si wa lori itakun www.alojcollege.com.ng apply now and let your future soar.
1: Ọgbọ̀n ọdún rèé tọ́lọ́run ti gbé ìjọ New Providence Evangelical Church tó wà lókè Alàbàṣírí Adó-Èkìtì kalẹ̀ sórí àpáta tágbára àti pa òkùnkùn kò sí nípa lórí rẹ̀ olúwo ò ṣe o. Ọjọ́ Sunday, May 31st, lájọ̀dún ìdásílẹ̀ ọgbọ̀n ọdún yẹn. 30-year anniversary. Ọ̀sán ọjọ́ Sunday, May 24, ní sọjí àti bẹ̀rẹ̀. Títí dọjọ́ Friday, gbogbo ènìyàn láńpẹ̀ láti wá bá wa yin Ọlọ́run. Tí kì í dá májẹ̀mú. Prophetess Esther Bujeshomo. Látorí òkè rìmọ̀, lóní sọjí. Ọ̀pọ̀ àwọn àlejò pàtàkì pàtàkì láti fìwé pè. Pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kún fún iná ẹ̀mí mímọ́. Àtàwọn olórin ẹ̀mí lọ́rọ̀kọ̀ ọ̀jọ̀kan. Tá ò lè máa dárúkọ wọn. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ ọ̀hún lé lọ́wọ́. Bishop Ezekiel Olúgbẹ́ngà Látúndùn. Àwọn olùgbàlejò. Ìjọ New Providence Evangelical Church Cathedral tó wà lókè àlà. Bàṣírí ní Old Iyin Road. Adó Èkìtì ni yóò ti máa wáyé ní May 31 yẹn o. Ìwọ náà wá darapọ̀ kó wá bá wa gbé Olúwa tó ti ń ti iṣẹ́. Ìránṣẹ́ náà lẹ́yìn látọgbọ̀n ọdún sẹ́yìn. Gbogbo ọmọ ìjọ New Providence Evangelical Church Cathedral ẹ kú oríire náà. Ǹjẹ́ àwọn ìgbìmọ̀ àjọ̀dún ọgbọ̀dún 30-year anniversary committee àwọn ló ń kéde.
2: Àjọṣewà ò ní bàjẹ́ mo mọ rírì yín nọ́mbà tó lọ sí Gospel Does All Things Ministry náà lélẹ́yìí 08067858945 08067858945 Alosh College of Medical Science 09054050880 gbọ́ mi dáadáa 09054050880 nọ́mbà tó lọ sí ọ̀dọ̀ Alosh College of Medical Science ni ẹ tí wọ́n kalẹ̀ sí ìlú Ìdánrè Bembet Interior Decor àjọṣewà ò ní bàjẹ́ o fún láti mú kí lé inú ilé ó rẹwà láti rí ẹ kàn sí Bembet Interior Decor 081 31 51 53 21 081 31 51 53 21 mo mọ rírì yín yes

àwọn bíi ajínrere dáre arówó ṣẹgbẹ́ ajínrere kọ́láwọlé taiwo csc òkè ìṣerere prophet ọlátúndùn pastor allen adéjùmọ́lá láti amẹ́ríkà lọ bẹ́ẹ̀ wọ́n ní omi kì í kọ ohun ilẹ̀ ilẹ̀ kì í kọ ohun omi pé aráyé kò ní kọ ohun mi wọ́n ní mi ò ní dáṣeré lábẹ́ igi ọdán wọ́n ní ẹni táyé ń sá lé ni mímí ò ní di ẹni tí wọ́n ń lé sá wọ́n ní mi ò ní dánìkan ṣe tèmi o wọ́n ní mo máa bẹ adé máa rò áki máa lù ádùn wọ́n ní ayé kò ní fi títí ji èmi nìkan nìkan wọ́n ní mo máa fọ́ ó máa mọ́ mo máa sa agbẹ wọ́n ní dayọ̀ kí n gbọ́ o wọ́n ní oòrùn ọjọ́ ayé mi máa tọ́jọ́ o.

àwọn ẹ̀dá ọlọ́run mẹ́ta kan ni wọ́n lọ bá Abrahamu bàbá ìgbàgbọ́ pé àwọn fẹ́ yí ìṣẹ̀dá wọn po. Àgbàrá odò, oòrùn àti ejò. Àgbàrá odò lòun kò fẹ́ sàn káàkiri ayé mọ́ o pé òun fẹ́ ní ìsinmi.

òun lòun ò rìn káàkiri àgbáyé mọ́ ó lòun fẹ́ ní ìsinmi ejò lòun ò fẹ́ fàyà fà mọ́ pé òun náà fẹ́ ní ẹsẹ̀ ohun tí wọ́n lọ bá dáàmú bàbá ìgbàgbọ́ sọ lélẹ́yìí pé kó lọ bá wọn bẹ ọlọ́run àwọn fẹ́ yí ìṣẹ̀dá àwọn po àdán ló wá lọ bá abraham o oníṣẹ́ ìwọ ló fẹ́ lọ bá ọlọ́run láti lọ yí ìdẹ́dà àwọn mẹ́ta yìí po ó ní bí odò kò bá ṣàn káàkiri ayé mọ́ kò sí ẹni tí yóò rómi mu mọ́ bí oòrùn kò bá dẹ̀ dààmú káàkiri àgbáyé ayé kò ní ríran mọ́ o látijọ́ aláyé ti dáyé ni ejò ti ń fàyà fà fi kálukú sílẹ̀ kó o fi wọ́n sílẹ̀ o ìgbà tí wọ́n wá padà dọ́dọ̀ abrahamu ní kí wọ́n máa lọ òun kò lè bẹ ọlọ́run mọ́ inú bí gbogbo àwọn ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n bá lérí odò ní tí òun bá rí àdán tí àdán bá dé odò òun yóò gbé e lọ òòrùn ní ọjọ́ tí àdán bá ti jáde òun yóò gbẹ ejò ní ibikíbi tí òun bá ti rí àdán òun yóò ṣá àdán pa ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni abraham wá wí fún àdán ó ní àdán gbọ́ àdúrà tí olódùmarè ní kí n ṣe fún ọ ọlọ́run ní apá ọ̀tá ò ní ká ọ gbọ́ ìwọ àdán o ò ní rìn ní ọ̀sán débi tí oòrùn yóò ti gbẹ ọ oòrùn tó lóun yóò gbẹ ọ ìwọ òkè yóò rìn nínú oòrùn báyìí débi tí yóò ti rí ọgbẹ́

tó bá le tí wọ́n bá ń wá ẹ̀mí èmi dayọ̀ olówó kan dé mi ò ní rìn ní ọjọ́ náà àtèmi àtìlé mi odò tó lóhun yóò gbé ọ ìwọ àdán o ò ní débẹ̀ mú mi débi tí yóò ti gbé ọ lọ abíyá rẹ báyìí ló máa tẹrí bọ̀ ibẹ̀ lomi tó máa mú ti máa sun jáde àwọn ẹni ọlọ́run wá ní dayọ̀ mo ní sáà wọ́n ní mi ò ní dọ́dọ̀ ọ̀tá kí n tó jẹun

0: ojú tó náà máa ṣá ọpa ìwọ àdán gbogbo ibi tó bá wà ìtọ̀ ẹ lásán ni yóò máa pa ejò. àwọn ìránṣẹ́ ọlọ́run àtàwọn tó láyé wá sọ fún mi pé láti òní lọ gbogbo ibi tí mo bá wà ohun mi lásán ni yóò máa lé gbogbo àwọn ọ̀tá mi wọgbó. wọ́n ní mi ò ní dẹni ẹ̀yìn.
1: òkè kan ń bẹ lẹ́yìn ìròdì ìlú níbi ìṣàkọ́rọ̀lù.
0: bó ṣe máa rí nìyẹn lórúkọ olúwa àtàtìlẹyìn gbogbo àwọn tó nílé ayé.

gbọ́ mi dáadáa ẹ̀gbọ́n gọ́vnọ̀ fọ́níṣọ̀ ní junction tajà lọ́nà dànrí ń bẹ́ yẹn ajọ́ṣúwà ò ní bàjẹ́ ẹ̀gbọ́n. bóyá iṣẹ́ ń ṣe ẹ̀rọ rédíò yín àdàbà ni wọ́n ń pe bí 88.9 dẹ̀ ni frequency wa. ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ náà ni àsìkò mi pẹ̀lú dayo olówó kan dé.

bí wọ́n ṣe ń rìn. Kò sí ojú ọ̀nà tó wà láyé tí kò ní bí wọ́n ṣe ń rìn o. Ojú ọ̀nà yàtọ̀ síra wọn. Bí wọ́n ṣe ń rìn yàtọ̀ síra wọn. Bí ojú ọ̀nà ṣe wá yàtọ̀ síra wọn yẹn. Bẹ́ẹ̀ náà ni rínrìn wọn yàtọ̀ síra wọn. Ẹ jẹ́ ká wò ó báyìí. Ẹ̀yin ẹ wo bí ẹ ṣe máa ń rin ojú ọ̀nà tó lọ sílé ọ̀dọ́ yín. Ẹ rí pé ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń rìn. Bẹ́yìn ṣe ń rin eléyìí tó lọ síbi iṣẹ́. Ó yàtọ̀ síra wọn.

bí wọ́n ṣe ń rìn nílé yín wà, bí wọ́n ṣe ń rìn ládùúgbò yín wà, bí wọ́n ṣe ń rìn nílùú yín wà. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù láyé lónìí ni bí wọ́n ṣe ń rìn nínú ìdílé.

wọ́n ṣe ń rìn nínú ìdílé bí wọ́n ṣe ń rìn nínú ìdílé kálukú yàtọ̀ síra wọn. Bí wọ́n ṣe ń rìn nílé wa ó ti níbi tó gbọdọ̀ yọrí sí. Bẹ́ẹ̀ náà ni bí wọ́n ti ṣe ń rìn nílé tiyín náà gbọdọ̀ yọrí sí bìkan náà. Bí wọ́n ṣe ń rìn nílé yín yẹn níbo ló yọrí sí ìbéèrè. Àwọn wo ló la ojú ọ̀nà tẹ́ ń rìn yẹn? Ìbéèrè. Ṣé ojú ọ̀nà tí wọ́n ń rìn nílé yín ṣé ìgbéga ló yọrí sí ni tàbí ìjákulẹ̀? Ìbéèrè. Ṣé oríire ń ló yọrí sí ni tàbí ìdàkejì? Ẹ jẹ́ ká máa ronú sí i. Ogun ìdílé tàbí ogun àdúgbò tàbí ogun ìlú a máa múni rìn bí Ọlọ́run ò ṣe fẹ́ kí ènìyàn ó rìn. Ṣẹ́rá àwọn nǹkan mẹ́ta tí mo dárúkọ yìí lè mú kí èèyàn ó rìn bí Ọlọ́run ò ti ṣe kọ́ gan pé èèyàn máa rìn. Ẹ wá gbọ́ mi sà. Ẹ̀yin ti wò ó dáadáa pé kì í ṣe ogun ìdílé ń ló tì yín sójú ọ̀nà tí ẹ̀ rìn yẹn. Kì í ṣogun ìdílé ló tì yín sí ojú ọ̀nà tẹ́ ẹ̀ rìn yìí. Bẹ́ẹ̀ ojú ọ̀nà yẹn ò dẹ̀ tẹ́ ẹ yín lọ́rùn. Ẹ sà, ǹjẹ́ jẹ́ mọ̀ bóyá ogun àdúgbò tàbí ogun ìlú ni? Torí ó ti ní bí wọ́n ṣe ń rìn ládùúgbò tàbí ìlú tí ẹ̀yìn wà yẹn. Bí wọ́n ṣe ń rìn. Ogun tó jẹ ẹlòmíì lónìí ni ogun bí wọ́n ṣe ń rìn ní ilé ọkọ̀ tó fẹ́. Ṣẹ̀rí lọ́dọ̀ tiẹ̀ bó ṣe ń babọ̀ kò sí ohun kan tó ọ̀nà ẹ̀ o kò sí nǹkan tó dàrú lójú ọ̀nà tiẹ̀. Ó rìn dáadáa ojú ọ̀nà ti wọn nílé wọn bọ́n ṣe máa ń rìn kò ní nǹkan kan ibi àṣeyọrí ló máa yọrí sí. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó ti wá ní ọkọ̀ báyìí ogun bí wọ́n ṣe ń rìn nílé ọkọ̀ tó fẹ́ náà ló da ọ̀nà ti ẹ̀rú tó fi wá di pé gbogbo nǹkan ò rí bó ṣe yẹ kó rí mọ́. Ó dẹ̀ gbọ́dọ̀ bá wọn rìn bí wọ́n ṣe ń rìn ní ilé ọkọ̀. Èyí tó ń ja ọkùnrin mìíràn náà ni bí wọ́n ṣe ń rìn nílé ìyàwó tó fẹ́ o. Ń rìn dáadáa lọ́dọ̀ tiẹ̀ níbi tó ti ń bọ̀ ó rí ìrìn yẹn rìn. Bí wọ́n ṣe ń rìn lọ́dọ̀ tiwọn àwọn gangan bi tó ń yọrí sí àwọn bi tó ní ìtumọ̀ tó lápẹẹrẹ ni. Ṣùgbọ́n látàrí ìyàwó tó fẹ́ báyìí ló ti wá di pé bó ṣe wá rìn ìrìn yẹn ò lọ mọ́. Ó ti yàtọ̀ sí bóun ṣe ń rìn bọ̀ ó ko tiẹ̀ látàrí ìyàwó tó fẹ́. Ó dẹ̀ gbọdọ̀ rìn bí wọ́n ṣe ń rìn nílé ìyàwó yẹn. Bóyá iṣẹ́ ń ṣí ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí Dayo Olówó Kandé lórúkọ tèmi. Mo wá ń sọ̀rọ̀ nípa àkòrí ọ̀rọ̀ tí mo pè ní bí wọ́n ṣe ń rìn.

wọn ṣe rìn nínú ẹ̀sìn tí kálukú ń ṣe lónìí ló sọ àwọn ẹlòmíì sínú ogun o ó tún mú àwọn kan já gbangba ọ̀nà méjì ń lọ̀rọ̀ yẹn pín sí inú ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí bí wọ́n ṣe rìn nínú ẹ̀sìn yẹn ni àwọn yẹn tẹ̀lé tẹ́lòmíì já gbangba síre bẹ́ẹ̀ làwọn míì wọ́n dẹ̀ lami òkun gbé lọ bí wọ́n ṣe rìn nínú ẹ̀sìn tóun sì yẹn ló mú kóun wá bá yàrá jábi tí ò dáa bí wọ́n ṣe rìn nínú ẹ̀sìn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìwọ ni kó o béèrè lọ́wọ́ ara tiẹ̀ ẹ̀sìn tí mo yàn láàyò yìí ọ̀gangan bíi tí mo darapọ̀ mọ́ tí mo ti ní mo fẹ́ máa jọ́sìn bí wọ́n ṣe rìn níbẹ̀ àwọn tó ti rìn ṣáájú báwo ló ṣe rí fún wọn báwo nìgbé ayé wọn ṣe rí ọ̀gangan bo ni wọ́n bá yàrá já ó yẹ kó kọ́kọ́ bira rẹ̀ léèrè yes tó o bá ti wẹnu lẹ̀ tó o wẹnu ọkọ tó o wo pé báwọn ilé ṣe rìn leléyìí wọ́n dẹ̀ yọrí ẹ̀ dáadáa a jẹ́ pé kémi náà darapọ̀ mọ́ wọn láti máa rìn bí wọ́n ṣe rìn ibi ire lòkè òkè yẹn ń gbé wọn lọ ṣùgbọ́n nígbà tó o bá ti jòkó tó o ti wò ó dáadáa pé ọ̀gangan ibi tí ó ń gbé àwọn eléyìí lọ kò fẹ́ẹ̀ sí èèyàn kan tààrà tí wọ́n lè tọ́ka sí dàbí alára pé bí wọ́n ṣe rìn látàrí pé wọ́n darapọ̀ mọ́ ìpéjọpọ̀ yẹn pé wọ́n rìnrìn dáadáa kó yọrí yá tètè pé ara ẹ̀ sí àjọ tó níròónú kó o bẹ́lẹ̀dá àti ẹ sọ̀rọ̀ bí wọ́n ṣe rìn máma lọ torí pé wọ́n sọ pé bí wọ́n ṣe rìn kí wọ́n náà tọ lù ú kọ́kọ́ jòkó kó o béèrè lọ́wọ́ ara rẹ ná bó bá jẹ́ tìdílé ni jòkó béèrè àwọn tó ti rìn ṣáájú níbo ni wọ́n bá yàrá já nínú ìdílé tí o ti jáde ládùúgbò ibi tó o ti wá ìlú ibi tó o ti wá ibi tó o ti ń ṣiṣẹ́ inú ìjọ tó o darapọ̀ mọ́ wádìí dáadáa bí wọ́n ṣe ń rìn kó tó di pé o darapọ̀ mọ́ wọn wádìí bí wọ́n ṣe ń rìn nínú ilé tí wọ́n ti bí ọ kí wá lọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ná kí lọ̀nà àbáyọ

0: ṣe akitiyan lati ba won awon te jo rin tete ṣe akitiyan lati ba won ti sebo ke jo rin daada nigba to ba ti mo gangan bi to yori si to ti bere lowo eleda ti e bere bi won se rin de bi ase yori tabi ki o to awon onimimo ati awon onimimo lo fun itoni sona bo se ri gangan niyan bi won se rin elo ta lo wa nbi o won lawon olo elo ta lo wa nbe o
1: ale ka lefa
0: oruko yin bo le tin pe wa
1: oruko mi ni Walid Ibn Solomon emi n de lati ilu ọkan koko.
0: Yes sir.
1: Ṣe ri ètò tó ṣe lálẹ́ ìyọ ọlọ́run ní fi ẹjọ́ lórúkọ Jésù.
0: Yes sir.
1: Báwo la ṣe rìn ọ̀pọ̀lọpọ̀ lóorin pẹ̀lú jìbìtì ọ̀pọ̀lọpọ̀ lóorin pẹ̀lú ọwọ́ tí ó mọ́ èmi náà tí mò ń rìn èyí tí mò ń rìn yìí mò ń rìn kó lè dáa èyí náà rìn kó lè dáa ṣùgbọ́n àwọn kan ṣe pé wọ́n ń gba àdúrà tó yẹ pé wọ́n tún ń ṣe nǹkan kan tó yẹ kí wọ́n ṣe. Ìrìn tẹ́ yìí rìn ẹ̀ẹ́rin ìrìn ọ̀la sílẹ̀ ni ẹ̀dẹ̀ ń pàtàna sílẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ìrìn ló mọ́ níwájú ọlọ́run mo gba ládùúrà ìbànújẹ́ ayé mi báyìí lórúkọ Jésù ẹ kú ètò.
0: Ẹ ṣe púpọ̀ ẹ lóò ta ló wà ń bí o.
2: Ẹ máa kú ṣe látàárọ̀.
0: Yes sir.
2: Ẹ mi wà lọ́la gbọ́ ọlọ́run.
0: Àmì o.
2: Ìjẹ̀rù pẹ̀lú àti ìtàgbọ̀n lábẹ́ ẹgbẹ̀ àná.
0: Yes.
2: Ǹjẹ́ bí wòlíì ti sọ ẹlòmíràn àárín tiẹ̀ àárín ìyè. Ẹlòmíràn àárín tiẹ̀ a kò dẹ̀ ká tó. Mo ká tó rìn rìn ẹ̀jẹ̀ ká mú ibi ká máa gbà. Ẹ̀jẹ̀ ká nìgbé tó ká máa dé. Ẹlòmíràn ó lè gbé tẹ̀ ń gbà mí ju ìgbà kan. Kọ̀nà kó.
0: Hello.
2: Yàrá gbèsè ò jẹ́ kó náà tẹ̀ gbé. Ó wà mú kẹ̀kẹ́ méjì ló gbé. Ó lọ kọ̀ọ̀kan gbèsè kan. Àwa ni báwo ló ti ṣe. Ìrìnwó ló rìn. Ọ̀làjẹ́ ká ìrìn ayọ̀.
0: Àmì.
2: Ẹ̀mí wà ìlà gbọ́ lọ.
0: Ẹ ṣé o. Ẹ jẹ́ ń gba ìpè kan yìí sí. Ẹ lóò ta ló wà ń bí o.
3: Ẹ ló Moses Ajayi ni láti ọ̀rẹ́.
0: Láti ọ̀rẹ́ mú gbọ́ yín sà ní pápápá o.
3: Ok. Bí wọ́n ṣe ń rìn.
0: Yes.
3: Ó jẹ́ ọ̀rọ̀ tó lágbára gidi.
0: Yes sir.
3: Tí ènìyàn sì gbọ́dọ̀ ṣe àkíyèsí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Ọ̀nà àbáyọ náà ni wípé kéèyàn ó fara balẹ̀.
0: Yes.
3: Kó wo kí ni àbáyọrí ìrìn àjò tó fẹ́ rìn. Gbogbo rẹ̀ jùlọ ni pé kí n wá fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀.
0: Ó tán.
3: Nígbà tó bá fẹ́ dàrú gan. Ó pèpè Ọlọ́run. Ọlọ́run á sì fọ̀nà hàn.
0: Ẹ ṣe púpọ̀ sà. Ajíhìnrere Moses Ajayi láti ọ̀rẹ́. Ẹ ṣe o. Bí n bá kúrò lórí ètò 08138550388 nọ́mbà mi gangan nìyẹn 08138550388 gbọ́ mi dáadáa 08138550388 ẹ fẹ́ pè wá sóde ó ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ ọgángan bí tí ẹ ti máa bá wa pàdé nìyẹn àbí lórí àwọn ìtàkùn ayélujára Facebook dayo olówó kan dé àsìkò mi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí àjọ mútìtò ní wá sí tí gbọ́ yín. Praise àjọṣewà ò ní bàjẹ́ o. Felix Kọ́mọláfẹ́ bàbá àbèjì. Pastor Abimbola Ọ̀kẹ́ àjọṣewà ò ní bàjẹ́ mo mọ rírì yín.

0: Iyẹn tún gba contract ní ìjẹta.
1: Kábíyèsí o.
0: Ẹ wo bọ́lá ṣe ń ṣiṣẹ́. Ó ní dádì.
1: Yes Lord.
0: Ó ní Ọlọ́run ti ń fún un ní Christmas gift.
1: O ṣe Jésù.
0: Christmas gift.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó bá lẹ̀ Christmas èdè.
1: Yes sir.
0: Ó ti gba Christmas gift.
1: Ó ti gbà lẹ̀.
0: Ẹ sà.
1: Sà.
0: Ta ló fẹ́ gba Christmas gift?
1: Ṣé mi ni o?
0: Bí kọ́kọ́rọ́ mọ́tò.
1: Yes sir.
0: Ẹ sà.
1: Ló gbà.
0: Tó bá jọ sàmì.
1: Yes sir.
0: Ó yẹ gba kọ́kọ́rọ́. Kìí ṣe kọ́kọ́rọ́ márúwá o.
1: Rárá o.
0: E ṣe kọ́kọ́rọ́ ọ̀kadà
1: o. Kìí ṣe ti mikra o.
0: Kìí ṣe ti mikra
1: o. Rárá sọ.
0: E ṣe ti dánfọ
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Kọ́kọ́rọ́.
1: Jésù.
0: Ọkọ̀ bọ̀gìnì.
1: Ó yẹ sọ.
0: Kọ́kọ́rọ́.
1: Jésù.
0: Ọkọ̀ ọlọ́yẹ.
1: Ó yẹ sọ.
0: Ọkọ̀ tó jẹ́ pé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tọ́ bá wọnú rẹ.
1: Ẹ o.
0: Tọ́ bá pe Jésù.
1: Ó yẹ sọ.
0: Kó o tó pe Jésù tán.
1: A dá ẹ lọ́rùn lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Jésù ó ti wọnú bẹ̀.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Torí pé.
1: Yẹ sà.
0: É sì ibẹ̀.
1: Ó wà bẹ̀.
0: Ó tó pe Jésù.
1: Ó dé bẹ̀ sà.
0: Ẹ sà.
1: Sà.
0: Ó lè pe Jésù.
1: Ẹ o.
0: Nínú mikira.
1: Rárá.
0: Níbi tó jẹ́ pé.
1: Yẹ sà.
0: Wọ́n mọ̀ náwó sí títì
1: ní. Sọ̀rọ̀ wọ̀ mi ni.
0: Sọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ náwó.
1: Jésù.
0: Tó bá jẹ́ ọ̀sàmì. Ẹnìkan gbọ́ mi
1: sọ. Ó yẹ sà.
0: Iṣẹ́ awakọ̀ ti ń ṣe.
1: Kábíyèsí o.
0: Ó ti sùn.
1: Jésù.
0: Ó ń gbọ́ mi o. Bí mo ti ń sọ̀rọ̀
1: yìí. Ẹ o.
0: Mikra.
1: Yẹ sà.
0: Lọ́kọ rẹ̀ ń wà.
1: Àtàníwáyé o.
0: Nílùú Ìbàdàn.
1: Jésù.
0: Mikra. Lọ́kọ rẹ̀ ń wà. Ẹnìkan gbọ́ mi.
1: Yẹ sà.
0: Òun gẹ́gẹ́ fúnra ló ń gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Mikra ló ń wà.
1: Ó yẹ sà.
0: Kódà.
1: Yẹ sà.
0: Ẹnjì mikra rẹ̀. Ó ti nọ.
1: Àyẹ̀ráyé o.
0: Ó ń wá bó ṣe máa túṣe.
1: Jésù.
0: Wọ́n rán mi sí ẹ.
1: Ọlọ́run ládìrẹ́.
0: Ó ní tú mikra yẹn ṣe.
1: Rárá o.
0: Torí aláàánú kan ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Dá wí fún ọ pé.
1: Ó yẹ sà.
0: Kí ló fẹ́ ṣe láyé.
1: Kí ló fẹ́ ṣe.
0: Kó tó di ọ̀dẹ 29.
1: Jésù.
0: Aláàánú.
1: Jésù.
0: Dá tú sórí ẹ kọ.
1: Jésù.
0: Ó yẹ lọ pàdé ẹ. Àṣẹ jáde ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mi ò dá lába.
1: Rárá o.
0: Àṣẹ ni.
1: Ó yẹ sọ.
0: Àṣẹ ta fọ́jọ́ lọ́jọ́ fi yọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àṣẹ ta fún òòrùn.
1: Ẹ
0: o. Mi ò rún fi rẹ̀.
1: Ó yẹ sọ.
0: Àṣẹ ta fún wòlíì.
1: Jésù.
0: Mi fi ń pàṣẹ.
1: Ọlọ́run kò tó Jésù.
0: Àṣẹ ta fún mi ni.
1: Yes Lord.
0: Má jẹ̀mú ni
1: o. Ẹ o.
0: Bẹ́ẹ̀ni ló lú wọ wí.
1: Yes Lord.
0: Ọjọ́ tí òjò bá gbéra ní ọ̀run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ náà ni ń dáyé.
1: Oh yes.
0: Èdè òní mú òjò. Kó rọ gbígbóná.
1: Àtọ̀.
0: Èdè kìí mú ìrì. Kó ṣẹ gbígbóná.
1: Oh yes.
0: Èdè kìí mú ewé.
1: Jésù.
0: Kó má gbomirin.
1: Jésù.
0: Ní àfẹ̀mọ́júmọ́.
1: Oh yes.
0: Gbogbo ewé ní gbomirin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde.
1: Oh yes.
0: Àṣẹ tẹnu mi jáde.
1: Orúkọ Jésù.
0: Lọ pàdé olóore. Wo bí.
1: Yẹ́sà.
0: Èní ni kò dọ̀la.
1: Bẹ́ẹ̀ni.
0: Nǹkan fi ìgbín ṣe fún ọ.
1: Orúkọ Jésù.
0: Ìgbín kìí rìn títí.
1: Rárá o.
0: Kọ́ pàdé aláàánú.
1: Àjọ.
0: Ẹni tí ó pa.
1: Jésù.
0: Ni máa ń pàdé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Iṣẹ́ ibi. Tó fi ìlákọ̀ṣẹ.
1: Àdáríwáyé.
0: Tí wọ́n fi ṣe.
1: Ẹ̀mí mímọ́.
0: Nínú ayé ẹ.
1: Jésù.
0: Ayé rẹ̀ fi ń lu ẹ̀yìn.
1: Jésù.
0: Nípa. nígbà tí olóore lọ wájú.
1: Yes sir.
0: Olóore ń wẹ níwájú.
1: Yes sir.
0: Kò rí ẹ.
1: Rárá.
0: Nítorí pé.
1: Ẹyin ló wà.
0: Àjọra yìí.
1: Káyayayayaya.
0: Láyé rẹ̀ jó.
1: Jó.
0: Tó bá jẹ́ ọ̀sà mi.
1: Orúkọ Jésù.
0: Iṣẹ́ yẹn lànà.
1: Ẹ ò lè fò sùn.
0: Gbogbo iṣẹ́ ìlákọ̀.
1: Orúkọ Jésù.
0: Gbogbo iṣẹ́ ìlákọ̀ sí.
1: Orúkọ Jésù.
0: Nínú ayé rẹ̀.
1: Jésù.
0: Bóyá kó yá kó bàjẹ́.
1: Bóyá
0: kó má bàjẹ́. Iṣẹ́ ìlákọ̀.
1: Orúkọ Jésù.
0: Tó fi ìgbésẹ̀.
1: Ayérayé o.
0: Iṣẹ́ tó fún mi ìgbésẹ̀.
1: Jésù.
0: Iṣẹ́ tí wọ́n fi ìgbé inú ìgbésẹ̀.
1: Jésù.
0: Iṣẹ́ tó fi ìkara wọn ìgbésẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀wẹ̀ ní sàmì.
1: Yes Lord.
0: Iṣẹ́ yẹn bàjẹ́ o.
1: Jésù.
0: Wọ́n ní sọ ilé. Ẹ̀yà rí ìlọrin.
1: Ìlọrin o.
0: Ẹ má lẹ́jọ̀ tó dé bá yóò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ má tó dé bá yóò.
1: Ẹ tí mọ́ o.
0: Sórí ọjọ́ tó
1: rárá o.
0: Ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ àánú.
1: Ọjọ́ àánú ni o. Kábíyèsí Ọlọ́run.
0: Wednesday.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Sà.
0: Méjì ó lọ.
1: Rárá o.
0: Lẹ́yìn ṣe pé.
1: Yes sir.
0: O gbẹ́ ángẹ́lì àánú rẹ lẹ́sẹ̀ mú.
1: Àtàníwáyé o.
0: Ó di ángẹ́lì àánú rẹ mú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní kókósẹ̀.
1: Ó yẹ sà.
0: Mí ní jí ó lọ.
1: Rárá o.
0: Àfi tí n bá yẹ gungun rẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èmi ìsángẹ́lì àánú rẹ.
1: Rárá sà.
0: Má wàá dì mí lẹ́sẹ̀ mú.
1: Rárá o.
0: Ìkan ti kán nú ẹsẹ̀ mi
1: o. Má gbìyànjú ẹ̀.
0: Irin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Má wàá kán kejì o.
1: Sọ́ra.
2: Ẹnjiníà mi, ẹ jádókè lọ.
3: Yé mo gbó nǹkan.
4: Kábíyèsí o.
3: Gbogbo ẹni sọjọ́ ìbí.
4: Yéé.
3: Ní jìbìtì ilé wẹ̀.
4: Yéé.
3: Ayé rẹ̀ jáde kúrò bẹ̀.
4: Amẹ́.
3: Ẹnìkan níbi àsì ń jìbìtì sa.
4: Kábíyèsí o.
3: Ilé wa la ti ń ṣe.
4: Yéé.
3: Ìwọ tó ń ṣe ọjọ́ ìbí.
4: Wọ́n yẹ sọ.
3: Tó ń ka ọjọ́ orí.
4: Àtẹnuwáyọ̀.
3: Nínú òfo.
4: Ayérayọ̀.
3: Tó ń ka ọjọ́ orí. Ayérayọ̀. Ìwọ tó yẹ káyé máa wojú ẹ̀. O wá dẹni tí ń wojú olójú. O fi nǹkan dín kan. O fi gbèsè dín gbèsè. Mo ránṣẹ́ jáde. Jáde ní Íjíbítì. Jáde ní Íjíbítì. Olúwa wíwẹ́. Gbogbo ẹni tó mọ̀ pé. Òun ń ka ọjọ́ orí. Òun ò ka oyin ìṣerere kan. Òun ń ka ọjọ́ orí. Òun ò ka ògo kan. Òun ò tí ì rí ilé kankan. Kò tí ì rí iléeṣẹ́ kankan. Wípé iléeṣẹ́ tí mo ń kàrí. Mo ní iléeṣẹ́ mẹ́ta. Mọ́tò mẹ́ta mo ní. Kí lórí kan. Pẹ̀lú ọjọ́ orí. Bàbá mi wípé. Kí wọ́n gbé ìgbésẹ̀ yìí. Ẹ sọ. Mo jáde tó ẹ wá. Ní orúkọ Olúwa.
4: Orúkọ Jésù.
3: Ìtọ́ni tí mo gbọ́.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Gẹ́gẹ́ bí wòlíì. Ó wí pé.
4: Ó yẹ sà.
3: Sọ fún àwọn 1000 àkọ́kọ́.
4: Adẹ́niwáyé o.
3: Èèyàn 1000.
4: 1000 àkọ́kọ́ ni o.
3: Tó ń bá kọ́kọ́ gbọ́rọ̀.
4: Jésù.
3: Tí wọ́n tètè ṣe.
4: Jésù.
3: Ẹ wo bí òun Olúwa.
4: Ayérayé o.
3: Fẹ́ fi ọwọ́ agbára mú wọn.
4: Kábíyèsí Ọlọ́run.
3: Jáde kúrò ní ilẹ̀.
4: Jésù.
3: Òkú ẹrú.
4: Ọlọ́run kò tó Jésù.
3: Mi gẹ́ dí bàtà.
4: Jésù.
3: Ẹ gbọ́ tí Olúwa wí.
4: Ó yẹ sà.
3: Olúwa wí pé.
4: Ẹ o.
3: Kí n sọ o.
4: Ẹ o.
3: Gbogbo ènìyàn.
4: Gbogbo ènìyàn.
3: Ẹ jẹ́ kí wọ́n dẹ́ naira.
4: Ó jẹ́ naira.
3: Èlò.
4: Ó
3: jẹ́ naira.
4: Ọ̀ndrẹ́
3: naira.
4: Bẹ́ẹ̀
3: ni sà. Ní iye.
4: Ẹ o.
3: Ọjọ́ orí
4: wọn.
3: Mi ò fẹ́ sọjọ́ ìbí mọ́.
4: Mi ò fẹ́ sọjọ́ ìbí mọ́.
3: Nínú àgọ́.
4: Nínú àgọ́.
3: Ẹ sà.
4: Ó yẹ sà.
3: Mi ò fẹ́ sọjọ́ ìbí mọ́.
4: Mi ò fẹ́ sọjọ́ ìbí mọ́.
3: Nínú àgọ́.
4: Nínú àgọ́.
3: Jẹ́ ń ka Bíbélì fún ẹ.
4: Bẹ́ẹ̀ni o.
3: Jeremiah 35.
4: Jeremiah 35. Jeremiah 35.
3: Jẹ́ kí n kà fún ẹ.
4: Ẹ gbọ́ o.
3: Verse 9.
4: Ẹ gbọ́ o.
3: Àti kí a má kọ ilé.
4: Káì.
3: Láti gbé.
4: Jósù.
3: Ègún kan ni.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Fún àwọn ọmọ Ríkábù.
4: Ẹ o.
3: Ẹ sà.
4: Ó yẹ sà.
3: Ó ní.
4: Ẹ o.
3: Àwọn ọmọ rẹ̀.
4: Ẹ.
3: oni be ni eyin ko gbodo ko ile
4: bene
3: tabi ki e furumi
4: bene
3: tabi ki e gmi
4: jesus
3: ogba jara tabi ki e o gbodo ni eyin ko gbodo ni
4: eyin ko gbodo ni o
3: won gbodo ni
4: ato
3: sugbe
4: yes sir
3: ni gbogbo oju aye eyin e ma gbe inu ago
4: jesus
3: inu arere
4: arere
3: ibi to a
4: inu ahama
3: ninu arama
4: jesus
3: gbogbo eyin te gbe inu ago aye eyin jade wa
4: amen jesus
3: e wa gbo nto so nigba to de verse 9
4: yes sir
3: egbo o o wi pe
4: o
3: ati o ni gbogbo atomo wa
4: be ni o
3: omokunrin wa omobirin wa
4: atobirin
3: ati ki amako ile
4: josu
3: lati gbe
4: kabiyesi o
3: be ni awa ko ni agbo ajara tabi oko tabi ohun ogbin
4: ohun ogbin
3: sugbo
4: yes sir
3: awa n gbe inu ago
4: inu ago
3: Jesus awa n gbe inu ago
4: inu ago
3: eyin wo le ma sami
4: kabiyesi o
3: e jade inu ago
4: amen
3: wo bi o
4: o je wo bi o
3: gbogbo eni fe jade
4: bene o
3: ninu ago itoni ni eyi
4: itoni o
3: 100 naira
4: 100 naira pere ni o
3: ni iye ojo ori
4: iye ojo ori re
3: to ba jo mo 30 years
4: bene sir
3: 100 naira ni iye 30 years
4: iye 30 years
3: o je 3000 naira
4: 3000 ni sir
3: abi beko
4: bene o
3: ko jo mo 20 years
4: 100 naira
3: 100 naira ni iye 20 o je elo
4: 2000 naira
3: o je 2000
4: naira bene sir
3: bi omo re to ba jo mo 10 years
4: o yes sir
3: 100 naira nigba mewa o je
4: 1000 naira
3: ma je kinte
4: o je se
3: awon eto ni eyi o le ma wo pe ki ni tumo re
4: o ni tumo loju re
3: baba mi wi pe e fun won ni gtb
4: gtb
3: gtb
4: gtb 100 naira 100 naira ni o
3: ni iye ojo ori e
4: bani o
3: ko jo mo 60 years
4: yes sir
3: 100 naira
4: koko re ba nbe ni
3: ni o na 60 years
4: ma se o
3: yes sir
4: oh yes sir
3: that is 6000
4: bani sir
3: mama
4: eh
3: o je gboro
4: hey kabiyesi olorun o
3: to ni ni eyi
4: wow
3: number whatsapp
4: oh yes sir
3: ti ma tete si
4: bani o
3: ti ma deka
4: eh o
3: phone yen ti wa lowo mi
4: oh yes sir
3: phone yen ti wa lowo
4: mi
3: Number yen.
4: Ao.
3: Ma shi.
4: Bene o.
3: Ma deka.
4: Bene o.
3: 081.
4: 081.
3: 0990.
4: 0990.
3: 31.
4: 31.
3: 43.
4: 43.
3: 081.
4: 081.
3: 0990.
4: 0990.
3: 31.
4: 31.
3: 43.
4: 43.
3: Lekan si.
4: Bene o.
3: 081.
4: 081.
3: 09 90 91 43 43 phone yen ti wa lowo mi
4: bene sir
3: mo fe ma wo eyin
4: eh o
3: te ni message te fe send
4: yes sir
3: ibaje whatsapp
4: whatsapp we ni
3: ati normal message
4: sms
3: yes sir
4: oh yes sir
3: mo send ye
4: lo show
3: pe mo ti se temi
4: bene o
3: to ba ti ru e boy
4: oh yes sir
3: gtb ni ko se si
4: bene o
3: ko wo to fe send
4: kabiyesi olorun
3: o sojo ibi mo mo ku eru
4: ah mejesu
3: woli
4: Oh yes,
3: sir. Come on, sell it. Binu tani o.
4: Oh yes, sir.
3: Onde bi gbe? Mama record lojojumo
4: bayi. Yes, sir.
3: Oh yes,
4: sir.
3: Oluwa mo bebe.
4: Yes,
3: fun oku. Ojo meje.
4: Yes, sir.
3: Yes, sir. Mo gori afefe.
4: Fun
3: ojo meje.
4: Ya.
3: Gbogbo eye te gbo mi.
4: Oruba Jesus.
3: Ni akoko yi.
4: Oh yes, sir.
3: Mo kede. Bayi loluwa wi.
4: Oruba Jesus.
3: Lo ku eru.
4: Oruba Jesus.
3: Togo re tin sola.
4: Oruba Jesus.
3: Oye jere.
4: Amen.
5: Crossover
0: 29
5: 30
0: 31
5: 34 kábíyèsí ọlọ́run.
3: A fẹ́ fi gbogbo padà.
5: Adaniwa yóò ṣe.
3: A fẹ́ fi sọdẹ́ olú.
5: Adaniwa yóò ṣe.
3: A fẹ́ rí kọjá.
5: Kábíyèsí o.
3: Sí pele ògo tuntun.
5: Kábíyèsí o.
3: Ẹ̀yin wo lẹ́sàn-án mi?
5: Yóò
3: ṣe. Ó yẹ gbẹ ògo tuntun.
5: Amen.
3: Gbẹ ògo tuntun.
5: Amen.
3: Èdìdí nìyẹn.
5: Ó yẹ sà.
3: Má jẹ̀mú ni pẹ̀lú.
5: Má jẹ̀mú ni o.
3: Wọ́n ti ń ṣiṣẹ́ olúwa.
5: Bẹ́ẹ̀ni o.
3: Wọ́n ti ń ka sáàm.
5: Bẹ́ẹ̀ni o.
3: Sí àwọn omi yẹn.
5: Ó yẹ sà.
3: Wọ́n ti ń kun orúkọ mọ̀lẹ́kà
5: yẹn.
3: Sí àwọn omi yẹn.
5: Jà
3: nígbà 8001.
5: Jà nígbà 8001.
3: Ó máa ní agbára. Wọ́n ti ń parí iṣẹ́ yẹn
5: o.
3: Tètè wá gbẹ tiẹ
5: o. Ó jẹ́ dìde.
3: Ago méje.
5: Méje àárọ̀ ni o. Méje àárọ̀ ni o.
3: Nílùú Ọ̀fọ̀lọ́wọ́.
5: Ọ̀fà.
3: Sọfọlúwẹ̀
5: o. Sọfọlúwẹ̀ o.
3: OGS.
5: OGS.
3: Ọ̀fà Grammar School.
5: Ọ̀fà Grammar School.
3: Sọfọlúwẹ̀ o.
5: Sọfọlúwẹ̀ o.
3: Wòlíì rẹ wà lù.
5: Bẹ́ẹ̀ni o.
3: Ó máa lágbára.
5: Kábíyèsí ọlọ́run.
6: Yóò dára fún ọ.
7: Amen.
6: Ìwọ gángan.
7: Lẹ́ẹ̀rí.

Bí o bá ṣe ń yẹn jẹ́ church member wa, bí wọ́n ti ń pe nọ́mbà yín látẹ̀kan, mo ní kí ló ṣẹlẹ̀, ó ní wọ́n ti ń pè yín, ó ní bàbá ṣe ní ẹ̀kẹ́ pé dáre, mo ní ilé tẹ́ ń pòsì mi sí ara yín, kí ló ṣẹlẹ̀, ń bá tó pe dáre, bá ní dá ẹni pé ó bá ní àbáraṣọ látẹ̀kan mo ti ń pè yín. Ẹnì kan ló ó ṣẹ̀ṣẹ̀ ra truck bíi mẹ́ta, ó dẹ̀ fẹ́ kẹ́ máa bá manage ẹ̀, ó dẹ̀ jẹ́ ọmọ iṣẹ́ mi gangan, exactly my field. Ibo fẹ́ kẹ́ máa bá a manage ẹ̀, ó ní ìgbà tó sọ̀rọ̀ yẹn, ó ló ronú kàn mí, ó ní bọ̀ tó kàwé Bolasola wá sí àpápá ní ọjọ́ Monday náà, jẹ́ kí n pè wọ́n. So bí mo ṣe gbọ́rọ̀ yẹn sọ báyìí, àgbàdo ni mo lọ rà, mi ì mọ ojú tí mo fi sọ àgbàdo nù. Mo sáré wá sí bíbà yìí, wọ́n mà kàn gbé ọmọ dání tó ń pè fún ọmọ ẹ̀ ní bíbà yìí. Mo kúnlẹ̀ mo ṣá gbàdúrà lórí eré. Mo lọ sí orí àpáta, mo lọ gbàdúrà, mo láwọn dáàdì wa yìí náà, mo ní kànjọ pé ṣe mo lè rí bàbá. Wọ́n ní gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ pé tó wá ti di inú program báyìí pé kí n wá sọ. In fact, nígbà tí máa pe ìyàwó mi padà tí mo máa sọ fún pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí, ìyàwó mi pariwo lórí fóònù, ó pariwo lórí fóònù. Wọ́n ti wá ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní èyí gan, ń pé kí n ṣáà fi wá bẹ̀rẹ̀ lénìí. Torí praise the Lord. Ìgbà tí mo dẹ̀ gbọ́ program dáàdì ní ọjọ́ Friday mọ́júmọ́ Saturday yẹn, nǹkan tó ń jẹ́ kí n wá ni wípé bàbá ní ọmọ August ni àwọn, ọmọ August jẹ́ ni èmi náà, August 12 ni mí. Mo wá ń sọ fún Ọlọ́run, Ọlọ́run bàbá Sam Ojo, ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi, ó dẹ̀ oh my goodness, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi, ó ṣe fún mi, ó ṣe fún mi, dáàdì. Ọlọ́run máa fi ìpè yóò máa fi dààmú ìjọba òkùnkùn lórúkọ Jésù.

Olúwa wa, Jésù wípé ẹ lọ sí ilé tó tó súnmọ́ yín, ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ so, àti ìyá rẹ̀, ẹ sọ fún wọn pé Olúwa ní ìfisẹ́, ẹ lọ tú wa, ẹ tú kúrò.